0: Let's get prepared.
1: Ama pade.
0: We are going to meet.
1: Ni ori oke ta so pe.
0: Ati ori mountain of ita so pe.
1: Ita so pe lati ma pade.
0: Ita so pe ikole.
1: Iyan ni aro yi.
0: This morning.
1: O ma le.
0: It will be powerful.
1: Gbogbo ẹda eniyan.
0: Everyone.
1: To ba ti ri pe.
0: If you see.
1: Ile ologun lo ti wa.
0: In that family.
1: Enter.
0: Yes sir.
1: Ẹda pade nbe.
0: Let's meet.
1: O ma le sir.
0: It will be powerful.
1: Baba mi ni kin gbadua.
0: I go say as you pray.
1: O ni opolopo awon eniyan.
0: So many people.
1: Lo wa tu sile.
0: You will deliver.
1: Nipasẹ program yi.
0: Through this prayer.
1: Ẹgbọn sir.
0: Listen to me.
1: Oye ni oye osa.
0: You do not have that understanding.
1: Pẹ̀lú bí o ṣe gbọ́ tó. Pẹ̀lú ìwé tó kà.
0: So
1: yẹ kó tó máa ra hùn. So yẹ kó máa ra de.
0: Then you are suffering.
1: So yẹ kó máa tọrọ
0: jẹ. You are supposed to beg.
1: Ẹ sà.
0: Yes sir.
1: O ti wà lókè yìí.
0: You have been there.
1: O ti wà lókè yìí.
0: You are the top.
1: O ti fi ògo pìtàn.
0: Then you are making the testimony of.
1: Ẹnìkan gbọ́ rẹ̀.
0: You are
1: the. Ọ̀ọ́ ní fògo pìtàn.
0: Amen.
1: Ẹgbẹ́ ọwọ́ ní orí.
0: Put your hand on your head.
1: Máa yẹ ni àbàdàn.
0: Yes sir.
1: Láti òní lọ.
0: As of today.
1: Ibi tí a ti di ẹrù mi olórí.
0: Yeah, they have gathered load on you.
1: Ara máa dà ń bẹ̀.
0: Amen.
1: Ẹrù wúwo ti ń bẹ lórí rẹ̀.
0: Ẹbí lọ lọ yẹn.
1: Máa yẹ ni àbàdàn.
0: Yes sir.
1: Láti òní lọ.
0: As of today.
1: A jí dà.
0: Amen.
1: Ẹrù wúwo ẹrù ayé.
0: Ẹbí lọ lọ.
1: Nínú àgọ́ ara
0: rẹ̀. Ẹyọ sísẹ.
1: Ó bínú sọ̀rọ̀.
0: Amen.
1: Ẹmí ara yẹn. Ṣé jábọ̀ lára mi?
0: Jábọ̀ lára mi.
1: Afa ikú òjijì.
0: Afa ikú òjijì.
1: Jábọ̀ lára mi.
0: Jábọ̀ lára mi.
1: Yánú lẹ̀ lára àwọn ọmọ.
0: Yánú lẹ̀ lára
1: àwọn ọmọ. Lọ́yẹ̀ à.
2: Ẹ̀rọ ajé. Iná o.
1: Afa ikú òjijì. Jábọ̀ jábọ̀ jábọ̀ jábọ̀ lára mi lára àwọn ọmọ mi. O jà jábọ̀ jábọ̀ jábọ̀ jábọ̀ jábọ̀. Yéṣu olú ọba. Afa yẹn jáde kúrò. Fọwọ́ gbẹ gbogbo ara rẹ̀ máa yà lè bàdùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gẹ́lì ti jáde. Àwọn gòrò ti bọ̀ bọ̀rọ̀
0: rẹ̀.
1: Níbi tí o ti bá mi sà. Kí ìgbàgbọ́ rẹ̀ bá rọ̀
0: mọ́.
1: Wọ́n wọnú jègbójègbó agbára ọlọ́run. Mi máa ń tọ́ fara kọ́lọ́ jọ̀rù rẹ̀. Mi máa ń tẹ́ ní bíi tẹ̀sà. Bí a yà lè bàdùn. Láti wá gàtí lọ. Gbogbo ti ń bẹ lára rẹ̀. Tí o fi ògo fún ọlọ́run. Ẹrù ayé ẹrù àìsàn. Ẹrù ayé ẹrù kórìíra. Ẹrù ayé ẹrù ìjákulẹ̀. Láti wá gàtí lọ. Ó jálulẹ̀.

0: ọ̀dọ̀ àwọn ìṣàgámù ló wà. Mo ń wo owó tí mo fi máa wọ mọ́tò. Mo ní wọ lọ jẹ́wọ́ agbára rẹ tí bá máa lọ jẹ́ ní 20,000 lọ́wọ́ kí n lè ra òróró, kí n rọṣẹ, kí n ra iyọ̀. Ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀, mo dẹ̀ wá.
1: Hallelujah.
0: Mo sáà délé ń jọ yẹn, mo mú iyọ̀ yẹn, mo bu omi, mo bu òróró, mo bu ọṣẹ, mo pò pọ̀, mo fún un sí gbogbo inú ilé yẹn pátá. Ó tún di jákèjì mo fún un, ó tún di jákẹta mo fún un. Nígbà tó di jákẹta, bí mo ṣe rí àwọn mẹ́rin inú yàrá mẹ́wàá tó wà nínú ilé bí ẹ ṣe wá gbà lẹ́nu yẹn. Ó tún di ní ọjọ́ kẹjọ mo tún rí àwọn mẹ́ta bí ẹ ṣe wá gbà lẹ́nu yẹn. Bàbá ilé sami ìpè yín dájú o, èmi gbàgbọ́ nínú iyọ̀ àti òróró àti ọṣẹ. Mo ní gbàgbọ́ ní orí rẹ̀ gidi gan o. Ọlọ́run ní máṣe yí jẹ́, Ọlọ́run ní máṣe jẹ́. Ẹ ní fọba ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fọyọ ṣiṣẹ́ ìránṣẹ́. Gbogbo àwọn tó ń kọ́ kà kí ẹ máa kọ́ wa délé ológun láyọ̀ àtàlàáfíà o.
2: Ará mi olùfẹ́, gẹ́gẹ́ bí mo ṣe sọ, orí ọ̀fẹ́ Ọlọ́run ni ẹ rí tẹsítímọ́nì wọ̀nyí. Mo wá gbàdúrà fún ẹnìkan tó ń gbọ́ mi. Lórúkọ Jésù, ìwọ náà wà ní ẹ̀rí lórílẹ̀ alàyè, lórí ọmọ àti lórí ìrìn àjò ayé rẹ, lórí ìrìn àjò ògo tó ń sá tó ń rìn, wà ní ẹ̀rí lórúkọ Jésù. Ará mi olùfẹ́, gẹ́gẹ́ bí mo ti sọ, ẹ mọ́ gbàgbé, ó ti bẹ̀rẹ̀ ìsọjí ìmẹ̀kẹ́. Ẹ já pàdé ńbẹ̀ lónìí ní aago márùn-ún ìrọ̀lẹ́ ni o, a parí tó bá di aago mẹ́sàn-án. So gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo fẹ́ àná tí yín dẹ̀ gbogbo tẹ́ gbọ́ wọ̀nyẹn náà, orí ọ̀fẹ́ wà ń bẹ. Ṣé ti ẹ̀ rí iṣẹ́ àánú yẹn? Ó ti di 6,000. Bákan náà yín ti sùúrù lérè, ẹ múra sílẹ̀, torí ní Tuesday yìí náà ẹ rí ń bẹ̀ ní sùúrù lérè. Ẹ̀yin ti orílẹ̀ gọ̀mú kankan, ẹ wọ mọ́tò tó lọ sí Shita Under Bridge. Tẹ bá débẹ̀, ẹ lẹ́ lọ sí Fuja Street Community tó wà ní Fuja Street. Ẹ̀yin ti mo ṣe náà, ẹ já pàdé ní ọjọ́ Friday. Ìpàdé wà ní mo ṣe ní aago 7 àárọ̀ sí aago 10 ààbọ̀. Ẹ gbọ́, ibẹ̀ yẹn ni mo ti fẹ́ fún yín ní mantu. Then mo tún máa ná ti yín òróró tí mo lò nídìí ìrókò. Mo gbàdúrà sí lórí òkè Bàbá Ọlọ́run tọba. Ẹ jẹ́ pàdé ńbẹ̀, màá lè fi àná tì yín torí àná pẹ́. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ láti Aboru, Ìyànà Pájà, Alágùntàn, Ẹgbẹ́dá, Oshòdì, gbogbo yín padà PWD tó fi dé Abúlẹ̀gbá, Agége, Odì Olówó. Tẹ́ bá ti dé Mosin, ẹ sọ fún anybody, àbí tẹ́ bá wọ mọ́tò Bumusin, ẹ lẹ́ ń lọ sí Onílé Gogoro bus stop. Tẹ́ bá dé Onílé Gogoro bus stop, ṣe rí ọ̀nà tó wà ní ilé Onílé Gogoro yẹn gangan. Ọ̀nà yẹn ni Tadeyo Street number 27. Ẹ kọ̀ béèrè ìdẹ́ra sinimá kò ju ilé karùn-ún sí Onílé Gogoro. Lórúkọ Jésù yóò dára fún yín. Ètò wa dàbí rẹ̀ ò ní wípé ní agbára lọ́wọ́ Elédùmarè. Ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí, ìṣọ́ òru wà. Tá a bá ti kúrò ní Ìmẹ̀kẹ́, à ń lọ sí orí òkè Ìmọ́lẹ̀ Alàyè. Níbo nìyẹn? Ní ìlú Ìjọ̀tún. Ibẹ̀ la ti fẹ́ pín òróró. Ọ̀tá mi fọwọ́ kàn mí kó kú. Tí ẹ gbìyànjú mi wò, kó kú. Touch me and die. So stika ẹ wà, kò múra ẹ dání. Ìyẹn ni kọ́kọ́. Ṣó wá rí òróró yẹn, ọ̀fẹ́ ni, ò ní sanwó ẹ̀ rárá. Tó bá ti dé oko Afọ́ bus stop, gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń bọ̀ láti ibikíbi, ẹ kọ̀ lẹ́ ń lọ sí Ìjọ̀tún Junction. Tẹ́ ẹ bá dé Ìjọ̀tún Junction yẹn, o lè wọ márúwọ, o lè gbọ́kadà, o lè gbé kórópè. Tó bá dé Ìjọ̀tún Junction, wo apá ọ̀tún ẹ. Ọ̀nà tó bá ti rí ní Ìjọ̀tún Junction yẹn yà síbẹ̀. Street àkọ́kọ́ lápá ọ̀tún ẹ, ilé kejì síbẹ̀ yẹn, òun ni orí òkè Ìmọ́lẹ̀ Alàyè. Aago mẹ́sàn-án ìṣọ́ òru máa bẹ̀rẹ̀, a dẹ̀ máa parí laago 2, torí a máa lọ sùn, a wà á múra fún ìsọjí ìrọ̀lẹ́ ní Mẹ̀kẹ́. So bẹ̀ nínú ìṣọ́ òru yẹn lórí òkè yẹn láti máa pín òróró yẹn. Ní gbogbo ẹ̀ka wa, kò síbi tẹ́ ti lè rí òróró yẹn gbà ju orí òkè yẹn nìkan. Ẹ gbọ́, ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo gbàdúrà lórúkọ Jésù, ọ̀run súre fún yín. Pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó bá fẹ́ béèrè àlàyé, 070-67-17-0079. Gbọ́ lẹ́ẹ̀kan sí 070-67-17-0079. Ẹ gbọ́ o, gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run, opó ẹ pàdé mi ní kí lórúkọ rẹ̀ ń jẹ́ Ilógbò Ẹlẹ́gba ní ọjọ́ Wednesday. Tẹ bá ti dé ìyànà rà, e so pe en lo si ilogbo elegba town hall so e ja pade nbe loruko jesu ati gbogbo eniyan pata ma wa be laaro ni ago mejo aro si ago mokanla tori ti ma ku nbe na n pada si bi soji loruko jesu iwo ni eri kan egbo mo sure fun e emi mi mo sure fun e wonu ogo lo enikan gbo mi mo fe ko da si pade yi pelu ore iranlowo yin rere olorun yo si run e lowo bo tin se oni subulele account number yen re 00699 36 107 gbole kan si 00699 36 107 God bless you, it is well with you. Eyin ara ikotun ati alimoso nipa ti ise adura anu e lo si Abaranje Road Alabama bus stop ebere Oyewole Street ile baba Oyewole e get ti nbe egberu mefa na ni.

Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Mo tún kí gbogbo olùgbọ́ mi láàárọ̀ yìí, ẹ̀ní gbèrè tìjú o, ẹ̀ní jẹ̀bi o, ayé òní dayín lẹ̀bi o. Ó dá ní ẹjẹ́ ń sọ ilé yìí, ẹ ń bá sàmí ọ̀sẹ̀ yìí, àwọn tó fẹ́ràn rẹ ló máa pàdé oṣù yìí, àwọn tó fẹ́ràn rẹ ló máa pàdé. Bọ́dún ṣe ń lọ, ẹ̀mí rí ò ní lọ, ayé rí ò ní lọ, bẹ́ẹ̀ ló máa rí oṣù bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run láàárọ̀ ọ̀la lọ́jọ́ Thursday, lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílùú Ìbàdàn, ẹ jẹ́ pàdé bí àdúrà ṣe ń lọ ní challenge yẹn. Ìwọ náà máa gbọ́ àwọn ẹ̀rí abàmì tí wọ́n ń sọ náà rí. Ìwọ náà wàá jọ jájọ gbàdúà. Àdúà ní gbà o, agbára kọ́. Tọ́ ọ bá dẹ̀ ń gbàdúà, tó ò tí ì ré sí àdúà, ìyẹn ò sọ pàdúà ò ní gbà. Mo ti sọ fún yín, ọ̀nà mẹ́rin làdúà máa ń gbà láti gbà. Number one, àdúà ò ní expiring date. Excusa, bọ́pẹ́ bọ́yá, yọ gbà. Number two, kò sẹ́ni tí ò ní gbàdúà. Matthew, bẹ́ẹ̀ni.

0: Ọlọ́run da obìnrin dáradára, wọ́n sì ní ojúṣe tó pọ̀ láti ṣe nínú ìdílé àti láwùjọ wa. La ṣe ń pe gbogbo ènìyàn síbi àkànṣe tó pàtàkì fún àjọ̀dún obìnrin rere tíjọ CAC. Òkè Olúwa kò gbàgbé mi. Àkórí rẹ̀ ni obìnrin oníwà rere, the virtuous woman, Proverbs chapter 31:10-31. Ìpàdé ọlọ́jọ́ mẹ́ta ló máa kọ́kọ́ ṣáájú tó máa kún fọ́fọ́ fún ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà, ìdánilẹ́kọ̀ọ́, àtòrí yin látọjọ́ Wednesday ọjọ́ keje sí Friday ọjọ́ kẹsàn-án oṣù kẹwàá ọdún yìí, 7th to 9th October 2026, láàgùn mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́, tó bá wà di Sunday ọjọ́ kọkànlá oṣù kẹwàá, 11th October 2026, ní ìsìndúpẹ́ àjọ̀dún obìnrin rere máa wáyé. Aago mẹ́sàn-án àárọ̀ ló máa bẹ̀rẹ̀. Gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church CAC Òkè Olúwa kò gbàgbé mi, tó wà lẹ́yìn Funke Mass Filling Station, ìsọlọ̀ nílùú Àkúrẹ́ ni ó ti wáyé. Lady Evangelist Oluwatoyin Ọmọọba Ògo pẹ̀lú Prophetess Fọlá Ṣadé Kìkì Owó, Lolúrin Ẹ̀mí Prophetess Àdúkẹ́ Ọládìran JP, Lonísọjí Tọ́lọ́run máa lò, ìránṣẹ́ Ọlọ́run Alàyè Prophet Akọ́ṣílẹ̀ Ìfẹ́dayọ̀ JP, àwọn ni Prophet in Charge, àwọn sì ló lo gbàlejò. Ó yá gbogbo obìnrin àti gbogbo ènìyàn pátá, ẹ darapọ̀ mọ́ wa, kájọ bá Jésù pàdé níbẹ̀.
1: Babatunde Faro la n fẹ o, Àkúrẹ́ àdúrà wa ti gbà.
2: Ọjọ́ pẹ́ tí wọ́n ti ṣojú Àkúrẹ́ North and South Federal Constituency nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin Làbújá, ṣùgbọ́n lọ́jọ́ yìí,
3: ó

méjì lẹ̀tọ̀ yìí yóò máa pín sí. Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn. Ìpele ìkejì la ó ti máa kọlu agbódo ìfẹ́. Gbàyà fọkàn gbọ̀kọ̀ fàyà. This is Mash Making. Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí. Fún ìbéèrè ẹ pè wá sí 08035632. Today's home with Ọlálójú. Ẹ máa gbọ́.

0: lónìí ọjọ́ Wednesday ó ní ṣe sí tọmọtọmọ ẹwọ́ wo ba tó dá wa sí tí ò gbé wa ní condition kábíyèsí ọba tí kí gbari tó sì fún ọrẹ tó ṣe fẹ́ni kẹ́ni wà fìyìn you are reliable dependable sustainable unchangeable God intentional God ní ọlọ́dúnmọ́rẹ̀ ilé ọba mẹ́mọ̀ mọ̀ṣẹ́ nílò ọrẹ láì retí dividend ọgbọ́ra méjì lókè lálálálá pariwo go go go go go go go go go. Very good. My name is Pastor Fakeye Mane Baba Labiyama. Iwa atomo re ayo ni wo yin kururu ni lele o. Ati koloru tete se ni sa. Nitori to ba ni kosowo lowo re aye le ma tete gbagbo. Ati koloru tete se kaye to be si so pe laduru re yi. Oba mi adani magbagbe iwo ni koloro waye. Aye ti ro wa pe won na le se nkan kan mo. Won ni eleyi o tele ni lari mo. Ṣùgbọ́n agbọ́ ti wájú àgbẹ̀lẹ́bù lẹ́nìí ọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run tó sọ ní Psalm 118 verse 22 wípé òkúta tí bricklayer kọ̀ sílẹ̀ tán ni kò sí iṣẹ́ tí òkúta yìí fẹ́ ṣe nínú ilé alájàgogoro tí wọ́n fẹ́ kọ́ òkúta yìí náà ná padà fi ṣe foundation tó gbé ilé dúró òkúta tí wọ́n kọ̀ sílẹ̀ ló padà di pàtàkì gúnlẹ̀ màmá tó ń gbẹ́mí wọ́n ti lè kọ́ lẹ̀ wọ́n tiẹ̀ ti lè sọ wípé báwo ni tiẹ̀ ṣe jẹ́ láwùjọ wọ́n ti lè ní kó gbẹ́nu sọ lọ́jọ́ tó fẹ́ sọ̀rọ̀ tó lọ́pọlọ. Má rojú ó ń tọ́lọ́run rí àwọn òrí ọlọ́run ti ri wípé lọ́jọ́ aláwọ̀ á padà dẹni tó ń bọ̀ ìran ọlọ́run ti ri wípé kó sì máa padà dayọ̀ nínú ilé rẹ̀ ọlọ́run ti ri wípé yẹ̀yẹ́ sì máa di ayẹyẹ ọlọ́run ti ri wípé àwọn tó sọ pé báwo ni tiẹ̀ ṣe jẹ́ sì máa padà pàtẹ́wọ́ fún ọ gbogbo àwọn tó sọ pé ládùúrú rẹ yìí lọ́jọ́ ọjọ́ sí wọ́n sì máa padà dúró di ọ̀kan tó ṣe mítìn àrò pín ní tènìyàn ìlérí ọlọ́run lórí rẹ ni ò ní yẹ mẹ́ka sẹ́fẹ̀t sọ pé ká má yọ̀ nítorí tó o bá ṣubú o sì máa dìde mẹ́ka sẹ́fẹ̀t lọ sọ pé ká má yọ̀ tó o bá jókòó sínú àkùkù ọlọ́run yóò jẹ́ ìmọ́lẹ̀ rẹ Genesis 50:20 ibi ni wọ́n rò sí ọ irẹ́ ni ó padà jà sí lórúkọ Jésù bí ìlérí tó wà ní Psalm 126 verse 2 kọ́ lè ṣe wípé ẹnu rẹ máa kún fún ẹ̀rín ahọ́n rẹ máa kún fún orin wípé adẹ̀sí máa dá ìkọlọ̀ rẹ padà wọ́n sọ ní orílẹ̀-èdè wípé ọlọ́run ti ṣe ńlá fún wa àtọmọ rẹ ìwọ náà lè sọ wípé ọlọ́run ti ṣe ńlá fún mi inú mi sì dùn àṣeyọ 61:7 sọ wípé dípò yẹ̀yẹ́ àpọ́nlé ní ìlọ́pọ̀ méjì ni wa àtọmọ rẹ máa rí gbà àṣeyọ 61:7 náà ló sọ wípé dípò ìpòrúru ọkàn ayọ̀ ló máa kúnnu ilé rẹ gbogbo ohun tó ti sọ ní ìlọ́pọ̀ méjì lọ́lọ́run máa fi dá padà fún ọ bí ayọ̀ títí láìlẹ́ kó máa gbé ní ọ̀dẹ̀dẹ̀ rẹ tọmọtọmọ ìwọ tó ń wò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tó sanra tó yẹ kó lówó tí ò ní lórúkọ yẹ wàá bẹ̀ sí lówó ojú olówó tá fi ń wọ̀ tí ò sí kankan nínú àkáǹtì rẹ yẹn owó máa wọnú àkáǹtì rẹ tọmọtọmọ nílé bàbá ẹnu rẹ máa tókè nílé ìyá ọnu rẹ máa tókè tọmọtọmọ nílé ọkọ ẹnu ọmọ rẹ máa tókè nílé bàbá ọmọ rẹ lórúkọ Jésù ẹnu ọmọ rẹ máa tókè àtiwá tọmọ rẹ ní àdúgbò yín ẹnu yín máa tókè iṣẹ́ ogun ládùúrú rẹ yóò bàjẹ́ o tọmọ rẹ bá dìde tán lórúkọ Jésù wọn ní fóúnjẹ ọmọ dùn ọ wọn ní fóúnjẹ ọmọ nù ọ wọn ní fóúnjẹ ọmọ forí rẹ ọmọ wa ní dájú rẹ ayé òní fi ọ̀fọ̀ ọmọ gbóúnjẹ ọmọ lẹ́nu rẹ o màmá bàbá jàmí gbẹ́mọgbẹ́mọ ò ní rí ọmọ rẹ gbé ohun tẹ́ ẹ̀rù kò níbẹ̀ yìí tẹ́ ń rò jẹ àwọn ẹlẹ́sùn jí yín lórúkọ Jésù ẹ̀ ní rí ìjàmbá nínú kìsì yẹn ẹ̀ ní rí ìjàmbá níbalùwẹ̀ yẹn ẹ̀ ní rí ìjàmbá tọmọtọmọ lójú pópó àbò ọlọ́run kó dájú lórí gbogbo wa ò ní ṣọ̀kadà gun o ọ̀dà lọ́kadà yìí rọra ò ní jẹ̀sùmọ̀gẹ̀rẹ̀ níwájú rẹlùwẹ̀ o ọ̀dà dírẹ́bà rọra máa sáré àṣejù lóró orí kẹ̀kẹ́ lórúkọ Jésù ò ní ṣubú o bá a ṣe ń sọ yìí ó dùn bówó rẹ bá dé ò ní gbàgbé ọlọ́run o ní tàpá sí ọlọ́dùnmọ́rè àjàgà bábílónì inú ilé yóò yáwó o ojú yóò ti alẹ́ ni lójú ọrùn alẹ́ ni lójú ayé kò ní rọ́wọ́ mu ẹni yọsọmọ rẹ lójú àlá yóò kàn dín nínú yọ ire ló ń bọ̀ yìí ogún ò ní pé wà tọmọ rẹ pamọ́ ọmọ rẹ ò ní di alárìnkiri ìràwọ̀ ọmọ rẹ ò ní rogo onítìrú àkọmọ́jú o olúwa dá sí ìlàkọjá rẹ tá ayé fi ń jẹun ayé ọmọ rẹ máa dìrọ̀ mọ́ lọ́ rẹ látòní lọ ogun tí ó gba ètù lójú yóò yá ò ní gbúrò rẹ mọ ọmọ rẹ ò ní kẹrù ayọ rẹ sí kòtò ó yá gba ire tó ju ohun tó ń rò lọ ayé ò ní yí àkàbà mọ́ ọmọ rẹ lẹ́sẹ̀ o olúwa yóò ṣe ọmọ àtọmọ ọmọ rẹ ní ọmọ àrídálẹ̀ ò ní rí àdánwò ọlọ́run látara ọmọ rẹ ogun ọmọ rẹ ò ní rẹ̀ dànù ọ̀tọ̀lérò ọ̀tọ̀lẹ̀yàn lórúkọ Jésù ọmọ rẹ máa pàdé èèyàn gidi tí ń ranni lọ́wọ́ ayé ọmọ wọn jáde kúrò nínú ayé òfo lọ sínú ògo kẹmí ẹlẹ́yìí kí gbog gbogbo agba yo gbo omo re oni di tan wole oni chofo omo ayo ni to omo wada oni rogun omi je tori omo re obirin ko ni rogun aluba mi wa nile oko o ayo ni fi gari fufu te badudu fo omo re lojo orun ayo ni se o bi se omo re lojo to ye ko gba ire wale omo re oni di tule tule o omo re oni po ra loju re oni sirin oro omo re oni di bi to ba fe ja si ni ko ja si o oni mu omo wa lo si yara awon omo nile o oni pagu ekoro mo mi tomo tomo oni jese mala tori awon omo re ode ni kawo lori tori omo o ore omo re oni gbebode ti oni kaju daran tomo tomo o mama sami eleyi emi omo re oni bolo jiji ara je oni so omo di agbana mo lowo o isele amuni kore ayo lori omo yo sele nu leyen o oni je 25 banu je fun tomo tomo obirin ajoji ko ni yipo mala ta foko re oni po mo bu o ore pe danu ninu leyi loni ayo ni so omo re male oni gbogbo gbe pada le owo akobi re akobi lori anugba oni digbe wudani wa to lori ise oni diro ibi ti egbe re tin na owo akobi sami oni fowo hori o de ni yi sagidi o oda pari ja pelu iyawo yin leni loruko jesu soni wonu leyin o o de ma dara fun yin o jesu oluwa andela si gbo eri yi
1: mo dupe lowo olohun ni september 27 mo se yawo fun last born mi
2: hallelujah okunrin abobirin
1: obirin
3: gbogbo ni gbo mi ni agbaye ami ni bo fe gbo wa duro lojo ti omo re ba se gbe yawo ise omo re asoju re igbe yawo to se se won jeun
1: won jeun tori gbogbo ba se nse isoji ni agege to e ba tin gbadura ma so ni pe igbeyawo omo mi ko du bi igbeyawo omo baba Emmanuel Fakeye o de dun be awon ta jo wa nbi ba awon to wa on wa nbi ba
3: awon na awon te wa bi won jeun
1: ben sa
3: onje wo le se
1: mo se jollof rice mo se fried rice
3: kila tu se
1: saladi wa nbe se mo asaro mo de yeran lata
3: se ekun powder be se makeup
1: mo se makeup ipe baba labi amo I confirm mi o tori mi se yawo fomo ri
3: ani ti o fe se gbe yawo fomo e bo lowo yin je fe se gbe yawo fomo
2: congratulations o tabi lowo ti bo lowo yin na se lo fomo o
0: kai o ma gbo eri mama olorun wa o mo tun ti so olorun wa to adupe lori awe ta pari lana ta fellowship dupe re ni church lojo sunday to ba mo wi po ba wa pa kankan ninu awe yi e to re ti wa ni church lojo sunday ni dale mo to ba mo wi po olore ofe ati gba kankan ojo sunday wa lo ye ko tete de be de ni ojo sunday we je we mu ni a ma wewo ni ojo ni a fe rorun soke pelu iyin wa ojo ye ke la fe sise lori pepe ope bole ni dale mo to wa ni segun atalogun state so fun olokada ko gbe lo si church awon mo fakeye cac ago mefa ni gbogbo eniyan ti debe wa jeun omo o mama baba ko se ogbon ta fe da si ore tete ni afrika da ore yi ni mo pe ni ore emi oni mo boji omo ko si je to le finanse oloruko jesus atemi ati iwo ani mo boji omo laaro yi laaro yi bi mo je n ko nu studio mama wa ni church prophet adegbola laaro yi wakati meji pere ni nilu ifo laaro yi nkan meji mo de fe wa se nbe number 1 ibi to ye ko mo re o de ninu odun ya fe gbadu awu pe ko gbodo ye then number 2 won ni ki wa kingdom fun gbogbo eniyan nibe iyan laaro ni ago meje wi pe kingdom ye je wonu le re o tun re bi motomo tomo to ba ti de abe koko ni ilu fo bi okada lo si ajura wa lo ajo wa so pa nbere cac city of joy olaru baba labi ya mo aye lo wa
4: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 le ko si 30 34 34 77 14 Fakeye Emmanuel lo ma gbe jade First Bank
0: Abiyamo a o ni ma bo jemo.
5: FM Ijapo Akure.
6: Injector systems are offline.
7: Broadcasting every day from the heart of Akure, this is Glow 99.1 FM.

0: àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
1: ọ̀rọ̀ pọ̀ gidi gan ni.
0: Inú gbogbo ìwé ìròyìn ìtajà wádìí ètò lónìí.
1: ọ̀rọ̀ pọ̀ dáadáa.
0: Inú àwọn ìwé ìròyìn ti ń bẹ níwájú wa lóòrọ̀ tòní.
1: Nínú ìwé ìròyìn The Hole.
0: ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ o.
1: Ìwé ìròyìn Punch. Ìwé ìròyìn Vanguard. Ìwé ìròyìn Guardian.
0: ọ̀rọ̀ pọ̀ ń bẹ́.
1: Ìwé ìròyìn The Nation.
0: ọ̀rọ̀ pọ̀.
1: Ìwé ìròyìn Daily Post.
0: ó pọ̀ dáadáa.
1: Daily Trust.
0: ó pọ̀.
1: Leadership.
0: ó pọ̀.
1: The Sun náà kọ́.
0: ó pọ̀ dáadáa ń bẹ́. Ó
1: ti pọ̀ dáadáa ń bẹ́ ká máa mú àwọn kókó léyìí ti ń bẹ nínú ìròyìn wa báyìí kó tó di pé a ó máa wọnú rẹ̀ lọ lóní ra bá gigan lápá ọ̀dọ̀ tèmi bí látinú ìwé ìròyìn The Hope gan níbẹ̀ ni mo ti máa mú ṣe òun ṣe lójúmọ́ tòní níbi tí ọ̀gá àgbà àjọ ọlọ́pàá ti fi ń da àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú báyìí pé kí wọ́n lọ fi ọkàn wọn balẹ̀ oníṣẹ́rí ìdìbò léyìí ti ń bọ̀ lọ́dún 2027 ó ní gbogbo rẹ̀ pátápátá inú ìrọ̀rùn ló ti máa wáyé.
0: Lórí ọ̀rọ̀ ètò ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 ọ̀hún iná ni ẹnìkan mọ̀ ti jẹ́ kó di mímọ́ oyún ọmọye sígbàkejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APM. Ó ní gbogbo àwọn tí wọ́n bá ti ń gbìyànjú láti yí ìdìbò tí ń bọ̀ lọ́nà pọ̀ báyìí láwọn tí wọ́n ń gbìyànjú láti yí èsì ìdìbò ọ̀hún ó ní ẹ̀wò ẹ mọ́ tiẹ̀ dábàá rẹ̀ kódà ẹ mọ́ dán wò bí ti ń wò mà.
1: Látinú ìwé ìròyìn The Hope ọ̀hún bákan náà City Boy Movement nípínlẹ̀ Ondo ta wà yìí ni wọ́n ti jódi mọ̀ pé ṣáré ṣáájú ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027 àwọn yóò rí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ìbò mílíọ̀nù ni wọ́n ṣe àkàálẹ̀ rẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu nípínlẹ̀ Ondo ta wà yìí.
0: Lójú ìwé ìròyìn kan títún bẹ níwájú mi yìí náà ni ìṣòwò rẹ ti jẹ́ kó di mímọ̀. Ó ní ẹ̀wò bá a bá fẹ́ kí ètò ìdìbò tó mọ́yán lórí kí ó wà ẹ mọ́ sún owó oṣù àwọn òṣìṣẹ́ àjọ INEC sọ́wọ́ òkè o kódà iye tí òun fọkàn dà báyìí náà ní ₦1,500.
1: Látinú ìwé ìròyìn leadership àwọn òṣìṣẹ́ àgbà lẹ́ka fásitì sanu náà ni wọ́n ti jódi mọ̀ báyìí fún ìjọba àpapọ̀ wípé àwọn fún wọn ní gbèǹdéke ọjọ́ mẹ́rìnlá láti fèsì sí àwọn tí wọ́n ń béèrè fún bíbẹ́ ẹ̀kọ́ àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì.
0: Ọmọye sí gómìnà sípò gómìnà nípínlẹ̀ Ògùn yáyì ló mọ̀ ti ń jẹ́ kó di mímọ́ ó ní ẹ̀wò àwàdà kẹ́ríkẹ́rì àwọn tí wọ́n sọ pé ọmọ Èkìtì lòun wọn mọ tí wọ́n sọ ni torí pé ojúlówó ọmọ ìpínlẹ̀ Ògùn iná ni ó mọ̀ ṣe o.
1: Látinú ìwé ìròyìn leadership ọ̀hún bákan náà Peter Obi ti ń sọ̀rọ̀ báyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹ̀wò bí ẹ bá lè dìbò yàn mí tí mo di ààrẹ ṣe rí ìwà ìbàjẹ́ ìwà ipa jẹgúdújẹrá àìsí ètò ààbò gbogbo rẹ̀ pátápátá ni mo máa ṣàfọmọ́ rẹ̀ kúrò lórílẹ̀-èdè yìí.
0: Lórí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti jẹ́ kó di mímọ̀ ó ní ẹ̀wò báyìí bí wọ́n bẹ buwọ́ lu àbádòfin dídá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ wọ́n ṣe é tí ọwọ́jà rẹ̀ yóò ga ju ti èèyàn tí ju ti èyí tí àwọn èèyàn kan lè mọ ṣe àṣìlò rẹ̀.
1: Ó dá ọgbà bẹ́ẹ̀ náà látinú ìwé ìròyìn Vanguard ẹni tó jẹ́ alákòóso Alternative Movement Ìyanṣẹ́gun Sóhùnmí ó ti ń sọ̀rọ̀ padà sí Peter Obi ó ní wo gbogbo ilé tó ń pariwo pé ó bá ilé di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò sí ọ̀nà tó fi lè di ààrẹ nítorí pé ẹgbẹ́ òṣèlú tó wà kò fẹsẹ̀ múlẹ̀ dáadáa.
0: Gbogbo àwọn ìròyìn yìí àti àwọn ìròyìn míì náà ni a láǹfààní láti mọ kà sí etí ìgbọ̀ yín akin pé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ẹ ṣeun lọ́kùnrin ẹ ṣeun lóbìnrin lọ́mọdé lágbàlagbà ṣeun ti ẹ darapọ̀ mọ́ wa lórí ètò ọ̀rọ̀ pọ̀ níkànnì glow 99.1 FM Ijapu Estate Àkúrẹ́ àwa gẹ̀ẹ́sì Ọlọ́run àtún ti dé báyìí sórí ètò gẹ́gẹ́ bí ẹ ti mọ́ pàdé wa báyìí lọ́jọ́ Wednesday ẹ̀wọ̀n kan kẹ́ ẹ fìdílé lónìí tàbí kẹ́ ẹ fìdílé nǹkan bó sì jẹ́ pé ẹnu iṣẹ́ yín lẹ́wà ẹ dákun àfọlọ́ǹbẹ yín ẹ mọ bá ṣe yín lọ o torí pàwa kì í ṣe òde kólókó mú lè roko a kì í ṣe òde kọlọ́nà mú lè yẹnà bẹ́ẹ̀ bá ti ń ṣiṣẹ́ yín ẹ mọ fi tìkan kẹ mọ fi gbọ́ wa kẹ mọ fi ọkàn bá wa lọ ẹ ṣeun olúwa rẹ̀mí lẹ́kún ìdòwò lorúkọ tèmi o ọ̀rẹ́ ẹ̀bìnrin yín ọmọ kan báyìí bí ẹgbà àgbèjì ọmọ ni kì í kábọ̀ sórí àkọ̀tun ètò yìí.
1: Èmi mọ yín olólùfẹ́ yín àyòyàn rẹ̀ yín àbúrò yín Blessing Rookie ló ń kí yín pẹ̀ kojúmọ́ ẹ kábọ̀ sórí àkọ̀tun ètò ọ̀rọ̀ pọ̀ bákan náà láǹfààní àti máa wò wá lójú òpó Facebook wa ketekete ẹ̀yẹn kan mọ́ fi èròǹgbà yín ṣọwọ́ sórí ẹ̀ ó dáa jẹ́ ká mú ṣe ọ̀ṣẹ́ báyìí ṣé kí n bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi bí
0: látinú
1: ìwé ìròyìn The Hope ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọlọ́pàá ìyún Ọlátúnjí Dísù òun náà ni ó ti fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú báyìí pé àwọn ẹ̀ṣọ́ àbò ọlọ́pàá òun náà ni wọ́n ti dúró wáńwá tó sì jẹ́ pé wọ́n ti ṣe ìpàdé pọ̀ lọ́lọ́kan-ò-jọ̀kan lójú náà ti lè rí pé wọ́n gbógun ti ìwà ipá àti ìwà ìdàlúrú ẹ̀yin ṣáájú ìdìbò àpapọ̀ tí ti nbo lodun 2027 ati ninu idibon gogogon disu ona ni o so oro di mimo leni ti eni to wa ni ikakun awon eka olopa ti on soro ngba tenu re ni gbojodi mo oni se ri oni idibo leyi ti nbo lodun 2027 oni ki awon mo orilede Nigeria ki won lo fi oko won bale oni tori awon kan ti le tin ro pe ije o se se lojo ti awu yi ki won jade wadibo oni ewo aye wa fun yin o e jade wutiwuti e lo teka fun eni ti oko yin yan awon eso abo won ma duro wan wan si gbogbo oriko idibo patapata ko si ni si wipe eyan kan fun yin lowo pe e gba owo ke to dibo kabi ke eyan kan ma fi pa mu yin pe eni bayi ni ke teka fun won ni eni to ba ti wu yin o na ni e ma teka fun lodun 2027 nigba to tun wa soro re di mimo si ogba melo to jo di mo fun gbogbo awon iko eso abo patapata lorilede Nigeria pe ki won lo gbaradi saju akoko ohun o ni tori ni ojo idibo yi won o fe gbo wipe jagidi jagan sele nibi kokan tabi won fi pa mu awon orilede Nigeria lati teka fun eni ti oko won o fe di hope gan nibe ni mo ti mu wa fun yin
0: roju iroyin the guardian lati le se are na ni iroyin kan ti jade pe seru dida ile ise lopa ipinle sile ina ni owo jare yo tayo yi ti eyan kan le mo se asilore ni Nigeria ile se are lo ti fi da awon mo Nigeria loju pe seri abadofin idasile ise lopa ipinle leyi ti tin be niwaju awon ilegbimo asofin kakiri ile Nigeria pe bi won be se idasile ise lopa ipinle ohun won o se lona to yayi lona ti yo fese mule ju eyi ti awon kan yo mo si asilore no ni ti di asiko ta wa yi ipinle merin ina ni o si buwolu abadofin ohun lati mo se idasile ise lopa ipinle eni to je akowe si iko amusese ile ise are lori awon ohun to jomo abadofin ile ise olopa eyun nnadu bem mogalu na ni o soro yi nilu abuja lana ni bi eto kan be o je ko di mimo pe seri idasile ise olopa ipinle na ni yo mu ki eto abo ko fese mule denden ati pelu pe yo se ranwo lati mo sabojuto awon kudie kudie lawon ipinle kankan o ni ewo eyi ti awon kan so pe bi won be se idasile ise olopa ipinle yi pe yo mu ki awon gomina ki won mo si asilore oni ko sin to jo oni bi won be idasile bayi oni akoso re yo wa dada to je pe ko si eni leyi ti yo mo silo bi tin wu mo di guardian ni won ko si nibe gan leti ka lojumo oni
1: lati nu iweroyin the hope ohun bakan na egbimo city boy movement ninu egboselu all progressives congress na ni won ti go di mo bayi pe awon yo ri pe won se akale ibo million kan o kere tan fun are bola tinubu eyun ni ipinle ondo ti awaye lapa odo ti won awon igbimo na ni won kede erongba won nibi pade leyi ti won se lana leyi to waye ni ikare akoko eyun lekun gusu iwo orun ijoba ibile kare akoko ohun nigbati eni to je alakoso won eyun oluwa femi ayegun sunle nigbo soro dimo onise ri awon igbimo won ohun na ni won ti pe ipade po ti won si ti wo sakun awon ibi ti won fe wo lo papa julo awon ese kuku ti won yo si ri pe awon ro awon eyan lati ri pe won lo gba kaadi alalope won kan ba le kopa ninu idibo ti nbo lodun 2027 oni ikorajopo leyi ton wa se lana yi oro ni won korajopo lojuna ati le soro nipa bi eto edibo odun 2027 yo ti se lo papa julo bi are Bola Tinubu yo ti se pada di are lekeji ti ko ni si pe awon egbe oselu alatako oro ni won fi eyin are jole o wa npa lase baye fun gbogbo awon olugbe ikare akoko patapata ati awon olugbe ipinle ondo ta wa yi oni akoko ni lati ri pe won se eri iru eyan ti won je eyan fun are o ki won lo gba card alalope won ki won ba le kopa ninu idibo ti nbo o tu ajo di mon oni idibo ti nbo yi oni o da won loju pe ko ni si jagide jagan tabi idaluru ninu re ewo iroyin po sibe dada di hope gan nibe ni mo ti mu wa fun yin
0: boju iroyin vanguard ye na ni peto bi tin je ko di mo pe bo tile je pe ohun jawo lubo ninu eto idibo ti odun 2023 oni pe sugbon ko si eri mo gemini show lati mo fi gbe oro na lese omo oye si ipo are legbo oselu labor teleri yeyun ogbeni peto bi na ni o je ko di mimo pe ko si erimo je Femini Show lati mo gbe oro un lese pe oun ja wolubo inu eto dibo sipo are leyi to waye koja oni sugbon oun ni gbagbo pe oun lohun jawe olubori ninu eto dibo hun obi na ni o fi eyi ba awon akoroyin soro nigba to si nduro lori oro to so o pe loto ina ni won yi ibo hun ti won yi ipo nigba ti won si wa bi pe ogbeni Peter Obi njo ti e ni eri mo Gemini Show lori ohun to nso yi oni ko si eri o oni sugbon on gbogbo ko ni eyan le mo wa eri si pe ohun sa mo pe ohun lohun jawe olubori ka mo wule mo ka owo akaseyin gege bi n to so Vanguard ni won ko si nibe gan leti ka lojumo oni
1: lati nu iwe royin leadership nigba to ti menuba oro Peter Obi Genkion leyin nibi ti Peter Obi ohun to je omoye are ninu egbo selu Nigerian Democratic Congress NDC o tin gege bayo pe bi ohun ba le di are bi won ba le di boyun ti ohun di are orilede Nigeria lodun 2027 ohun yo ri pe ohun gbogun ti iwa ibaje ati iwa ajebanu ati lilu owo ilu ni popo ohun yo ri pe ohun gbogun ti orilede Nigeria oni koda oro epo bentiro gan ohun yo ri pe ohun je ki o duro re daada obi ni o so oro yi di mimo ninu iforojewo le to se lana nibi nigba ti won be lowo re wipe nje to ba ti le di are ki la won ko to sese ki o se fun orilede Nigeria nigba ti obi wa fesi si oro yi oni ohun akoko ti won ma se ti won ba di are ni pe o yo se afomo orilede yi kuro lowo ijegudu jera ati awon iwa mi leye ti ko bofun oni lati nu mole bi ohun gogogan ni ohun ti koko ma bere oni tori eni to ba wa lori ipo tin se ijoba li awon eniyan lori o gbudo koko ri pe awon eyan ona ni won je anfani ti o ye ki won je labe isejoba ohun oni bi be ko bi eyan ba je adari ti awon eyan ti on dari ti won jiya ti won jise koda to je pe won o ri enu abayo lati se awon ti won fe oni ru eni be oni ki se adarere oni fudi eyin ko bi ohun ba ile di are lodun 2027 ti won dibo yan ohun oni ma je npuro fun yin gbogbo awon nkan ti o so yi patapata ohun na ni ohun ma mu se o leadership gan nibe ni mo ti mu wa fun yin
0: loju pe royin Daily Post nipa awon osise ajo INEC ti won bere fun owo osu to yayi na ni isoworo ti wa soro oni baba ni be ka so siwaju ati seyin a wa yi daju pe awon osise ajo INEC won leto lati gba owo to joju nile yi ati pelu pe kijoba ile yi ko mo ya owo to to egberun lona edegbeta naira soto 500,000 ege bi owo osu to kere ju fun awon osise ajo INEC omo oye sipo are legbo selu African Action Congress AAC omo ye lesowo re lo tin bere fun owo osu to kere ju ni ti egberun lona edegbeta naira 500,000 fun awon osise ajo tin mojuto eto dibo apapo ile yi INEC o lori oju opo ayirujara X re ni sowo re to ti soro yi pe ko le si eto dibo leyi to mo yan lori bi ko ba si owo osu to joju fun awon osise ajo INEC oni bi o ba gbagbe lana ojo isegun ini alaga ajo INEC ohun ojogbon ojo asojo amopitan to mo tin kedun o oni awon osise ajo INEC ohun ina ni won gbogbo to kere julo ni Nigeria nigbati sowo re yo amo soro oni pe ati e wan so ni pe looto ini awon osise yi ti won gbiyanju oni sugbon lati le kin igbiyanju won leyin ki joba ile yi ko san owo to yayi ati owo to joju fun to pe awon gan na ni won moju to eto dibo ile Nigeria Daily Post netika nibe gan ni mo ti mu afun yin
1: lati nu iwe royin Vanguard eni to je alakoso alternative movement yin Osegun Sowunmi ona ni o ti n soro bayi si Peter Obi wipe e wo seri idibo apapo ti n bo lodun 2027 ti Peter Obi si je okan lara awon oludije eyin si ipo are o ni ewe ma je puro fun yin lai je pe egbo selu to wa o duro dede o sese ki Peter Obi ma re anfani ati di are lodun 2027 Sowunmi na ni o toka oro hun ninu iforojewo le to se lana lori ero mu maworan nibi to ti n fesi si ibere leyi ti won bere lowo re wipe ijo ti le sese ki Peter Obi ki o di are lodun 2027 papa gilo ninu egbo selu ti o waye nigba ti o wa ma soro di mo o ni ewo ko si on to so Peter Obi o lati di adari o ni sugbon bi gogo ti wahala wa ni pe egbo selu leyi ti Peter Obi duro si yi egbo selu ohun ona ni o mi logologo to je pe idayede bele laarin won o ni won ofori kori o ni won ofikuluku o ni fun di eyi egbo selu ti o ba ti fese mule don don o ni o sese ki awon morile de Nigeria ki won wo pojo be ni wipe awon eleyi won mo nkan ti won se o oni sugbon to ba je pe egbo oselu ti Peter bi wa o duro dede o no se se ki o di are lodun 2027 nigba won tun wa nbere ibere si lowo re wipe nje o ti le se se ki Peter bi ko gege bi idukoko fun awon egbo oselu alatako ti o ku o fi mo egbo oselu APC ADC ati bebe lo nigba wa fi sisin oni se ri gbogbo awon egbo oselu yi ti an soro re yi oni ko iti se egbo oselu ti o fe se mule dada nbibe ninu awon egbo oselu alatako le ton fe koju egbo oselu APC lodun 2027 o la ija wipe won lo se atunse se egbo oselu won ki won pe ipade po gbogbo awon awo ti ba nbe nle to ba ye ki won pari laarin won ki won parapo ki won yan eyan kan dondon ki o lo ku egbo oselu APC oni bibe eko ewo oni ko si bi won se nse oni won o le jawo olubori vanguard gan nibe ni mo ti mu wa fun yin
2: ojuwero yin daily post nipa oro ajo INEC na tun ni eleyi saaju eto dibo ti odun din bo yi ina ni ajo IPAC ti so fun joba apapo pe ewo joba apapo o en gbiyanju sugbon e ma fi oro fale nipa yeyonda owo leyi ti ajo INEC yo lo fun eto dibo hun igbimo ti mojuto iba soro laarin awon egbe oselu IPAC ina ni o mo tin bere fun yeyonda owo ti ajo INEC yo lo fun eto dibo hun lo ni warrant ti sabayi ni kiakia eni to je alaga apapo ajo IPAC Yusuf Dantale nlo soro yi lana ojo isegun nigba ti nkopa lori ero mo maworan kan iroyin je ko di mimo pe ati wa bayi ninu ogorun ojo si eto dibo ti yo waye ni odun tin bo hun iun losu kiri odun tin bo pelu bi awon egbe oselu na tin tenpele mo ipolongo ibo won bo te je pe alaga ajo INEC ojogbon juwa amupitan ti je ko di mimo pe ehun ti be si ni ko awon ohun elo sowo sawon ipinle kankan o ni sugbon ko iti si owo leyi ti o to ti ajo INEC ohun yo lo oni ki joba apapo ile yeyun ajo IPAC ki o mo yonda owo leyi ti ajo INEC yo lo ni kia kia ko mo ba di pe awon eto re yo mo fale daily post letter ka ni be gan ni mo ti mu wa fun yin lojumo oni
1: lati no iworoyin daily post ohun eni to je alaga ajo eleto idibo INEC yun ojogbon Joash amupitan ona ni o tin so di mimo bayi ni ana ojo isegun wipe seri egbo oselu All Progressives Grand Alliance APGA Youth Party ati Accord Party awon na ni won o fa omo ye kokon kale amupitan ni o so oro yi di mimo nibi ipade apero leyi ti awon ekan leka eto idibo pe papo lana bi won tin gbaradi saju idibo papo ti nbo lodun 2027 nigba ti amupitan soro o so di mimo oni ajo INEC ona ni won tin gbo oniru awuyewuye lati ile asofin apapo ati lodo awon olori egbe oselu kokan lori atunse ti o deba ojo gangan ti idibo fe waye iyun lodun 2027 gege bi amupitan ti so oni mejidilogun ninu awon egbe oselu mejilelogun ti won se iforuko sile oni ati omo yare o ati gbakeje omo yare o oni seri egbe oselu Accord APGA ati Youth Party oni won o fi omo yare kokan sile oni gbo oni bakan na ni egbe oselu New Nigerian People's Party ona ni won ti yo omo yare won leyi ti won fa kale latari awon wuyewuye kan ti lo o wa ni bo ti wo sakun oran bayi oni awon egbe oselu to je pe won fa omo ye kale ona ni won ti ton kankan o oni ti won sin wo wi pe kilo ngo to sokufa bi awon egbe oselu to ku bi won ti se fa omo ye won kale ewo iroyin po sibe dada daily post gan nibe mo ti mu wa fun yin
2: loju we royin daily post ohun ini omo ye si gbakeji are legbe oselu APM tin je ko di mo pe gbogbo awon ti won ba tin gbianju lati yi eto dibo tin bo lona po pe ki won ti etakete bayi siro iru fe igbese be tori pe won o le moribo lowo ta wa yi pe owo ofin yo mo to won ni omoye si ipo igbakeji are ninu egbe oselu Allied People's Movement Lawal Daura ti se kilo fa won ti won tin gbianju atabi awon ti won tin pinu lati yi esi dibo odun tin bo yi pe ewo e mo takete si yo e mo ti e daba re ninu okan yin o soro yi nilu Ibadan lana ojo isegun nigbati won se agbekale iko ipolongo ibo ìdìbò fún Makinde àti Daura ní ìlú Ìbàdàn. Ó sì jẹ́ kó di mímọ̀ pé ṣe rí ètò ìdìbò ti ọdún tí ń bọ̀. Iná ni kò gbọdọ̀ mọ́ lọ pẹ̀lú pákàǹleke o. Ó wá ṣe ìkìlọ̀ fáwọn tí wọ́n mọ yí èsì ìdìbò ọ̀hún pé ṣe rí lọ́wọ́lọ́wọ́ tá a wà yí o ní ọ̀tẹ̀ yìí o pé kò lè sí pé bóyá wọ́n forí pamọ́ tàbí pé bóyá wọ́n fẹsẹ̀ fẹ tàbí pé bóyá wọ́n mú èyí jẹ àti pẹ̀lú pé ṣe rí ẹgbẹ́ òṣèlú APM. Iná ni ó ti ní surprise package báyìí fún àwọn tí wọ́n bá ń gbérúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ torí pé àwọn ní nǹkan kan tí wọ́n ó ṣe fún àwọn tí wọ́n bá ń gbìyànjú láti yí ìbò náà. Daily Post lẹ́tẹ̀ kà níbẹ̀ gan ni mo ti rí lójúmọ́ ní.
1: Látinú ìwé ìròyìn Daily Post ẹni tó jẹ ọmọ oyè gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni ìyún aṣòfin Sharafadin Ali òun ni ó ti ń ṣe àpèjúwe ipò lẹ́yìn tí ẹni tó jẹ gómìnà Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APM gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé kò ní ṣe é ṣe o látàrí àwọn nǹkan kan lẹ́yìn tí ọmọ ẹni bá Ali òun ni ó sọ̀rọ̀ di mímọ̀ nínú àtẹ̀jáde lẹ́yìn tí agbẹnusọ fún ìgbìmọ̀ ìpolongo rẹ̀ yún Bísí Ọládélé fi léde lánàá nínú àtẹ̀jáde lẹ́yìn tó fi léde fún àwọn oníwèé ìròyìn ó jọ di mímọ̀ pé ṣe rí Mákindé tó jẹ́ ọmọ ìyá rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement yún APM ó ní òun sọ wípé kò láǹfààní àti jẹ́ ọmọ ìyá rẹ̀ ó ní ṣùgbọ́n ṣe rí nínú ọ̀rọ̀ lẹ́yìn tí gómìnà Bala Muhammed tìpínlẹ̀ Bá ṣe sọ wípé bí Mákindé bí ó tilẹ̀ gbé igbá ìbò ààrẹ wípé ó kàn gbé lásán ni kò sí àní-àní kò lè di ààrẹ ó ní ẹ wo ọ̀rọ̀ yìí òun máa wo dáadáa o ó ní ṣe rí bí Mákindé ò bá wa múra ó ṣe ṣe kó jẹ́ pé wọ́n kàn máa gbọ́ wípé ó gbé ìdìbò ọmọ ìyá rẹ̀ lásán ni kí ó kàn wá lákọ́lẹ̀ wípé òun náà ti bá wọn kó parí kí ó má sì ní àǹfààní àti di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo ìròyìn pọ̀ tó sọ síbẹ̀ dáadáa Daily Post gan níbẹ̀ ni mo ti mú wá fún yín.
2: Lójúwé ìròyìn Punch yìí náà ni ọmọ oyè sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Ogun ẹ̀yún aṣòfin Solomon Adeola táwọn èèyàn mọ̀ sí Yayi tí ó ti ń jẹ́ kó di mọ̀ pé àwọn tí wọ́n sọ pé òun jọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì pé wọ́n mọ tí wọ́n ṣe àti pẹ̀lú pé àwàdà kẹ́ríkẹ́rí náà ni àwọn èèyàn ọ̀hún tí wọ́n ṣe. Adeola ọ̀hún ló sọ̀rọ̀ yìí lánàá ọjọ́ Ìṣẹ́gun níbi tí ó ti ń jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ iná ni àwọn èèyàn kan ti ń sọ òótọ́ òun sì ń gbọ́ pé òun jẹ́ ọmọ ìpínlẹ̀ Èkìtì ó ní òun jẹ́ ojúlówó ọmọ ìpínlẹ̀ Ogun àti bàbá òun o àti ìyá òun ìpínlẹ̀ Ogun ni wọ́n ti wá ó ní àti pẹ̀lú pé àwọn kan náà tún sọ pé nígbà tí bàbá òun papòdà pé bóyá wọ́n lọ rèé fi ilẹ̀ bo bàbá rẹ̀ láṣìírí sí ìpínlẹ̀ Èkìtì ó ní ìrọ̀ náà sì ni eléyìí o pé àlìmọ̀ṣọ́ ni wọ́n filẹ̀ bó bàbá ọ̀hún láṣìírí sí torí pé gbogbo àwọn tí wọ́n tún gbérúfẹ́ ọ̀rọ̀ yìí jáde lọ́wọ́ ta wà yí pé wọ́n mọ tí ó kàn.
1: Ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna náà ni wọ́n ti ń ṣe àfihàn aṣòfin Uba sọ ní gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ará ìlú lè tó jẹ́ pé ó ti nu omi jẹ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nù láti bí ọdún mẹ́ta sí ìsinyìí nígbà tí wọ́n fún ní àmì ẹ̀yẹ ìyún ní àná ọjọ́ Ìṣẹ́gun àwọn ìgbìmọ̀ náà tọ́ka rẹ̀ wípé

0: gómìnà ọ̀hún òun náà ni ó jẹ́ pé ó ti yọ̀ǹda bílíọ̀nù èèyàn mọ́kànlélógún fún sísan àwọn owó àjẹ́lẹ̀ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́tọ́ jẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sí nígbà wá sọ̀rọ̀ dímọ̀ sí wọn ni àwọn ìgbésẹ̀ kàbìtì léyìí tó ń gbé fún wọn lójú ọ̀nà àti lè máa dá ẹ̀rín pẹ̀kẹ́ wọn òun náà ni ó jẹ́ ohun tí ó dùn mọ́ wọn nínú tí ó sì yẹ lẹ́ni tó yẹ kán máa gbé àmì ẹ̀yẹ lóríṣiríṣi fún nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi ayẹyẹ ọ̀hún ẹni tó jẹ́ akọ̀wé fún ìgbìmọ̀ náà nípínlẹ̀ ọ̀hún ìyún comrade al-hasan balabe musa ojodi mọ̀ pé yóò wà nínú ìtàn wípé àwọn kọ̀ọ̀kan báyìí òun náà ni gómìnà uba san ni òun náà ni ó ti ṣe o fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí kì í ṣe àwọn gómìnà kan lápá ibì kan tó jẹ́ pé ńṣe ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ń bẹ níkakun wọn ń jẹ ìyà lóríṣiríṣi ó ní láàrin ọdún mẹ́ta léyìí tó ti lò ó ní ó ti san ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tó jẹ́ pé ńṣe ni olúkálukú wọn ńṣe ni ẹlẹ́dàá wọn gan yóò mọ gbàdúrà fún gómìnà ọ̀hún ẹ wo ìròyìn pọ̀ tó sọ síbẹ̀ dáadáa daily post gan níbẹ̀ ni kẹ́tì lọ chẹ́ẹ̀kì ẹ̀ lójúmọ́
1: ojú wo ròyìn daily post ọ̀hún iná ni ọ̀jọ̀gbọ́n nípa ètò ọrọ̀ ajé tó ń tòṣèlú kan Pat Utomi tí ó ti sọ̀rọ̀ kan ó níṣẹ́ rí àwọn ọ̀jọ̀gbọ́n láwọn ilé ẹ̀kọ́ náà ni wọ́n gba owó tó dín ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà nígbà tí àwọn olóṣèlú tí wọ́n na ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù lórí ètò ìdìbò abẹ́lé lọ́kan òjọ̀kan Pat Utomi iná ni mọ̀ ń kẹ́dùn o lórí ìṣọwọ́ san owó táṣẹ́rẹ́ fún àwọn ọ̀jọ̀gbọ́n láwọn fásitì ilẹ̀ Nàìjíríà ó sọ̀rọ̀ yìí lójú òpó X rẹ̀ níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ pé níwọ̀n gbà táwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n gba owó tó dín ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lóṣù tí àwọn olóṣèlú wà tí wọ́n sì na ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù lórí àwọn ìpolongo ìbò àti àwọn ìdìbò lọ́kan òjọ̀kan ó ní pé ṣẹwárí ọ̀rọ̀ tí àwọn ọmọ Nàìjíríà gan tí tó yẹ pé ìdá 50% àwọn ọmọ Nàìjíríà iná ni wọn ò gba owó tó tó ẹgbẹ̀rún lọ́nà 100 náírà nínú bí ètò ọrọ̀ ajé wa bí ó ti rí lọ́wọ́ ta wà yìí àti pẹ̀lú pé eléyìí iná ni kò lè mú kí ètò ọrọ̀ ajé Nàìjíríà kí ó gbẹnu sókè dáadáa torí pé ìṣọwọ́náwó àwọn olóṣèlú wa iná ni ó ká mọ̀mọ̀ bó ti ń wò mọ́ o daily post nẹ́ẹ̀tì kà níbẹ̀ gan mọ̀tìmọ̀ àfihàn lójúmọ́ òní.
0: látinú ìwé ìròyìn leadership àwọn òṣìṣẹ́ àgbà lẹ́ka fásitì èyún sánú náà ni wọ́n ti jẹ́ pé wọ́n ti fún ìjọba àpapọ̀ báyìí ní gbèǹdéke ọjọ́ mẹ́rìnlá láti rí pé ó fèsì sí gbogbo àwọn nǹkan léyìí tí wọ́n ń béèrè fún tó fi mọ́ àwọn owó oṣù wọn léyìí tí wọ́n jẹ wọ́n àwọn ìgbìmọ̀ náà ni wọ́n ṣe kìlọ̀kìlọ̀ ọ̀hún wípé bí ìjọba bá kùnà láti bá wọn fèsì sí wọn ni àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ ni o tó sì jẹ́ pé kò sí ẹnikẹ́ni tí ó máa mú wọn sí ẹni tó jẹ́ ààrẹ gbogbo fún wọn ìyún Muhammed Ibrahim ló sọ ọ́ di mímọ̀ nínú àtẹ̀jíṣẹ́ léyìí tó fi léde ìyún ní àná lílu Abuja lẹ́yìn ìpàdé tí wọ́n pè papọ̀ níbi ìpàdé ọ̀hún léyìí tó wáyé ní fásitì Uyo Akwa Ibom ojoojì mọ̀ pé ṣe rí ìjọba òun náà ni ó ti jẹ́ pé wọ́n ti ń ké gbàjarè sí láti ọjọ́ kìíní tí a ti wọnú oṣù tí a wà yìí ń pé àwọn fẹ́ kí wọ́n bá wọn ṣe àtúnṣe sí owó oṣù wọn tó fi mọ́ àwọn ohun amáyédẹrùn léyìí tó yẹ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí wọ́n ní ṣùgbọ́n ńṣe ni ìjọba àpapọ̀ ń gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò mọ̀ fèsì sí o wọ́n ní fúdí ẹ̀yìn kọ́ bí àwọn ò bá ti rí àyípadà láàrin ọjọ́ mẹ́rìnlá sísìnyìí àwọn yóò gùnlé ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ tí kò sì sí ẹnikẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò leadership gan níbẹ̀ ni mo ti mú wá fún yín.
1: lójúwé ròyìn punch nípa ti ọkọ̀ bàálùú ilẹ̀ ṣẹlógún léyìí tó já ní ìpínlẹ̀ Ondo ẹgbẹ́ òṣèlú ADC mọ̀ ti ń béèrè ìbéèrè o pé kí àlàyé ó wà lórí owó tó tó bílíọ̀nù mẹ́rin tó lé ẹ̀sùn márùn-ún léyìí tí wọ́n ní wọ́n fi ń ṣe àtúnṣe àti àtúngbégún ọkọ̀ bàálùú ilẹ̀ ṣẹlógún ọ̀hún kí wọ́n mọ̀ ṣe àlàyé rẹ̀ lọ́kan òjọ̀kan ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ló mọ̀ ti pè fún àyẹ̀wò lọ́kan òjọ̀kan léyìí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti yọ̀ǹda owó tó tó bílíọ̀nù mẹ́rin tó lé ẹ̀sùn márùn-ún lówó náírà ní ṣe àtúnṣe sáwọn ọkọ̀ bàálùú iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà wà lẹ́yìn tí ọkọ̀ bàálùú ọ̀hún ti já lulẹ̀ èyún tí nọ́mbà ìdánimọ̀ rẹ̀ jẹ́ ATR42 ní ìgbọ́kọ̀dá níjọba ìbílẹ̀ Ìlàjẹ̀ nípínlẹ̀ Ondo ta wà yìí ẹgbẹ́ òṣèlú ADC ọ̀hún iná ni ó wá ń jẹ́ kó di mímọ́ ní ìpàsípàyọ̀ iná ni ibẹ̀ nínú àwọn owó tí wọ́n yọ̀ǹda fún àtúnṣe ilé àtúnṣe àwọn ọkọ̀ bàálùú ọ̀hún àti èyí tí wọ́n ti ń yọ̀ǹda fún ọkọ̀ bàálùú iléeṣẹ́ ààrẹ ó ní pé gbogbo àwọn owó yìí iná ni kò farahàn nínú ọkọ̀ bàálùú iléeṣẹ́ ológun tó fi wá mú kí eléyìí báyìí léyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ ajé kí ó wá ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo ẹni tó jẹ́ akọ̀wé ìlú Koro àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú ADC Bọ́lá Ajayi Abdullahi ini o tun wa ba molebi awon eni ti o padanu emi won o n ba won kedun eyun ninu isele laluri leyi to waye ni ilu Igbokoda lojo aje oni ki Olorun ki o te won si afefe rere punchin lati ka ni begon ni mo ti mu afun yin lojomo oni
0: o da ti lo ati bo a o bo mo je ni bi gan lati ma se nede sibi lori awon iroyan gebe ti mo pe abala keji lo je lo ye ki akonlu bayi lameto wa ti nbe ni kale sugbon ko to di pe a o mo gbe lameto wa wole eja semimuna ambo no

0: ojogbon wa lameto wa mo lu won logun enu nibi ta ti mo bere awon alaye oro lokan ojo kan nipa awon royin leyi ti oru wa loju omo ba adenina obenbe ekojumo e kaabo sori eto yi
1: to olore wa ekojumo ayan lori mejeje adufo yekun oye lare du ti fe ojogbon kun to olorun ata olorun ti gugu eni dada ko bowo de ni o ko bowo de ko de ba sarin de kemi na ma rin laarin igboro ko ma te wa akẹyin ara ile ẹkọ ojúmọ ni yóò san wa.
0: Ami lagbara lọwọ ọlọrun ẹ jẹ ká bẹrẹ láti apá àti bí wọ́n níbi tí a bá bá gungun náà ni a bá sọ̀kalẹ̀ níbi tí a ti dánú ìròyìn dúró náà ní oyè kí a ti gbéyẹ̀wò báyìí nípa ọkọ̀ bàálù léyìí tí ó já ní ìlú ìgbọ́kọ̀dá lọ́jọ́ ajé ọkọ̀ ìjọkan àwọn ìròyìn náà ni a ti ń gbọ́ nípa eléyìí àwọn kan sọ pé ọkọ̀ bàálù ọ̀hún gan ni ò fi bẹ́ẹ̀ gbádùn tẹ́lẹ̀ pé kò dúró retí àìtẹ́lẹ̀ kó tó di pé wọ́n gbé kúrò níbi tí wọ́n ti ń bọ̀ lọ sí ìpínlẹ̀ èkó yun láti ìlú benin lọ sí ìpínlẹ̀ èkó ní ìsinyìí ẹgbẹ́ òṣèlú adc ti wá jáde ó ní pé òun fẹ́ àlàyé ní kíkún lórí owó tí wọ́n ti yọ̀ǹda fún àtúnṣe sáwọn ọkọ̀ bàálù iléeṣẹ́ ológun ilẹ̀ yìí léyìí tí wọ́n ti yọ̀ǹda nínú ìlànà ànáwó nàìjíríà ó sì ní iye tí wọ́n ti yọ̀ǹda ọ̀hún ni ₦4.5 billion gẹ́gẹ́ bí o ti sọ àti pẹ̀lú pé ó ní ìpàsípayọ ìbẹ̀ nínú owó tí wọ́n fi ń ṣe àtúnṣe sí ọkọ̀ bàálù iléeṣẹ́ ológun àti èyí tí wọ́n mọ́ ń lò láti fi ṣe àtúnṣe sí ọkọ̀ bàálù iléeṣẹ́ ààrẹ ó nítorí pé kò sí ẹ̀rí mọ̀jẹ́mi nìṣó pé wọ́n lo owó yìí fún àtúnṣe ọkọ̀ bàálù náà pé bí bẹ́ẹ̀ kọ́ kò yẹ kí ọkọ̀ bàálù yìí kí ó já débi pé wọ́n á gbẹ̀mí àwọn èèyàn ó ń dẹ̀mí wọn légbodò bó ti rí yìí kí ni èròǹgbà ti ń lórí ìṣẹ̀lẹ̀ yìí sà.
1: Níwọ̀n ìgbà tí ó ṣe ní láàánú pé èèyàn 32 tó ń fẹ̀mí wọn tẹ̀mí wọn bá ìṣẹ̀lẹ̀ yìí lọ ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó komi ló tó gbomijó lójú ẹni torí pé kíni ẹ̀mí ò ṣe ẹ̀mí ò láàárọ̀ ẹ̀mí ò ṣe dá padà àwáwí kan ò sí mọ́ báyìí campaign after election àti máa débìrú ìgbà débìrú àwo kò dá ẹ̀mí àwọn ọmọ yẹn padà ó ṣe ní láàánú gan ṣùgbọ́n níwọ̀n ìgbà tó bá ti jẹ́ pé ọmọ aráyé bá ti mọ̀yàn gẹ́gẹ́ bí onírọ̀ ọjọ́ téèyàn bá ń sòótọ́ gan kò ní níyì mọ́ lójú ọmọ aráyé bó tiẹ̀ jẹ́ pé èmi ò fẹ́ ka ọ̀rọ̀ adc ọ mẹ́sẹ̀njà ní adc bọ̀ mẹ́sẹ̀jì wọn wẹ́ ká fojú wo but èmi ò rí ẹgbẹ́ òṣèlú kankan láti máa tàbùkù ìjọba lórí ọ̀rọ̀ yìí báyìí kì í ṣàsìkò tọ̀rọ̀ gba inú olóṣèlú kankan lélẹ̀ láti máa sọ̀rọ̀ kò tiẹ̀ kì í múnú mi dùnà táwọn because ẹ̀yin tẹ̀ ń pèrè ayé ní adc àti ndc àti whatever ṣé bẹ́ẹ̀ jọ bàjẹ́ débi tó dé inú wọn ni ṣé bẹ́ẹ̀ jọ wáyé bẹ́ẹ̀ jọ ṣe kí ní bẹ́ẹ̀ jọ mọ́ ṣé ìjọ rí pé pátì orúkọ pátì yìí kan wà yàtọ̀ síra wọn orúkọ pátì yìí ló yàtọ̀ síra ìwà kan náà ló wà nù gbogbo yín náà who is there in adc tó ń sọ̀rọ̀ lẹ́ni Bọ́lájì Abdullahi tó lòun sọ̀rọ̀ on behalf of adc lẹ́ni were you not in government before were you not in minister for in sports what did you do I mean ọ̀rọ̀ pátì ọ̀nà pátì mi tẹ̀ kí n fẹ́ gbọ́rọ̀ wọn sí ti individual mi bá ọlọ́dọ̀ọ́ ni irú èèyàn wo ló jẹ́ but as a party ọkàn olóṣèlú ni ẹ mi tẹ̀ kí n fẹ́ gbọ́rọ̀ wọn sí ti but tó bá jẹ́ pé ọlọ́dọ̀ọ́ ni ẹ tá a mọ̀ àti máa ṣe bọ̀ ẹ tẹ́lẹ̀ irú olóògbé adédáyọ̀ ọmọ la fẹ́ báyìí tó bá yẹ pé ó ti wà láyé báyìí irú ọ̀rọ̀ táwọn yẹn bá even up till now tí èyí táyọ̀ jẹ́gẹ́dẹ́ bá sọ̀rọ̀ báyìí mi ní fojú olóṣèlú wo èyí táyọ̀ jẹ́gẹ́dẹ́ record as an individual mo máa wò torí mi ò gbá burú nípa ẹ̀rí mi ò gbọ́ bí tó ti ṣe wà bàjẹ́ so I'm not interested in you as a politician so ọ̀rẹ́ adc kò nítumọ̀ nǹkan tó kàn nítumọ̀ ń bẹ̀ ni pé gẹ́gẹ́ mo yẹ sọ ṣáájú

0: si odo ti wa ni ayin loju opo Facebook awon eyan ti ba wa da si e ko ojumo o.
1: Hello.
0: Ẹkú ojúmọ̀ ẹ̀dá kan ẹkú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Ẹdákun tẹ́ bá ti pè wá wọlé ẹkú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín. Kó má bàá di pé yóò mọ̀ pariwo tí ó sì wá di àwa létí ní àyín. Ẹkú ojúmọ̀ o. Ẹkú ojúmọ̀ ẹ ti wọlé o. Ìyóda ojú òpó ọ̀hún ó ṣe ségesège ṣùgbọ́n lójú òpó Facebook wà. Àwọn èèyàn wọn ti bá wa dá sí gẹ́gẹ́ bí mo ti ń wí lẹ́ẹ̀kan àbídákun ìmá ìyóda kágbe lẹ́yìn mọ́ bọ̀ náà. Ẹkú ojúmọ́ o. Ẹ ṣe mẹ́ta rọ.
1: Hello.
0: À ń gbọ́ yín ẹ tẹ̀síwájú.
1: Ẹ̀ka ẹ̀ tọ́mà.
0: Ẹ ṣeun.
1: Ọlọ́run ṣe mo wọlé lèdí.
0: Ẹ ṣeun.
1: Ọ̀gá mi bèbè ẹ káàárọ̀ mo kí yín o.
0: Ẹ mọ́ gbàgbé àti dárúkọ yín o.
1: Ẹ sà. Ẹ jọ
0: orúkọ yín.
1: Ẹ má bínú ẹ jọ. Ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní sáìdì yín lánàá mo fẹ́ jẹ́ kí ọ̀gá mi bèbè kí wọ́n bá wa investigate olókadà tí gọọmenti sọ pé kọ máa já fún olókadà àti onímọ̀-àrúwá tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ máa kan ara àwọn union ó na bàbá olókadà kan lójú mi lánàá níwájú new gala níbi ọ̀dọ̀ yín bẹ̀rẹ̀ níbi òkèjẹ̀bù yẹn lánàá mo wá dúró mo wá sì bèrè lọ́wọ́ olókadà yẹn pé kí ló ṣẹlẹ̀ lórí mo rí gbogbo ọ̀tọ́ fà ọ wá ní àpé union ni kí ló ṣẹlẹ̀ wọn ni wọ́n ń jẹ́ emblem mo ní ìlú wọn 3000 mo wá ní ló wá na gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan tí lè lọ sí ìjà kò division kẹ́ lọ report ẹ̀ wọ́n wá ní union ni pé tó máa fọ ọlọ́pàá mú pé kò lè fi wọ́n ní kọ̀ọ̀kan ṣe ló ń ẹ lọ bèrè ẹ sọ pé onímọ̀-àrúwá lèmi ìgbọ́n àmì lánàá mo dúró tí mo dúró lánàá kò sí mi kò sí kan tí mo lè ṣe fún máa ẹ torí kékeré onímọ̀-àrúwá tó bá jẹ́ yín náà onímọ̀-àrúwá bá mọ̀ kan tí màá gbé lánàá. Bọ̀ torí kó jẹ́ yín ọlọ́kadà ó bẹ̀rẹ̀ sí nínú wọn by force lọ́gbọ́dọ̀ ja tíkẹ́ẹ̀tì yẹn. Mo ti pè sórí rédíò kan náà láàárọ̀ iná tí mo ti ṣàlàyé tó ẹ pé òun gan-an náà mú lò láàlúwẹ̀ ní state government ló ń jẹ́ emblem yẹn ò kì í ṣe local government emblem o. State ni by force náà dẹ̀ ń jà fún àwọn èèyàn. Ẹjọ́ ọgbọ́n bèbè ẹjọ́ mo fẹ́ ká bá wa ṣiṣẹ́ níwájú new garage lánàá kò sẹ́nibọ́dì tó dá sí má
2: ẹ ti wà nbẹ o.
0: Ó dà bẹ́ẹ̀ kẹ́ ẹ bá wa ṣàlàyé ó jọ pójú òkú ọ̀hún.
3: Ọ̀gọ́ ni ò bá jẹ́ àkòrí kánípẹ́ ní tètè pé wọ́n ṣẹ́rí lánàá mo wà ní governor's office lánàá iwájú governor's office lánàá àwọn ọlọ́kadà wa ṣe protest nbẹ̀ ifá mo fẹ́ pé ilé iṣẹ́ wa gan pé kan wá cover kínní yẹn gan lánàá I was around that place nígbà tọrọ yẹn ń ṣẹlẹ̀.
2: Agbèròyìn
3: yẹn ní ìrọ̀lẹ́ àwọn ọlọ́kadà lẹ́tà kan kó àtàn kọ sí mi mo lọ gba lẹ́tà yẹn lánàá ọ̀rọ̀ yìí náà ni mo bá lọ bẹ̀ ẹ̀yin ìjọba a ní ẹ̀ ṣe ìjọba yìí dáadáa ẹ̀dẹ̀ ní rọ́lá ń pa ilá ń sọ̀rọ̀ burúkú gbogbo àwọn owó tó ń gbà lọ́wọ́ àwọn onímọ̀-àrúwá àtòwò ọlọ́kadà mo lọ sọ fáwọn ODIRS ṣe rí àwọn tẹ́ ń gbà sẹ́nu iṣẹ́ yìí àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ hooligan tẹ́ ń gbà kan máa sọmọ pápá yàn lára kalẹ̀ ní láṣì ẹ̀ ọ̀nà tuntun wà tán fi ń gba àwọn owó ìláyé ìsìn tí ó mú rọrùn dé tí ò mú jàgídíjàgàn dé ìjọba ò dáhùn àwọn jàgídíjàgàn tó ń lò láti máa gba owó tíkẹ́ẹ̀tì ló tẹ wọn lọ́rùn tí wọ́n pààyàn ní àràkálẹ̀ ní láti lórí ọ̀rọ̀ union.
0: Ó rẹ̀ yẹ ká gbé ìpè kan sí kó tó di pa àmọ́ lọ ẹ kojúmọ́ o. Ẹ ti wọlé o.
4: Ẹ
0: ṣeun ẹ káàárọ̀ o.
4: Ẹ káàárọ̀ ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
4: Mo kí atọ́kùn mo dẹ̀ kí àmọ̀bá wa lábìítọ́.
3: Ẹ̀kọ́ ojú mọ̀ sá.
4: Ìbáni àdúrà ọgbọ́n náà ò ní kú mọ yín lórí o.
3: Ami.
4: Pásọlá Jésù láti òdòdó ìlọrin ló sọ̀rọ̀ o.
0: Ẹ ṣe bá wa ṣe pápá.
4: Fún ti ọkọ̀ tó já ní ìgbọ́kọ̀dá àwọn tí ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí abáyẹ bí wọn kẹ́dùn mo wá gbé sí ọ̀rọ̀ tí àmọ̀bá wa lábìítọ́ tán sọ tí olóṣèlú wa tó bá lè máa tètè ṣètò ti ọ̀rọ̀ balùwẹ̀ tiẹ̀ tó balùwẹ̀ ẹ̀mí ẹ̀ kọ́ bá wa rí sí ti àwọn aráàlú náà gbogbo àwọn tó owó tó ń sọ pé wọ́n ti tú àwọn ọkọ̀ wọn yẹn ṣe tàbí kọ́ fi rà míì àwọn tó kó jẹ kọ́ pòògùn wọn àwọn tí ajé bá ṣí mọ́lé lórí kó ṣèdájọ́ wọn bó ṣe yẹ mo gbà ní àdúrà ẹ̀mí wọn ò ní sọnù lábàdì lẹ́ẹ̀kan sí mo kí lámìtọ́ wa
3: gbà ní àdúrà.
0: Ẹ ṣeun fún ìdásí tìyìn lójú òpó Facebook wa Ahmed Adesina wọn kí wa kódà wọn kí Blessing Aroke wọn ni how are you oya dá wọn lóhun wọn ni how are you Aroke.
2: I'm fine ẹ ṣeun.
0: Abídàkun ìmọ̀ wọn kí wa wọn ni bàbá òbèbè ti sọ̀rọ̀ tán nípa àwọn olóṣèlú alátakò pé wọn ò káràmásìkì ọ̀rọ̀ ara wọn Chaplain Jonathan àwọn náà wọn kí wọ́n pe Akinyede wọn ni kò tí ì dájú fún èyíkéyìí àwọn olùdíje pé bóyá wọn ò jáwé olúbọ nínú ètò ìdìbò tí ń bọ̀ Oyedele Akinwumi tó sì má jẹ́ ẹ̀ka wọn náà wọn kí wa

ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún 2005 ọmọdún méjìdínlógún kan. Ó wọlé látorí àga ẹ̀wá ó wọlé fún orílẹ̀-èdè Argentina ẹ̀ látorí àga ló ti wọlé ẹ̀ kò bẹ̀rẹ̀ fígáwága òun ó sì wà kópa kojú orílẹ̀-èdè Hungary. Ẹ ṣe mọ́ tán yìí ẹ̀ kò gbájú ìṣẹ́jú bélé ń já lọ ẹ̀ tó fi dé pé bóyá pé kí ni ẹ̀ ló bá gba káàdì pupa. Àkọ́kọ́ rẹ̀ ẹ̀ fún orílẹ̀-èdè rẹ̀ wá ní against Croatia ẹ̀ ní nígbà tí wọ́n kojú orílẹ̀-èdè Croatia ẹ̀ ní ọdún 2006 ni ẹ̀ ṣé kí tó wá mọ́ tán yìí ẹ̀ heartbreak lọ́lọ́kò jọ̀kan ẹ̀ òun náà tún padà kun. Argentina àbí sọ pé bóyá pé kí ni ikọ̀ tí arákùnrin tá à ń sọ tó ń gbá bọ́ọ̀lù fún ikọ̀ orílẹ̀-èdè rẹ̀ yìí ẹ̀ ó pàdánù ìfẹ́ ẹ̀yẹ àgbáyé ẹ̀ sọ orílẹ̀-èdè Germany ẹ̀ lọ́dún 2014 ẹ̀ ní ọdún 2015 àti 2016 kọ́ ẹ̀ ìdíje Copa America lágbẹ̀dẹ South America lọ́run. Ó tún pàdánù rẹ̀ ẹ ṣe ẹtìmẹ̀ tí mò ń sọ ẹ kó tó di pé bóyá pé kí ni àwọn àmọ́ náà ń bẹ̀ àbí ẹjẹ́ ẹjẹ́ gbé sí ilé tí jàre pé ó ti wà official Lionel Andres Cusiti ni Messi. Ó ti fẹ̀yìn tí ó fún orílẹ̀-èdè Argentina ó sì lè dẹ̀rẹ̀ lánàá ẹbí yẹn ṣe jẹ́ ẹbí yẹn ṣe jẹ́ lápá abẹ̀ yẹn nìyẹn ẹta bá ti wọnú ìròyìn lọ ní onísànsán àwọn àmọ́ ṣe kí ni àwọn àmọ́ náà ń bẹ̀ ẹ gbogbo tó yẹ kẹ mọ̀ pátápátá. Ibi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó ti pin ẹ fún Lionel Andres Messi ẹ fún orílẹ̀-èdè ti Argentina lórí ọwọ́ yẹn. Òun ni mo fi kí wa káàbọ̀ lórí ìròyìn ẹ já wọn sí ẹ lórí eré lóòrọ̀ tòní ẹ wọn lórí tó bá máa dáde nínú agorodẹ ní tiwa ọrùn tí ó bá wọn lè jù gbàrà lẹ̀kẹ̀ ńkọ́ nínú agorodẹ lòun náà ti wà ẹsẹ̀ tí ó sì bá wọn wọ sálúbàtà parapara ni nínú agorodẹ gbogbo wọn ti wà mọ́sáàjì ẹ aṣọ bá ti ń tanná yẹn ran. Inú agorodẹ lòun náà ti wá bóyá onílé àlejò ńlọmọdé ẹ àtàgbàlagbà ẹ àkú ojúmọ o ìròyìn eré ìdárayá lèmi tún gbédè o láti kàn ní Glow 99.1 FM Ìjàpọ̀ Estate nílùú Àkúrẹ́ ń bí òun la fi kalẹ̀ sí ẹ dàdẹ tí ń ṣe bẹbẹ ńlá tí ń ṣe gudugudu méje ẹ tó ń ti yàyà tó pọ̀. Lóko àwọn aláṣẹ àti olùdarí kan ní Glow 99.1 FM láti ibi tó gbé bẹ̀rẹ̀ ẹ débi tó dé dúró òun ni mo fi ń kí wa káàbọ̀ lóòrò tòní. Yusuf Abdulwahab ló kọ mí o èmi àti yín láti jọmọ ṣe kíni lájọmọ tukọ ètò òun láàárọ tèmi. Ọ̀rẹ́dọ́lọ́ ọlọ́run dá òun náà wà ní agbára pẹ̀lú mi ẹ tó sì jọ pé bóyá pé kíni àjọmọ tikini ọ̀hún ẹ àjọmọ tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ ẹ lóòrọ̀ tòní ẹ kó tó di pé màá mọ lọ sórí ọ̀rọ̀ ti lo ní ẹmẹ́sì àbí gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ nílé òkèrè pátápátá ẹ jẹ́ mi ọkọ̀ kó láti ilé ètò rán ni pé kíni ilé báyìí òun la ti ń kẹ́ṣọ́ ròde ẹ nínú

bi yen sise lapa be yen niyan o ya papapa lati be yen e je ki ma lo si ajo ado NFM abikin tezo pe ajo NSC ni e keje so li ajo NSC e se ajo to samojuto bola la fe se gba lole ni Nigeria ati ajo National Sport Commission NSC iroyin kan lu ja lana e lori oro di akongo e se ran ti se gbagbe e ba si gbagbe je ran ile ti e lori oro di akongo ti ajo NFF e ti won lo ba ajo FIFA e ti won gbe iwe awon iwe lori sirisi e ti won gbe lo si waju ajo FIFA e tan ni pe kini se ran awon agbabolu kan ti won ko pa koju wa fun orile de di akongo e ninu dije qualifier ifeye agbaye yen ele ta lori ofi ati ko pa me torile de di akongo e ti won ja wa pati ko nbe yen e won pe nigba na e boya bi se ti mo lo bi osu marun bayi e ajo ti NFF e won ko ejo lo si waju ajo FIFA bi pe e se ayewo awon agbabolu ti orilede ti didi a Congo e ti won fi koju wa nigba na lo awon agbabolu kan o ye iwe won o pe e sugbon ti ajo FIFA tan se kini e ti won ye iwe ohun wo abi ka ti so pe ba pe kini won ti ye won ti da ejo ohun nu e wa yi o oyin wa jade lana wi pe kini ajo FIFA ti confirm e wi pe e se ri looto ni iwe ti abi ejo ti ajo NFM ni ajo to samojuto bola la fesegba lorilede Nigeria ti won pe ni gba na lohun e won ni o je ni o fese mule o ni awon kan danu ni e boya to yi pe won tete pe abi nkankan e later na o wa ni ejo tin enu tin kun ajo FIFA e papa julo en to je are ajo FIFA iyen Gianni Infantino e ti won ti wa tenu tin wa kun wi pe ah se ri nkan tan so oro oselu bolu e ni ma ti nkan ye àwọn èèyàn ṣẹ́ sófin ẹ kẹ́ fìyà jẹ wọn ẹ wà fìyà jẹ wọn tẹ wá ní kinní kan ṣe lẹ́dẹ̀ ń bá kọ ẹ bí yẹn ṣe jẹ lápá bẹ̀rẹ̀ nìyẹn ẹ wà yí o ẹni ìkan nínú àwọn senior official ẹ nínú àjọ National Sport Commission ẹ ó ti wá jáde wípé kíni ẹ ṣe rí àwọn ó pe àjọ FIFA lẹ́jọ́ àbá àwọn tiẹ̀ ti competition ṣáájọ FIFA lásìkò táwa tí gbogbo àwọn tó wà ń di kinní ọ̀hún ọ̀rọ̀ yìí o lóòótọ́ àlè kópa nínú díje ìfẹ̀yà àgbáyé mọ ìdíje ìfẹ̀yà àgbáyé ti lọ ó ti parí ní orílẹ̀-èdè amẹ́ríkà mexico àti canada orílẹ̀-èdè spain àti yami lama tí wọ́n sì ti gbé fẹ̀yẹ lọ táwọn ò sí lórí ọṣọ àti kópa ńbẹ àníṣẹ́ pẹ̀lú bí gbogbo ṣe bá jẹ́ akọ̀wé àásù yín ni o agbẹjọ lọ sí ọdọ àwọn tí wọn jù wá lọ bóyá àjọ NFM bóyá wọn agbẹjọ lọ káàsì ni àbí bóyá wọn pẹlú ròyìn tó ṣàǹtẹmi lọwọ báyìí ni wípé kíni àwọn agbẹjọ lọ ọdọ àwọn tó jù wá lọ tí wọn bá wa dá sí ìsúdà kí àjọ CAF bóyá kí wọn compensate wa ìyẹn ni pé kíni owó tó yẹ kí owó tí wọn sọ fáwọn orílẹ̀-èdè tí wọn kópa nínú díje ìfẹ̀yẹ àgbáyé owó ọ̀hún náà mọ̀ ṣe díẹ̀ òbítíbitì owó millions of dollars eléyìí tí wọn sọ fún àwọn orílẹ̀-èdè tí wọn kópa nínú díje ìfẹ̀yẹ àgbáyé kódà ó wà nínú àwọn nǹkan tí kíni àwọn option tí àjọ NFF tó jẹ́ pé bóyá àbáwọn nǹkan tó yẹ kí àjọ NFF tí wọ́n béèrè lọ́wọ́ super lọ́wọ́ àjọ FIFA ni àjọ tó ṣàmójútó bọ́lá láfẹsẹ̀.

ṣe rí ọ̀rọ̀ di akọ̀ngọ̀ yìí gan. Wọ́n ní ṣe ti ẹ̀rí agbó aṣọ́lé wọn yẹn. Aṣọ́lé di akọ̀ngọ̀ yẹn ìpàsí yẹn. Àbí ìpàsí dẹ̀ ni. Wọ́n ní ṣe aṣọ́lé. Wọ́n lóhun gangan ló ti ẹ̀dà nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ ti ẹ̀pọ̀ lórí ẹ̀. Wọ́n lọ́rọ̀ pọ̀ lórí ìpàsí yìí gan. Ẹ torí pé kí ni? Wọ́n ó ti ṣojú orílẹ̀-èdè France. Ní ìgbà tó wà nílé jẹlẹ́jẹ. Ṣùgbọ́n kó tó wá di pé ó wá sún ìwé ìgbélu rẹ̀. Àbí ó sún ọmọ orílẹ̀-èdè rẹ̀. Ẹ sí orílẹ̀-èdè rẹ̀ gangan yẹn di akọ̀ngọ̀. Wọ́n ní kò ṣe àwọn ọ̀nà tó tọ́. Ẹ kò gba àwọn ọ̀nà tó tọ́. Ẹ kò gba ọ̀nà tí òfin gbà. Ẹ láti yẹ pé kí ni kéèyàn fi switch allegiance. Ẹ lọ sí orílẹ̀-èdè míì. Alájọ FIFA sì mọ̀ ń pa rẹ̀. Ó ní nǹkan tó wà ya NFF lẹ́nu ni pé ìbá afẹjọ́ sún yìí. Bí ẹ̀tì ẹ̀ mọ̀ ń pa rẹ̀, afẹjọ́ sún yìí. Ẹ̀dẹ̀ gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́. Kí ló dé tẹ̀wà gbégbèsẹ̀? Ẹ tó fi wá di pé kí ni? Ẹ wá gbà kí orílẹ̀-èdè DR Congo. Kí wọ́n kópa nínú ìdíje ẹ̀fẹ̀ yẹ àgbáyé. Ṣùgbọ́n ìyẹn ti lọ́nà nìyẹn. Gbogbo tó bá tún ṣe jẹ́, tó bá tún ṣe rí lápá bẹ̀ yẹn. Àtúmọ̀ gbé yín débẹ̀. Nǹkan bá tún ṣe rí lápá bẹ̀. Àti àárín NFF àti DR Congo àtàjọ FIFA.

láti bẹ̀ yẹn inú kọ super eagles náà mo ṣì wà lóòótọ́ wọn lọ fi ẹyẹ àgbáyé ṣùgbọ́n wọn dára ní lórílẹ̀-èdè russia lánàá láti àmì ayò mẹ́ta sẹ́yọ kan òun náà ti ṣe kíni náà ti padà wà látọwọ́ ẹ̀yìn tí wọ́n sì ti wá ta àmì ayò mẹ́ta láti mẹ́ta sẹ́yọ kan náà ti wá ta àmì ayò mẹ́ta ẹ̀kọ́ ló ń ṣàánú lánàá ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà àti ikọ̀ ti àgbọ̀jẹ́ orílẹ̀-èdè ti russia wọ́n kópa nínú ìdíje ọlọ́rẹ̀ sọ́rẹ̀ ẹ̀rọ pé ìfigagbága tí wọ́n gbà kẹ́yìn nínú international break tó ń lọ lọ́wọ́ iná ni àbí kí n tẹ̀ sọ pé bóyá pé ó tiẹ̀ ti tẹnubodò látànà tó ń kálukú kí n ṣe kíni wọ́n ti ń padà

sáyé mú details wa e lórí àwọn agbábọ́ọ̀lù tó ṣe kíni ẹ tí wọ́n kópa fún ikọ̀ ti Super Eagles lánàá lóòótọ́ àwọn agbábọ́ọ̀lù kan ti rà tó yẹ pé kíni ẹ ti ẹ̀gbọ́n kan wọ́n rí àwọn kan wá

ẹjẹ bẹrẹ látọdọ aṣọlé ẹ Samuel James lo ṣọlé fún wa ẹ àti first goalkeeper wa ẹ àti second goalkeeper wa kò sí nǹkan tó ṣe pé bóyá pé kíni ẹ tó wa tó gba ọlọrẹ sọrọ ohun wọn ẹ mọ pé látìgbà tá ti gba ìdíje qualifier fún ife ẹyẹ ilẹ adúláwọ eléyìí tó mọ wáyé lọdún tó ń bọ ìyẹn 27 Africa Cup of Nations qualifier ẹ aborí kan ẹ apàdánù kan kọ́ ló ń ṣàánú ni ẹ friendly eléyìí tó wá wáyé lánàá yìí àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ pé bóyá pé kíni ẹ tó jẹ́ pé gẹ̀múṣemúṣe wọn ọ̀dà múṣe bí àbí tó jẹ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ sọ pé wọ́n ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ òun ni wọ́n kópa nínú ìdíje ọ̀hún ẹ látọ̀dọ̀ aṣọ́lé Samuel James ẹ agbọ́wọ́ wájú agbọ́wọ́ ẹ̀yìn lọ́wọ́ lọ́wọ́ ọ̀tún ìyẹn right back. Nàbí mi mọ bí wọ́n ṣe pọ̀ kọ̀ọ̀hún bí wọ́n náà ẹ̀mí fẹ́ bó kọ́ ló kọ jẹ́ ni agbábọ́ọ̀lù tuntun ni bẹ́ẹ̀ni tó dẹ̀ yẹ pé bóyá pé kíni ó gbìyànjú jala lánàá. Bákan náà lọ́wọ́ ẹ̀yìn Benjamin Frederick agbábọ́ọ̀lù tá a ti mọ̀ dáadáa ni àti Manuel Fernandez náà kópa lọ́wọ́ ẹgbẹ́ lápàlàáfíà ìyẹn lọ́wọ́ ẹ̀yìn náà ni o. Harry James náà bẹ ẹ tó náà ṣe kíni ẹ tó kópa dáadáa ẹ lọ́wọ́ àárín Harry Michael ẹ lọ́wọ́ àárín bákan náà Harry Adeoye ẹṣẹ Adeoye yìí ẹ agbábọ́ọ̀lù Ìkòròdú City ẹ bákan náà Harry Igor ẹ lọ́wọ́ ẹ̀rín bákan náà ẹ lọ́wọ́ iwájú kọ́ Harry Kelechi Iyanaajo ẹ senior man yẹn Harry Moses Simon Adẹ̀rí Nwoko ẹ Kelechi Iyanaajo òun lọ. Òun lọ́kọ́ ṣìde go ní dìde 10 minutes òun ni ìyá náà jọ ẹ ló ti ọkọ mi àwọn fórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ kó tó wá di pé kíni Zadaslav ẹ ló bá dá padà ní dìde 30 minutes fún kàn ti àgbọ̀jẹ́ torílẹ̀-èdè ti Russia. Bákan náà ẹ kó tó wá di pé agbala àkọ́kọ́ parí ẹ ní 45 minutes gẹ̀rẹ́gẹ̀ àbí kí n sọ pé tiẹ̀ lé díẹ̀. Òun ni Russia bá tún ṣe kíni iná bá tún dá padà ó bá di méjì sẹ́yọ kan. Gbogbo di second half dédé 54 minutes nígbà tí Fìgàwàgà tó rán lọ bí kúnkún ni. Miran Truth ẹ ló bá tún fi kẹta lé ló bá di mẹ́ta sẹ́yọ kan. Olùkọ́ ni Super Eagles Eric Chele ẹ ló bá ṣe àwọn ìṣípòrọ̀kù kọ̀ọ̀kan. Ṣé agbábọ́ọ̀lù tó gbé wọlé ẹ ṣe agbábọ́ọ̀lù yìí. Ẹ dọ́pọ̀ lọ ṣe agbábọ́ọ̀lù yìí náà àti líìgì àgbọ̀jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ ẹ tó sì yẹ kó bóyá pé kíni òun náà ti tẹ̀kúsẹ́kúsẹ́ lọ kìlò kèrè díẹ̀díẹ̀ ẹ kódà gún ọ̀hún ẹ ó lágbára pọ̀ dédé 78 minutes ẹṣẹ́ wọ́n gbé ẹ̀dọ̀pọ̀ lọ wọlé ní dédé 70 minutes náà gbé wọlé lẹ́yìn ìṣẹ́jú mẹ́jọ ló bá mi àwọn. Wọ́n gbé wọlé ní dédé 70 minutes nígbò 78 minutes nọ́mbà gbẹ ló bá mi àwọn. Bákan náà wọ́n tún gbé Adams náà wọlé òun náà bá tún ṣe kíni ló bá tún mi àwọn àbí akọ Adams bẹ́ẹ̀ ni àti Marco Adams náà báyìí wọ́n gbé òun náà wọlé òun náà bá ṣe kíni ló bá mi àwọn ní dèdè 90+4 minutes ló bá jẹ́ mẹ́ta ẹbí yẹn ṣe jẹ́ lápàbẹ̀ yẹn nìyẹn. Nínú kọ ẹ níbẹ̀ nínú ìdíje àbí kí sọ pé bóyá pé kíni ọlọ́rẹ̀sọ́rẹ̀ ẹ ní ikọ̀ ti Super Eagles ẹ tí wọ́n gbá kojú orílẹ̀-èdè ti Russia lánàá ẹbí yẹn ṣe jẹ́ lápàbẹ̀ yẹn nìyẹn. Ìfigawága olùkọ́ ni orílẹ̀-èdè ti Russia wá sọ̀rọ̀ ìyẹn Valery Kapnis ó ní kíni ó ní ṣe rí gbogbo àwọn góò mẹ́tẹ̀ẹ̀ta ẹ ti kọ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà score ó ní mistake ni ó ní ṣe rò pé wọ́n gbá bọ́ọ̀lù kan tó jọjú ni. Gbogbo gò yẹn ó ní pàpà jùlọ gò òkèlè ti yán náà jọ ẹ tó jẹ gbọ àkọkọ ní dèdè tá a sọ ní dèdè 10 minutes yẹn ó ní ṣe bí gbogbo alárí bó ṣe lọ ó ní tẹ ó ní mistake ni náà ó ní it was an accident ìbò tó lónìí ó ní third goal náà kọ tó jẹ pé bóyá pé kíni akọ Adam ẹ tó ń gbá wọlé ní dèdè 90+4 minutes ó ní yẹn náà ó lo strain ó ní lóòótọ́ àwọn kan nídìí àwọn ìfigawága tó jẹ pé bóyá pé kíni àwọn ò fi gbára mú dáadáa ó láàdẹ mọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà wà lára àwọn orílẹ̀-èdè tó jẹ pé bóyá pé kíni wọ́n ní ẹ̀bùn tó jọjú dáadáa àwọn sì ti mọ́ bá wọn gbá látọjọ́ tó ti pẹ́ ó ní ṣe bóyá Super Eagles wá gbá bọ́ọ̀lù yẹn àbọ̀dájà wọn lọ ó ní mistake ni jàre ó ní mistake ni gbogbo àwọn góò orílẹ̀-èdè Nàìjíríà yẹn bí yẹn ṣe jẹ́ lápá ibẹ̀ yẹn náà nìyẹn. Lẹ́yìn ìgbà tí Valery Kapnis
yen ajo egbo oluko ni torilede ti russia leyin gba to soro to ni super eagles pe mistake na fi withdraw super eagles oluko ni ti wa na iyen eric chell ohun na ti salaye o ni ni kini ki awon agba ball ohun o e papa julo awon to ti e pe boya won wo jersey orilede nigeria ri e o ni awon to e pe jersey yen e o strange lo run won e olohun ki won o ni lo to olohun gbe osubarambade e fun orilede russia to je pe boya pe kini owo won ba awon dada ni first half yen o ni leyin gba ta won mi awon tan bayi o ni le se ni russia bo awon to de pe boya pe kini asiri awon fe tu die o ni amo nigba to hun wo de sell to hun wo bi figawa ga le keja abala keji se ri pelu awon agba ball tuntun to hun ti e tun gbe wole e to hun tun introduce to je pe asiko pe tere na lawon fi se kini lawon fi se garage o ni se ebo to lo o ni tactical modification ohun gege isowo ti ohun fi se awon 1 plus 2 ohun lo je kikini lo je carry draw lana oro ti e ri cho e to so niyan o sa gbosuba fa awon agba bolu re atawon agba bolu tuntun nbakan na gbosuba fun are na o ni se orilede nigeria o ni a ni awon ebu to joju ngbese gan ni o ati ninu ajo ati ninu DJ NPFL iyen le gagba orile gagba jo orilede wa ati lawon league gan eni le okere olohun gbe fun wa gan ni nipa lawon ebu to joju olohun si ki awon agbawo tuntun to je pe boya wege gbogbo nkan ti ohun so fun won palawata gbogbo ena samulo ebi yen se je lapa be yen niyan ewe je nku nbe e je mo lo le okere e ki mo te lo kuse kuse e to ri lana lana mo se mu wa si wa leti le kan wi pe kini lo ni an address messi o ti wa official oni ko pa fun iko orilede re mo e be ni e ko ni ko pa fun iko orilede re mo to je pe boya pe kini amo kin to mo lo be yen e to yin ta joku ta so dada ni to je pe boya pe kini ohun la fi dagbere e to si je pe ohun na ni eyan lolufe wa e te abe agbugbo yin te n gbo wa pata e le ba wa da si e foto di pe ma ma lo sinu oro ti Lionel Messi oro ti Cristiano Ronaldo na wa nbe e tori e mo oro African pule aki awon lolufe Cristiano Ronaldo ohun na ti jade kasagbo lana boda letter ti baba iko teyan ba ni keyan mo ka eyan ni ka tan ti le su e baba e farabalẹ ko letter ni pelu tomije loju ni o eni se mo wa nbe Ronaldo ma wo emotional e ko lo nsa nu ni e lo ni address Messi na sunkun lana boda ko to di gbe figawa ga be ara e ni ba ti baba ti wa nu oko ti baba ti ri ero ni baba ti oko bu ekun e ko lo nsa nu ni UEFA Nations League awon orilede meji won ti wo ipele ti quarter final ninu awon mejo ti o mo kopa ninu DJ ninu awon mejo ton to ye ki won ti wo quarter final awon meji ti wo awon ko orilede Portugal bakan na orilede Spain laliana orilede Spain padawa lato weyin wa fi ajekoretia pelu ami ayo meji seyo kan

ẹjẹ sáré máa fi gàgàgà tó wáyé lánàá ẹjẹ sáré mu wá sí wa létí ẹ nínú ìdíje African Cup of Nations qualifier orílẹ̀-èdè Angola ó fi yà jẹ Malawi ẹ mẹ́ta sẹ́yọ kan. UEFA Nations League náà nínú ìdíje UEFA Nations League orílẹ̀-èdè Spain wọ́n padà wá látọwọ́ ẹ̀yìn ẹ wá fìyà jẹ Croatia ẹ̀mejì sẹ́yọ kan England lánàá òun fìyà jẹ Czech Republic mẹ́ta sódò ẹ Scotland òun náà gbàlejò tágbára rè ká Slovenia ló lọ fìyà jẹ mọ́lé méjì sẹ́yọ kan ní Switzerland kan òun náà fìyà jẹ North Macedonia mẹ́ta sódò ní orílẹ̀-èdè Kazakhstan àti orílẹ̀-èdè Faroe Island àwọn méjì ọ̀rọ̀ yanjú kódà wọ́n draw méjì méjì náà mi wọ́n tún gba record wọ́n tún jọ gba record ní kọ́ lọ́n sànú. Abeni akọ 2-1 méjì sẹ́yọ kan ló fi fìyà jẹ San Marino orílẹ̀-èdè Belarus òun náà fi ìkó kan dondo báyìí 1-0 ní ló fi ló kán mọ́ Finland lórí Estonia àwọn àti Iceland wọ́n ọ̀rọ̀ yanjú wọ́n ta táyà láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀tẹ́ ìdópin ni odo odo ni. Luxembourg náà gbàlejò tágbára rè ká Bulgaria ló lọ fi nǹkan ṣe mọ́lé ó lọ bọ́ọ̀gì ẹ̀mọ́lé méjì sódò ní Moldova òun náà gbélé fọrùn rọ mẹ́rin sódò òun ní ikọ̀ tí orílẹ̀-èdè ti Slovakia náà fi fìyà jẹ wọ́n mọ́lé ẹbí yẹn ṣe jẹ́ lápàbẹ̀ yẹn nìyẹn nínú ìdíje UEFA Nations League. Ìdíje World Friend tó wáyé lánàá náà kọ́ orílẹ̀-èdè Algeria àwọn náà fìyà jẹ Niger Republic méjì sẹ́yọ kan orílẹ̀-èdè Jordan àti Venezuela òdòdó ni Russia àti Nigeria mẹ́ta mẹ́ta ni Ecuador àti Peru ẹyọ kọ̀ọ̀kan ni bí yẹn ṣe jẹ́ lápàbẹ̀ yẹn nìyẹn orílẹ̀-èdè India náà àwọn náà kọ́ lọ́n sànú mẹ́fà sẹ́yọ kan ni orílẹ̀-èdè ti Uruguay

0: jẹ lápá abẹ yẹn nìyẹn. Bàbá yìí wá sọ kókó ọ̀rọ̀ ẹ ó lóun ò tí rìtáyà o ó lọ́nà nìkan ló lè rìtáyà òun ẹ fún orílẹ̀-èdè ti Portugal ẹ ó ní títítítítí ẹ tí ẹ̀mí ò fi bọ́ lẹ́nu òun lòun sì mọ gbá bọ́ọ̀lù fún Portugal ó ní lásìkò tá a wà yìí ó lóun òun fit ẹ yí pé tí orílẹ̀-èdè òun ló má sì ti tún gbó kọjáde orúkọ òun bá tún wà nbẹ ó lóun òun tún ṣe kí ni òun tún rẹ́dì ẹ òun tún rẹ́dì láti ṣe kí ni láti kópa ẹ fún ikọ̀ òun bí ẹ ṣe yára pa ibẹ̀ yẹn nìyẹn ẹ wò lórí ọwọ́ yẹn ẹ jẹ́ kí n máa gbé ọ̀rẹ́ dọlá ọlọ́run dá wọlé ọ̀rẹ́ xi ẹ jẹ́ máa gbé wọn wọlé ọ̀rẹ́ xi ẹ káàrọ̀.
1: Ẹ káàrọ̀ ẹ̀yin ara ilé ẹ káàbọ̀ sórí ètò já wọn sí lórí ìkànnì Glow 99.1 FM orúkọ tèmi ni ọ̀rẹ́ dọlá. Ọlọ́run dáadáa lè pè mí ní ọ̀rẹ́ xi náà bọ̀ tẹ́ bá fẹ́ rí eyín mi ìta ẹ pè mí ní ọ̀rẹ́ mọ́ni.
0: Nìyẹn òun lẹ ti gbọ yẹn ọrọ exi ká tó kọ lọ sí ọrọ ti Cristiano Ronaldo yìí àti ọrọ ti Lionel Messi torí nǹkan tẹ́ pé bóyá pé kí ni àfẹ yẹn nànà dáadáa nìyẹn lóòrọ tò ní super eagles gbá bọ́ọ̀lù lánàá mẹ́ta mẹ́ta olùkọ́ ni erichio ni tactical kíní òun ló jẹ́ káwọn rí draw ẹ bákan náà àwọn agbábọ́ọ̀lù tuntun tàdé lò kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn starting lineup wa méjì nínú wọn náà ló fẹ́ jẹ́ pé kí ni ló fẹ́ jẹ́ àgbọ̀ jẹ dáadáa ta lè sọ pé bóyá àwọn ojoojúmọ́ òun náà dẹ̀ ni Kelechi Iheanacho àti Moses Simon lọ́dọ̀ àgbà tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ látòrí aṣọ ilé òkè Amof Benjamin Frederick náà Emmanuel Fernandez náà ti kópa fún wa rí ṣùgbọ́n gbogbo àwọn tààtì ẹ̀ lò sọ wọ́n àárín lánàá tẹ́ bá wo lineup yẹn kò sí ètí àwọn èèyàn mọ́ tó fẹ́ dàbí alára àwọn agbábọ́ọ̀lù yìí náà ti ṣe dáadáa kódà agbábọ́ọ̀lù tó tún gbé wọlé ẹ̀dọ́pọ̀lọ́ tó tún gbé wọlé agbábọ́ọ̀lù yìí náà tún ṣe kí ni ó tún wọlé ó tún wá mi àwọn òun ló mi second goal fún wa kó tó di pé akọ Adams omi kẹta ló bá ti tiritiri kílẹ̀ tẹ ọkọ ìsìn fìgbà wa gà ṣé a sì lọ́jọ́ ọ̀la pẹ̀lú àwọn àwọn tá a ti mọ àwọn ìwo bì àwọn Samuel Chukwueze tẹ pé a ti mọ̀ nǹkan tí wọ́n lè ṣe àwọn yẹn ti ṣe nǹkan tán lè ṣe nǹkan tán dẹ̀ lè ṣe ni wípé wọ́n ti wọ final AFCON wọn rí gbà wọn wọ semi final wọn lè kó wọn lè wọn kópa rárá nínú ìdíje ìfẹ́ ìyá àgbáyé kọ́lọ́ ṣàánú so wọ́n ti ṣe nǹkan tí wọ́n lè ṣe àti mọ̀ ṣùgbọ́n àwọn agbábọ̀ tuntun àwọn new set of players tó dàbí ìgbà tó yẹ pé Erichio tó ń kó sódì yìí a lo àwọn kan náà nínú ìdíje unity cup ní ọṣọ́dún tó lọ náà kan náà ọṣọ́dún ni àbọ̀dún tó lọ nínú ìdíje unity cup mo rántí dáadáa agbábọ́ọ̀lù méjì fún ikọ̀ tí ṣùṣùṣà sí ẹ̀wọ̀n àbẹ̀ torí ikọ̀ tèmi nù mo sì dáhùn agbábọ́ọ̀lù
1: mímọ̀
0: tijani aliamin agbọ́wọ́ ẹ̀yìn ni àti ayọ̀ bami junior àwọn méjèèjì yìí ẹ̀wọ̀n wà nínú agbábọ́ọ̀lù tó jẹ́ pé kí ni olùkọ́ ni Erichio tó lò ní ọṣọ́dún tó lọ mo ṣàpè nínú ìdíje unity cup ṣá tó ṣá lò lẹ ní ṣé lọ́dún tó lọ ní àbọ̀dún yìí mo ṣì ń gbé yẹ ṣọ́dún tó lọ yóò àbọ̀dún yìí ni ó kàn lè ti pẹ́ mo ṣàbò sáà tó lọ ṣáà ni àwọn agbábọ̀lù tuntun táwọn agbábọ̀lù fún super eagles lánàá kílẹ̀ rí sí wọn àkọ́kọ́ nìyẹn.
1: Lálàkọ́kọ́ mo máa sọ pé pẹ̀lú bí a ṣe gbábọ̀ ní àná yẹn a rí i pé a ṣe dáadáa ká má tún ara wa jẹ a ṣe dáadáa torí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí ìdíje ń bẹ̀rẹ̀ a rí i wípé bóyá wọ́n múnú wa dùn nígbà tí Kelechi tó sọ nígbà tí ní bí ìṣẹ́jú mẹ́wàá tó kọ́kọ́ mi ọ̀mì inú wa dùn
0: pé
1: inú mi dùn gidi pé kò sọ́gbọ́n tá a lè dá kò sí kọ̀ọ̀kan tó lè ṣe sí àti borí eléyìí ṣùgbọ́n ìgbà tí ó di ọgbọ̀n ìṣẹ́jú tí táwọn náà tó mi ọ̀mì padà tó jẹ́ 1-1 mo tún wò pé ṣé kìí pé nǹkan ti fẹ́ omi tí wọ́n máa tẹ̀yìn wọ̀gbìn báyìí ni àtúnwò aṣàǹwò lẹ́gbàá tí ó wá ku kí first half kó parí tó di 2-1 mo ti wò pé kò sí kankan tá a lè ṣe mọ́ báyìí o ṣé kìí pé bóyá torí pé àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé ó yẹ kí wọ́n bá wa díje kí wọ́n bá gbá bọ́ọ̀lù yìí bíi wífẹ́ndìdì tó jẹ́ balógun wa tí àwọn kan wà tó yẹ pé injúrì ò yẹ kí wọ́n lè kópa àwọn kan wà tó yẹ pé klọ́ọ̀bù wọn ikọ̀ wọn kò fún wọn ní àǹfààní láti wá kópa nínú ẹ̀ àwọn èèyàn ti wò pé pẹ̀lú gbogbo eléyìí pẹ̀lú àwọn èèyàn tá a bá dẹ̀ wo dáadáa àwọn 19 tó lọ sórílẹ̀ èdè russia àwọn 19 tó lọ sórílẹ̀ èdè russia tó lọ báyìí àwa wò pé bóyá tá a bá wo dáadáa rí i pé ó fẹ́ wọn ò lè ju bíi mẹ́wàá tí ẹ pé àwọn ọmọ nàìjíríà mọ̀ dáadáa ẹ wọ́n pé àwọn orúkọ kan wà tó yẹ pé ó strange sáwọn kan tá a máa pé àtàtúndélé tá a lè ní báyìí ẹ jẹ́ kí n fi kínní ṣe àpẹẹrẹ tó mi ọ̀mí ẹlẹ́kejì fún wa mo sọ̀rọ̀ peter ẹ̀dópọ̀lọ̀ tó yẹ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ rí láti play fún national team.

Shimwe kabo pada siyara aro inikonyi Glow 99.1 FM Japo Estate. Kure eli bawadore. Luna wekoni ibani dole wangwa www.glowfmradio.com. Loju opo X wa Glow 91 FM. Loju opo Facebook wa Glow 99.1 FM. Kure Instagram Glow 91 FM. Loju opo YouTube wa Glow FM Nigeria. Eli igba itakun oko Glow FM. Lureka ikpate itakun siku Google Play Store. Tabike igbo wa luri Aero Radio Garden. Nibi kibite bawa lodi agbaye etun le free nsewo si yara ikoro njowa lori awon number yi 0704 700 1991 tabi 0053335045 ronyo wato soni inte sowo wajo. Ilé-iṣẹ́ ológun nílẹ̀ Amẹ́ríkà nìròyìn sọ pé ó ti ṣe àlàkalẹ̀ ètò bí ó ti yẹjú ọ̀gágun kan ní Da Azan lẹni tí ó ti sìn gẹ́gẹ́ bí adarí ilé-iṣẹ́ ológun lẹni tí wọ́n fẹ̀sùn kan pé níṣe ni ó yìnbọn ní ibùdó ológun ní agbègbè ọ̀hún lọ́dún 2009 níbi tí ó ti gbẹ̀mí lẹ́nu èèyàn mẹ́tàlá tí ó sì ṣe èèyàn méjìlé ní ọgbọ̀n léṣe. Ìròyìn jẹ́ kò di mímọ́ pé wọ́n gbẹ̀mí lẹ́nu Azan ọ̀hún látàrí ìrọ́kẹ̀kẹ̀ bọn láti ọwọ́ àwọn ọmọlógun nílùú Texas nígbàtí ó bá di ọjọ́ kẹta oṣù kejìlá ọdún tá a wà yìí lẹ́yìn tí ààrẹ Donald Trump ti buwọ́lu ìwé eléyìí tí wọ́n fi dájọ́ Azan ọ̀hún lọ́jọ́ kejì oṣù kẹwàá. Wọ́n fi ẹ̀sùn kan Azan láti ọwọ́ ilé-ẹjọ́ léyìí tí ń gbọ́ awuyewuye ti ilé-iṣẹ́ ológun láti ọdún 2013 lórí pé níṣe ni ó dáná bọ́bọ̀lẹ̀ ní ilé-iṣẹ́ ológun ti ibẹ̀ ní Texas nígbàtí àwọn ọmọ ológun tí wọ́n ṣe ètò ìgbaniwọlé àti ṣíṣe ìṣípòrọpọ̀ lọ́wọ́ tó sì gbẹ̀mí lẹ́nu èèyàn mẹ́tàlá táwọn èèyàn méjì lé ní ọgbọ̀n sì farapa. Bíṣọ̀bù ìjọ àgùdà kan tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè Australia Christopher Saunda ni wọ́n ti fi sí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn pé ó bà téńtẹ́lẹ̀ àwọn ọmọkùnrin méjì ní agbègbè ọ̀hún nígbà tí ó sì jẹ́ àlùfáà ìjọ Kátólíìkì. Saunda yìí náà ni ó ti ṣáájú kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti fẹ̀sùn kàn án pé ó jẹ̀bi ọ̀kan lára àwọn ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti àwọn ìwà kò tọ̀ míì bí méjìlá nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ẹni ọdún 84 ọ̀hún lónìí náà ni wọ́n dálẹ́jọ́ ẹ̀wọ̀n ọdún mẹ́fà bọ̀ ṣùgbọ́n tí ó lẹ́tọ̀ọ́ sí ìforíjì nígbàtí ó bá di oṣù kejì ọdún 2031. Ìròyìn jẹ́ kò di mímọ́ pé bíṣọ̀bù tẹ́lẹ̀ rí yìí náà ni ó jẹ́ ọ̀kan lára àwọn adarí tó ṣe gbòógì ní ìjọ Kátólíìkì lágbàáyé láwọn tí wọ́n kojú ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n sì ti fẹ̀sùn kàn án pé ó bà téńtẹ́lẹ̀ àwọn ọkùnrin méjì ọ̀hún láàrin ọdún 2010 sí ọdún 2019. Ìròyìn sọ pé orílẹ̀-èdè Russia náà ni ó ti ju àdó olóró lọ́kùn jọ̀kan sí Ukraine lónìí níbi tí èèyàn mẹ́jọ ti di èrò ọ̀run tí ó sì ba ọ̀pọ̀lọpọ̀ ibùgbé àti àwọn ilé-iṣẹ́ ńláńlá jẹ́ lórílẹ̀-èdè ọ̀hún. Àwọn aláṣẹ jẹ́ kò di mímọ̀ pé èèyàn méjì náà ni wọ́n ti di èrò ọ̀run ní olú-ìlú orílẹ̀-èdè Russia ní Kyiv nígbà tí èèyàn mẹ́rin di èrò ọ̀run lẹ́kùn àríwá ní Priluki àti èèyàn méjì ní ìlú Poltava. Ẹ̀wẹ̀, ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè Russia sọ pé ó ń ju àdó olóró bíi 70 sí agbègbè ọ̀hún àti àwọn àdó olóró abẹ́yẹfò 50 bẹ́ẹ̀ sì ni ó ju àwọn àdó ńláńlá sí orílẹ̀-èdè Ukraine ọ̀hún. Ìròyìn láti ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè Ukraine ní Kyiv àti Poltava sọ pé níṣe ni orílẹ̀-èdè Russia ọ̀hún tí ó gbajúmọ̀ àwọn agbègbè náà kó tó di pé ó ṣe àkọlù ọ̀hún. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àgbáyé tọ̀sán òní látìkọ ní Glow 99.1 FM Ìjàbọ̀ Estate. Àkúrẹ́ ká tó máa lọ kókó amẹ́nubà rèé lẹ́ẹ̀kan sí i. Ṣá.
aju nla ti muroyin wa fun yin pe ajo ti mojuto ajakale arun nile Nigeria NCDC lo ti se kilo fun omo Nigeria lati wa lojule la kan fin sori ki won si mo ni iwoye nipa awon ilana ti won gba lati mu adeko deba bi ajakale arun Ebola ti ranmu bi nanu ye Sumuro yin wa fun yin pe ilegbimo asofin tin be ni ekun ila orun orilede Libya loni ina ni o ti yo abenugan re Aguila sale leyin odun mejila ati o ti fi sejoba ni ilegbimo asofin na lakotan lati muro yin wa fun yin pe orilede Russia lo ti ju obitibiti adoloro si Ukraine loni nibiti eyan mejo ti di irorun ti o si ba opolopo ibugbe ati awon ile ise nla nla je dere elori iroyin agbaye tosun ni lati koni glow 99.1 fm ijapo state akure oluware mi lekun idowo loruko temi eseun te ba wa gbo o e kaasun e ma ya share

0: lọ́run pápá fáwọn obìnrin wa pé wọ́n fẹ́ lo òde ọjọ́ kan àbọ̀dọ́ ọjọ́ méjì àwọn kit bag ó wà lóṣìṣẹ́ aláṣọ ni plastic ni ó wà fún àwọn madam bag gbogbo ẹ̀ la ní fún àwọn èèyàn wa tó pé ẹ fẹ́ ṣàrà tútà ẹ máa bọ̀dọ̀ dọ̀ sí lọ kò ní dípẹ́ ńlọ ẹ̀kọ́ ẹ̀ ńlọ ìbàdàn ohun tẹ́ máa rí ní kúkútó tẹ́ máa ní gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ sí lọ gbogbo quality bag tẹ́ ẹ̀ fẹ́ ní sí lọ fá fún yín nọ́pà tèmi ní 08038044658 lẹ́ẹ̀kan sí 08038044658 ẹ ṣe.
1: Ẹni lála adágbádá ńlá fún ẹ̀wẹ̀ ìṣẹ́gbé ajá òjò ìṣẹ́gbé ọ̀dá ìtàkùn tó bá fẹ́ ṣe bí ànàmọ́ máa ta ni kò ní dùn láéláé ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ta báà tó gré tó kwọ́lítì ńlẹ̀ yìí dáadáa báàgì tó dúróore bíi travelling bag school bag báàgì ìgbéyàwó báàgì fáwọn tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun laptop bag bag bíi waistbox gross bag source polo box ńláńlá plastic box fáwọn màmá màmá àtàwọn ọmọge star express àti báàgì lóríṣiríṣi tí ò ní dójú tìyàn gbogbo ẹ gbogbo ẹ ló pọ́kú ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé èrò wìtìwìtì ní say love global venture number 75 ọba adéṣídà road nídojúkojú olúkàyọ̀dé plaza ìjọun junction ni wọ́n kalẹ̀ sí fojúlówó báàgì alálòpẹ́ ìròyìn ayọ̀ fáwọn tó fẹ́ ra báàgì lára àtúntà iye tẹ́ ẹ máa bá lẹ́kọ̀ọ́ ìbàdàn lẹ́ máa bá lọ́dọ̀ say love òjò kàtàkàtà wọn ti nípa lórí ilẹ̀ òòlù wọn ti nípa lára rin ó pẹ́ tó ti wà tẹnukọ́ fáwọn báàgì alálòpẹ́ tó quality dáadáa ẹ pé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ say love global venture sórí nọ́mbà yìí 08038044658 08048044658 Say Love Global Venture. I wanna catch you.
2: Ẹ ti gbọ́ àwọn ìyá lọ́jà àwọn ìyá lájẹ́ wa bó ṣe ṣàlàyé fúnra wọn Say Love ti gbórí wọlé. Bẹ́ẹ̀ ló darapọ̀ mọ́ wa lórí ètò yìí.
3: Àti àwọn owó.
2: Say Love darapọ̀ mọ́ wa. Yọ́mẹ̀sì darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ máa gbọ́ wọn lóríṣiríṣi o.
3: Mọ̀ká. Organic
2: fertilizer darapọ̀ mọ́ wa.
3: Mọ̀ká.
2: Wọ́n ní ẹṣẹ́ ìjọ́dọ̀ wa ìyá lájẹ́ bàbá lọ́jà ẹ máa bọ̀ lọ́dọ̀ wa o. Torí ti yín là wá ṣe wà ẹ máa bọ̀ ẹ máa wá ṣe polówó ọjà wa.
3: Kí lorúkọ ètò yìí?
2: Yọ́bí Abàgán tún darapọ̀ mọ́ wa. Ojú ọjà lorúkọ ètò yìí.
3: Padà pé ojú ọjà.
2: Bẹ́ẹ̀ ni ẹ méjì lẹ máa gbọ́ iṣẹ́ yín lójúmọ́. Ẹ máa gbọ́ ní dédé aago méjìlá àbọ̀ ẹ dẹ̀ tún máa gbọ́ ní aago méje àṣálẹ́ lẹ máa gbọ́ iṣẹ́ yín ẹ méjì láti ọjọ́ Monday títí dijọ́ Friday lẹ máa gbọ́.
3: Ajé pupa jẹ́ kó mọ iye wọn.
2: Mo ń gbọ́.
3: Ká sì máa mọ̀ àwọn kan wo ni wo wípé ẹ̀ẹ̀kan.
2: Nọ́rọ̀ o ẹ̀kan kọ́ ni wọ́n máa gbọ́ iṣẹ́ wọn.
3: Ṣùgbọ́n lọ́wọ́ yìí.
2: Ẹ méjì ni lójúmọ́ wọ́n máa gbọ́ iṣẹ́ wọn láti ọjọ́ Monday sí Friday. Wọ́n ní ọjọ́ Monday wọ́n á gbọ́ ní aago méjìlá àbọ̀.
3: Aago méjìlá aago méjìlá àbọ̀ ọ̀sán.
2: Bẹ́ẹ̀ ni ní àṣálẹ́ aago méje ní àṣálẹ́ wọ́n máa gbọ́ iṣẹ́ wọn. Nọ́mbà tẹ́jẹ̀ lè pè wá sí ní 070-30-22-3281. Ẹmu nọ́mbà yín sílẹ̀ ẹmu sílẹ̀ o ẹ tètè máa kọ́ sílẹ̀ máa
3: kọ́ sílẹ̀ àwọn nọ́mbà mi
2: ọba lájẹ́ fi nọ́mbà rẹ síta.
3: 0806-96-64-38 nọ́mbà tó wọlé bàbá.
2: Lọ́dọ̀ bàbá alájẹ́ nìyẹn ẹja sáré wọ ọ̀nà jáde nù ọjà
3: jáde bẹ̀
2: dágbàdo yọmẹsì kíákíá.
3: Ojú ọjà.
4: Orúkọ mi ni Adéṣẹ́wà Bisọ́lá tí mo jẹ́ mánéjà ní iléeṣẹ́ Yomes Paints and Chemical Depot tí a wà ní Old Garage Afunbi Owo Street off Arakale and Adéṣídà Road before Matador opposite Neighborhood Market Akure. A fi àsìkò yìí kí ẹ̀yin oníbàárà wa wípé a kú palẹ̀mọ́ ọdún o. A bá wa láyọ̀ àti àlàáfíà a sì dúpẹ́ lọ́wọ́ yín fún ìbáṣepọ̀ yín pẹ̀lú wa. Ọlọ́run àtúbọ̀ máa wà pẹ̀lú yín. A tún fi àsìkò yìí sọ fún yín wípé àwọn ọjà wà nílẹ̀ lóríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ yanturu. Àwọn kẹ́míkà bíi Emulsion Acrylic, Satin Acrylic, Titanium Dioxide, Calcium Carbonate, Brown Oxide, Blue Oxide, àwọn Hydrotin Paste lóríṣiríṣi. Lẹ́yìn náà a tún ní eléyìí tí a fi ń ṣe ilẹ̀ bíi Silane and Sealant ní ti ilẹ̀ yìí àti òkè òkun. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wá, a kì í bá wọn ta gbáǹ tú ẹ̀yọ kẹ́míkà tí wọ́n fi ń po ọ̀dà. Òrìjínà pọ̀nbélé lọ́jà tiwa, ẹ̀yìn alára tútà àti ti lódidi lódidi. Ọjà ń wálẹ̀ ní rẹpẹtẹ fún yín, ẹ̀ǹdínwó lọ́jà wa bá dé kò wọ́n rárá.

0: 0728 tàbí 0702 592 5619.
1: Glow 99.1 FM náà ni a kalẹ̀ sí ibẹ̀ la wà oníjàpọ̀ ojú ọjà ètò ojú ọjà ń lọ lọ́wọ́ fún ẹ̀yìn ìyá alájẹ́ bàbá lọ́jà ogun tẹ́ ń tà lè ṣe ẹ̀yìn ṣe ń ta oríṣiríṣi
2: àwọn kẹrin oko yín
1: ṣe ń ta àwọn ọjà tẹ bá ní fúnra yín ṣe fọ́níṣọ̀ ló ń ṣe ni wọ́n ṣèpò lówó ọjà ṣe oúnjẹ ló ń tà ni wọ́n ṣèpò lówó ọjà yẹ káwọn èèyàn mọ ibi tó wà. Then je ko mo bi to wa je ko mo adugbo bi to wa je ko mo pe ile ise re yi n tesi waju je ko mo po yi wa
2: ko gaju ara lo
1: binti ni
2: owo ti o gaju ara lo
1: beni owo binti owo binti
2: elo ni
1: owo da komo ni
2: kini kini
1: owo da komo ni
2: awon ke ma wo
1: wa si ni te ba be ka ya sodo yin e pe number wa a le wa record yin e le send atejise yin si wa lori ero ilewo wa fura. Iyalaje lo ma gbe o aje pupa ni mo tun aya ton logun o lo ma gbe baba loja o ya fi oruku number re lede
2: 0060 96 64 38 number to wole sodo temi
1: beni ke to laje o ma gbe yin rin o ma gbe yin wonu oja o ma gbe yin tesi waju lenu ise yin je ka sare de le se yopin aba. Then I want to go to Wale, so they to
2: you.
1: Oja!
3: Yopi Aba Steam Cell Technology Extra. Alafia de Kasagua. Alafia Benny, Everage Global Limited, Lose Bebe Yakosi Bebe, Nipa Bebe Ogun, Yopi Aba Steam Cell Technology Extra, Dani Ogun, Takwizi, Belue, Atebo, Eji, Tafi, Ogwima Jile, Atero Technology for Makaga, Yopi Aba Steam Cell Technology Extra, Yara Sisabi Manawa, Voice Order to Horo Eje, Cell, Igilaruge, Omonara, Immune System Booster, Fifo Awaya, Inuara B, Kidini, Edo, Okan, Eyitio Mu, Mimi Soke, Sodo, Lilo Bibo Oronu, Bakana, Onfo, Idote Arobini, Timuki, Inkun, Soma, Sesegesege, Eyi to le dena ati royun ni popolo jipepe koju ori na kedere arumalegun arariro eje dudu eje ruru ki gogori o gba bigba ka wa dabi omode pada akara won pa lo kaju eko giri yopi abasim se lo kaju eyi keyi kudie kudie to le ma doju ko agwara aye gba fun enikeni lati di alagbata jake jado orile de Nigeria fun ekun
4: e pe wa sori number won yi 0702592 5619 0702 592 5619 E tun le pe wa sori number keji 0903043782 0903043782 Office wa wa ni ilu Akure ni Otegbeye Junction opposite Government Church along Idore Road Okiaro Akure. E tun le ri Yopi Abara ni Matador Pharmacy ni Old Garage Akure. E tun le rira ni Olowogbade Complex Baba Love Oferenje ni ilu Idore.
3: Yopi Aba Steam Cell Technology Extra Alafia de Kasagua.
2: Ba tin lo ba tin bo dan.
1: Beni.
2: Be na ni a npe ji wipe e ma dawada
1: e ma dawada o
2: e yin na ni
1: ko se
2: awon le e ti gba gbogbo e ti gba gbogbo awon
1: to je pe ti wa koju ti wa eyin le mule se wa tesiwaju to ma dodo yin pe o fe record yin e je kon record yin owo to gaju ara eni lara lo ni owo binti oni eto yi wa fun gbogbo eyin onise owo eyin onisowo iya laje baba loja te wa sori eto yi oju oja ni te le pe wa si ni 0703022 3281
2: tabi 0060 96 64 38 keke laje
1: beni keke laje ni
2: keke laje ni lawo
1: beni ajo wa na oja na oju oja
5: Ero ọjà olówó.
6: Tufa
5: ba wole to ni fa fa la njifa ikani glow 99.1 fm tu kore dale eyun ni le ise olokowo onise owo elegbejegbe atolodo ni pata kile nta nibole wa te tinta ile odun tu ti wole eje ka ba yin forere oja yin lori eto oju oja nikani glow 99.1 fm ijapo estate akure to jale jakori le dodo wa so nipa oja to nta ibi te wa te tinta lori eto oju oja lowo dako mu gbogbo ago meji la bo san si ago kan 12:30 pm to 1 pm ni gbogbo oju aje monday sojo eti friday ati laago meje ale si ago meje abo de e lu anfani yi lati so nipa oja te nta atawon te ni fawon ni bara yin ni le odun ka je wo gba ni ketiketi te ba fe ka wa ba yin ni bi te wa lati gbo yin sile e pe sori awon number won yi 0703 022 3281 tabi 0703 212 0921 e tun le pe sori 0704 375 4793 wọ́n jàǹfààní ètò ojú ọjà kájọ bùgbà rẹ jẹ.
2: A ń lọ lónìí. Bẹ́ẹ̀ni a tún padà wá ní ọjọ́ mẹ́jọ lórí ètò yìí.
1: A padà lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Ẹ̀yin ni a wà. Ó gbẹ̀yìn oníṣẹ́ owó oníṣòwò ẹ wá ṣe ìpolówó ọjà yín ní iléeṣẹ́ Glow FM. Owó ìdákọ̀mu ni. Ṣé ẹ̀ẹ̀mejì lójúmọ́ lẹ máa gbọ́ iṣẹ́ yín? Ẹ gbọ́ ní déédé aago méjì láàbọ̀. Ẹ tún gbọ́ ní aago méjì àṣálẹ́. Ètò yìí wà fún gbogbo oníṣẹ́ ọwọ́ oníṣòwò, gbogbo oníṣẹ́ aládàáni, oníjẹ̀jọ́, ẹ wá ṣe ìpolówó ọjà yín.
2: Àwọn ilé ìjọsìn kan.
1: Bẹ́ẹ̀ni gbogbo
2: wọn lè forí wọlé. Ṣé a lè wá sórí ètò yìí ni?
1: Wọ́n lè wá sórí ètò yìí kí gbogbo wọn ṣe ìpolówó ọjà. Wọ́n mọ̀ pé ọjà ló ń tà níbi tó bá wà. Pe nọmba yìí 070-30-22-32-81 Motunrayo Atanlogun tí o gbèyàn mọ̀ sí Ajé Pupa ó dọjọ́ mẹ́jọ.
2: Alárẹ́ tí ń jẹ́ arẹ́nìyìn ló kọ tí mò ń jẹ́ bàbá oníkẹ̀kẹ́ worldwide kẹ̀kẹ́ lájẹ́ lọ́wọ́ yìí the only overground.

àwọn òṣìṣẹ́ ẹ̀ka tìlú Abuja ti kéde ìyanṣẹ́lódì aláìní gbèǹdéke látàrí àwọn ọ̀rọ̀ tí ò tí níyànjú léyìí tí ń tọ́ka sí ìgbéga lẹ́nu iṣẹ́ fún wọn. Ìyanṣẹ́lódì náà ló gbéra sọ lónìí ọjọ́ kejì oṣù kẹwàá lẹ́yìn tí gbèǹdéke ọjọ́ méje tí wọ́n ti fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti tẹnubodò. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ náà ni wọ́n ti ń lọgun fún ìjọba ìlú Abuja láti fèsì sí àwọn ẹ̀tọ́ wọn lọ́jọ́ pípẹ́ tí wọn ò tí rí gbà léyìí tó ti ń fa ìpalára fún àwọn olùkọ́ ọ̀hún nínú àtẹ̀jáde ti alága wọn nílùú Abuja ẹni tí ń ṣe Knabai Adalo Buwọ́lù. Ẹgbẹ́ náà farigá sí ọ̀rọ̀ tí àwọn aláṣẹ ìlú náà fèsì sí pé wọn ò ṣe ìtẹ́wọ́gbà ìgbésẹ̀ léyìí tí wọ́n fẹ́ gbé. Ẹgbẹ̀rún àwọn àfáà ńláńlánú ẹ̀sìn Islam tí wọ́n ti ń rọ Ààrẹ Bọ́lá Tinubu pé kí ó fi gbogbo ìpinnu rẹ̀ láti díje dupò lẹ́ẹ̀kejì lọ́dún 2027 sílẹ̀ níbi wọ́n ti ń tọ́ka sí bí ohun gbogbo ti ṣe nira láàrin ìlú àti bí ètò ààbò ti ṣe mẹ́ẹ̀. Àwọn àfáà náà ni wọ́n ṣàfihàn àìfaramọ́ wọn pẹ̀lú ìṣèjọba rẹ̀ àti ọwọ́ tí ó fi mú ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ ètò ààbò. Wọ́n mẹ́nuba ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fi mọ́ owó ìrànwọ́ orí epo lílọ sókè náírà àti àlékún tí ó gun owó iná mọ̀nàmọ́ná léyìí tó ti di ìnira sọ́rùn ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni àwọn àfáà ọ̀hún pe àwọn lọ́gàálọ́gà nínú ẹ̀sìn láti jáde sọ òtítọ́ sí ìjọba kí wọ́n sì kọ̀ láti jẹ́ kí wọ́n lò wọ́n fún irinṣẹ́ òṣèlú.

Awọn ọdọ lẹkun àríwá orílẹ̀-èdè Nàìjíríà wọn ti ké sí àwọn olóṣèlú lágbègbè náà láti jẹ́ kí àdéhùn tó wà lórí yíyí ipò ààrẹ láàrin àwọn ẹkùn orílẹ̀-èdè yìí máa ṣiṣẹ́. Nínú gbólóhùn kan tí Samuel Musa alága àwọn ọdọ lẹkun àríwá fi síta, àwọn ọdọ náà sọ wípé àwọn ìjíròrò pàtàkì ti bẹ̀rẹ̀ láàrin àwọn aṣáájú olóṣèlú àti àwọn olùkópa pàtàkì lẹkun àríwá gẹ́gẹ́ bí ìmúrasílẹ̀ sí ìdìbò ọdún 2031. Bákan náà ni wọ́n kìlọ̀ fún irú àwọn èèyàn bíi igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Atiku Abubakar lórí ohun tí wọ́n ṣe àpèjúwe pé ó ń gbìyànjú láti yí àdéhùn yíyí ipò ààrẹ padà nítorí ti ara rẹ̀. Bákan náà ni wọ́n fún ìlédè fáwọn olóṣèlú láti àríwá tí wọ́n ń jáde gẹ́gẹ́ bí olùdíje fún ipò ààrẹ wípé wọ́n ń gbìyànjú láti dá ìyapa sílẹ̀ láàrin àwọn ọmọ ilẹ̀ yìí kí wọ́n ba lè tẹ̀síwájú nínú ète òṣèlú ti ara wọn. Ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Nasarawa ti fi ìmọ̀lára rẹ̀ hàn nípa àlékún owó orí nípínlẹ̀ náà níbi ó ti ń ṣe àlàyé pé ó ń mú ìnira dé bá ìdókòwò àti àwọn aráàlú. Agbẹnusọ fún ilé ìgbìmọ̀ aṣòfin náà Ọ̀jọ̀gbọ́n Danladi Jatau ló sọ èyí di mímọ̀ lónìí ní Láfíà nígbà tí ń ka ọ̀rọ̀ àwùjọ lè tó ṣe kókó léyìí tí wọ́n fi lé níwájú. Jatau sọ pé owó orí lóríṣiríṣi òun náà ni ó ti ní ìpalára lórí okòwò àti ìgbé ayé àwọn ará ìlú tí ó sì ń rọ àwọn aláṣẹ láti gbé ìgbésẹ̀ nípa ọ̀rọ̀ yìí. Bákan náà ló kéde pé wọ́n ti gbé ìgbìmọ̀ dìde láàrin wọn tí yóò tọpasẹ̀ ọ̀rọ̀ náà tí ó sì tún gbé òfin tí ó rọ̀ mọ́ owó orí yẹ̀wò lẹ́ẹ̀kan sí. Ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti Special Forces Battalion 101 léyìí ti ń bẹ ní Kùkàwá nípínlẹ̀ Bọ̀nú ni wọ́n ti ṣẹ́gun àkọlù ti ẹgbẹ́gun ISWAP ṣe sí ibùdó wọn. Àkọlù náà ló wáyé déédéé aago mẹ́sàn-án alẹ́ sí aago mọ́kànlá àbọ̀ àṣálẹ̀ níbi tí àwọn ẹgbẹ́gun àgbésùmọ̀mí ISWAP ọ̀hún ti ṣe àkọlù sí igun mẹ́rin ibùdó ọmọ ológun náà, ṣùgbọ́n ọwọ́ ba 25 nínú àwọn ẹgbẹ́gun adàlúrú náà. Bákan náà ti ikọ̀ ọmọ ogun ṣàwárí ara 14 àti irinṣẹ́ ìjagun olóró léyìí tí àwọn agbésùmọ̀mí tó fẹsẹ̀fẹ́ fi sílẹ̀. Ẹ̀wẹ̀, ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé lára àwọn ọmọ ikọ̀ ológun kan náà fi ara pa, bákan náà tí àwọn kan sì gbẹ̀mí mì nínú wọn. Ìròyìn káàkiri ilẹ̀ wa fún tòní kò ní ju báyìí lọ. Olúwa Rẹ̀mí Lẹ́kún Ìdòwú lolóòtú ìròyìn ọ̀hún, Blessing Aruke lorúkọ tèmi jẹ́ o. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, ẹ kásùn lẹ́ẹ̀kan sí i.

0: méjì lẹ̀tọ̀ yìí yóò máa pín sí. Ìpele àkọ́kọ́ la ó ti máa mẹ́nuba àwọn ìdojúkọ tá à ń rí nínú ìgbéyàwó lóde òní àti àtúnṣe sí wọn. Ìpele ìkejì la ó ti máa kán lu agbódo ìfẹ́. Gba àyà fọkàn gbọ̀kàn fàyà. That is
1: mass making.
0: Ẹ pè wá kẹ́ ẹ tún kọ lẹ́tà sí wa lórí ètò yìí. Fún ìbéèrè ẹ pè wá sí 08035632F82. Today's home with Ọlálójú. Ẹ máa gbọ́.
2: Ẹ̀yin olólùfẹ́ àti ẹ̀yin tó ń wá ìfẹ́.
3: Ẹ káàbọ̀ sí ọgbà ìfẹ́, ètò tó ń fún ọkàn láyọ̀ àti ìtura.
2: Pẹ̀lú olólùfẹ́ ẹ̀yin MC Church K.
3: A ó ka àwọn ìkíni fún olólùfẹ́ tí o yàn láàyò.
4: A ó tún fi àwọn orin ìfẹ́
3: gbé e lárugẹ. A ó tún bá yín wá ìfẹ́ tòótọ́. Ẹ ó tún láǹfààní láti máa gbọ́ àwọn àṣírí ìkọ̀kọ̀ Secret Place.
5: Ojo ìfẹ́ kún máa lò ẹ̀. Bínú ìfẹ́ jó mi ò kò yá.
6: Láti agogo mẹ́sàn-án sí agogo mẹ́wàá ní gbogbo ọjọ́ Wednesday.
2: Níkẹ́ pàdé bàbá ìfẹ́ Olúkáyọ̀dé Ajayi Church tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Church K.
3: Bẹ́ẹ̀ni, ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì Glow 99.1 FM Ìjàpọ̀ Estate Àkúrẹ́.
7: Ìfẹ́ làkọjá òfin o.
3: Ọgbà ìfẹ́, ìfẹ́ ni gbogbo nǹkan, ìrìnàjò ìfẹ́ wa.

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí. Ìdí nìyí tí kọ́ni Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọ kájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí yóò dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

Ohun ojúrílẹ̀tọ̀ amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí, kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ àjọ̀mọ̀.

Gbogbo ìdílé tó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi báyìí, ìdílé yín ò ní dàrú. Ẹ dákun, ẹ fi mọ ṣọ̀kan pẹ̀lú àwọn ọkọ yín. Ẹ gbàdúrà fún wọn. Ẹ máa fowó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ni irọ́ ò ń ṣiṣẹ́ ti ẹ o. Mi ò sì gbọ́ mọ wá ngbà tí mò ń bọ̀ láti ilé bàbá mi. Kódà yín lè fọ́kọ mi ní kọ́bọ̀ tó yọ. Kódà owó tó kéré tán ni lè fún. Gbogbo ẹ̀yin tẹ́ máa sọ bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀lẹ̀ ń gbà o. Ẹ dákun, à ń rọ̀ yín lórí ètò yìí. Ẹ fi mọ̀ ṣọ̀kan pẹ̀lú àwọn ọkọ yín. Ẹ fi owó ràn wọ́n lọ́wọ́. Ẹ fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ohun gbogbo tí wọ́n bá fẹ́ tó wà níkàáwọ́ yín, ẹ fi tẹ́ wọn lọ́rùn. Ẹ má jẹ́ káwọn ọkọ wa máa wò ta. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò máa rántún ṣe. Wọ́n lè wọ aṣọ kan lẹ́ẹ̀mẹwàá lọ́sẹ̀ tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ní wẹ̀ déédéé. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò sóhun tó burú jù tí obìnrin bá wẹ̀ lẹ́ẹ̀mejì tó fọnu lẹ́ẹ̀mejì lójúmọ́. Inú ọkọ yín á máa dùn sí yín ni. Ẹ wọṣọ tó da ẹ ṣerun yín lásìkò. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin òbí lóbìnrin tẹ máa sọ pé kò sẹ́ni tó ń wò mí, kí ni mo fẹ́ máa ṣakọ fún. Ṣẹ́yìn ò mọ̀ pé gbà tẹ bá ti bí gbogbo ọmọ inú yín tán, tàbí tẹ̀ ń bímọ lọ́wọ́, tàbí tẹ wọlé ọkọ. Gbogbo ìgbà yín ló yẹ kẹ́ ẹ máa múnú ọkọ yín dùn. Ẹ máa wọṣọ tó da. Ẹ̀yin ọkọ náà ẹ dákun. Ẹ máa fún àwọn ìyàwó yín lówó. Lẹ́yìn owó, owó ni kẹ́ ẹ máa fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nínú ìdílé lónìí, tíyàwó bá lóun fẹ́ ṣerun, ìbò ṣerun kan lóṣù kẹrin sẹ́yìn, ó tún ti fẹ́ ṣèmí. Dádì wa kò yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ máa fún wọn lówó kan ṣerun. Tówó bá ń wà lọ́wọ́ wọn dáadáa, wọ́n á máa túnra ṣe. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló rẹwà tó máa kọ́ ń ṣe ṣùgbọ́n kò sówó. Ẹ dákun, ẹ máa fowó ran àwọn ìyàwó yín lọ́wọ́. Bí wọ́n ṣe ń gbárùkù tì yín, káyé yín máa dá, kí lè yín máa dùn, kọ́kàn yín máa balẹ̀. Ẹ dákun, ẹ̀yin náà ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ bíi kẹ́ ẹ máa fún wọn lówó. Lẹ́yìn owó, owó náà ni owó lobìnrin mọ̀. Abẹ̀yìn ni.

sì já gbàgbé àwọn òbí wa ẹ dákun ẹ já máa bèrè àlàáfíà wọn ká máa fowó àbóúnjẹ ránṣẹ sí wọn bẹẹ bá tẹ lórí ọfẹ láti rí wọn lójúkojú ẹ pè wọn sẹrọ ìbánisọrọ móhùnmáwòrán tó wà lọwọ yín ẹ rí àlàáfíà wọn ẹ wò wọn mami ojú yín dán ẹ múnú wọn dùn ohun tẹ fẹ káwọn ọmọ yín ó ṣe fún yín lọjọ ọla ẹ bẹrẹ sí ní ṣe fáwọn òbí yín lónìí ọpọlọpọ òbí á ní à ọmọ mẹjọ lèmi nìkan bí o ọmọ mẹsàn án lèmi nìkan bí o mo sì tọ wọn nílé ìwé o ṣùgbọn àwọn ọmọ wọn yẹn ti lọ wọn ò ní bèrè òbí wọn tí ò sì yẹ kórí bẹẹ ẹyin wàá mọ pé ohun tẹ ẹ ṣe fáwọn òbí ti yín làwọn ọmọ fọgbọn sàn fún yín yìí ẹyin tẹ bá tọjú ọmọ yín àbí tẹ ẹ tọjú òbí yín dáadáa ọmọ yín á tọjú yín wàláàyè gbogbo ẹnu mo fi sọ lórí ètò yìí ẹ já máa tọjú àwọn òbí wa tí wọn ò lágbára láti máa fò sókè fò sí sàlẹ̀ mọ́ ẹ fóúnjẹ ránṣẹ́ ẹ fowó ránṣẹ́ ẹ pè wọn kẹ múnú wọn dùn ẹ forí gbàdúrà lára àwọn òbí yín lẹ́nu àwọn òbí yín ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ dákun mò ń rọ̀ yín ni. gẹ́gẹ́ bí mo ti sọ fún yín pé ohun tó ń da lérú tá a kì í kà sí la máa ń mẹ́nu bà lórí ètò yìí bẹ́ẹ̀ ni ìkan lára ẹ̀ ni ohun tí owó fà lóde òní nínú ìgbéyàwó.

ìdí ni pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé lónìí ọkọ nìkan ló ń ṣiṣẹ́ wọn á wówó lọ wọn á tún dé ìwọ̀nba tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n bá rí tí owó tí ò tó yàn náà náà lákúkú ń rí lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bóde ṣe rí tán bá múlẹ̀ obìnrin mi ò tẹ̀ ní kò tẹ̀ ní sọ pé ẹ kú iṣẹ́ ẹ try yóò gbógun tọkọ ẹni ṣé owó tó yẹ kẹ wá múlẹ̀ rèé ẹ̀yin ò rí bàbá alágbájá lánàá ẹ̀ rí bà tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ owó owó tó bá yẹ pé ẹ̀yin ń ṣiṣẹ́ ni tíyàwó yín ń ṣiṣẹ́ tọkọ ń ṣiṣẹ́ tọkọ yín bá mówó díẹ̀ ńlẹ̀ tẹ rí pé kò tó ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ yìí náà ẹ̀ fi díẹ̀ kún bó tẹ̀ jẹ́ pé ẹ sọ pé ẹ yá wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ní àmàjámú yá yín lówó yìí ni ẹ máa fún mi o bójú owó iléèwé lẹ fẹ́ san tí ò tí ì ṣòwò lọ́wọ́ ọkọ yín ẹ dákun ẹ san kẹ gbà á lọ́wọ́ wọn létà ẹ̀yin ọkùnrin ayáwó má san wọ̀nyí náà ẹ dákun tíyàwó yín bá yá yín lówó ẹ máa san o kò ń ṣohun tó dáa nìkan ayáwó má san ò dáa ẹyin ọkùnrin tó sì jẹ pé abímọ má wò ní kí tẹ̀ ń ṣe ọkùnrin nìkan àtọkùnrin àtobìnrin tó sọra wọn di abímọ má wò ọjọ́ ọ̀la lẹ̀ fi ń ṣeré o wàláì ọjọ́ ọ̀la yín òun lẹ̀ fi ń ṣeré torí ẹ̀ la ṣe ń rọ̀ yín lórí ètò yìí ẹ má joyè abímọ má wò ẹ dákun tó bá jẹ́ méjì lẹ lórí ọ̀fẹ́ láti bí ẹbí kẹsì tọjú rẹ bíbélì gan sọ ó ní sàn ká má bí wọn ju ká bí wọn ká má tọjú wọn lọ kì í ṣe nǹkan tó dáa ni ká bí wọn lẹ fóbìnrin nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó ń gbọ́ mi báyìí ẹ̀yìn náà mọ̀ pé gbogbo ọmọ bíi mẹ́fà méje mẹ́jọ tẹ́ ẹ bí kò sí kankan tẹ́ ẹ tọ́jú nu wọn kò sí kankan tó wà lọ́dọ̀ yín bíi kẹ́ ẹ fi wọ́n sọ́dọ̀ ọ̀rẹ́ yín bíi kẹ́ ẹ fi wọ́n sọ́dọ̀ bàbá àbí ìyá ìyàwó yín tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má joyè abímọ má wò ẹ dákun à ń bẹ̀ yẹn ni ẹ lọ wá ṣẹ́ṣe ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé ìyàwó mi ò fún mi lórí ọ̀fẹ́ láti tọ́jú ọmọ tí mo bí irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ lọ lé ìwé wọn kẹ́ ẹ lọ san owó kẹ́ ẹ fi receipt sí wọn lápò bẹ́ẹ̀ ni ẹlẹ́dàá àwọn ọmọ yẹn á ṣínà fún yín á gbàdúrà fún yín àwọn kan ní ẹ torí ìyá ẹ ṣẹ́ mi ní tọ́jú ọmọ tó bí ẹyin tẹ máa ń sọ bẹ́ẹ̀ ọjọ́ ọ̀la yín lẹ̀ ń bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí lónìí ẹ rí wọn pàápàá jùlọ àwọn ọkùnrin abímọ má wò tí wọ́n ń ṣe fàájì tí wọ́n ń ṣe jayéjayé káàkiri nígbà ọ̀dọ́ wọn nígbà ìwé wọn nígbà sangóòde bẹ́ẹ̀ ni wọn láyé ìsìn tẹ bá wá rí wọn ẹ rí wọn tó ń gbá bọ́ dání lọ máa ra oúnjẹ káàkiri nílé àwọn olóúnjẹ ìgbàlódé wọn a máa rí wọn fí wọn a máa ṣe ohun tí ò yẹ kán ṣe níwọ bàbá tó yẹ kí wọn dáná fún kó o jókòó kó o farabalẹ̀ jẹun kọ́kàn ẹ balẹ̀ ó wá dẹni tó ń gbá bọ́ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan wọn ò ní lówó lọ́wọ́ wọn a tún máa tọrọ owó tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ a mọ̀ pé àwọn wọ̀nyẹn ti ṣàṣìṣe ẹyin tẹ́ lórí ọ̀fẹ́ láti gbọ́ mi báyẹn dákun bójú ọmọ méjì lẹ́bí bójú ọmọ mẹ́wàá lẹ́bí ẹ rí dájú pé ẹ tọ́jú gbogbo wọn bó sì jẹ́ mẹ́wàá lẹ lórí ọ̀fẹ́ láti bí tẹ wá bí méjì ẹ tọ́jú ẹ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ìgbà a lórí ọ̀fẹ́ láti bí 20 gan torí àwọn ìyá wa láyé ìgbà yẹn wọ́n ní àwọn ọmọ mẹ́tàdínlọ́gbọ̀n làwọn bí mẹ́ta péré ló kú nú ẹ̀ ayé ìgbà yẹn dẹ̀ kọ́ la wàyí ẹ̀yin tẹ́ ẹ bí mọ́ sìn bó jẹ́ mẹ́wàá lẹ lágbára àti bí ẹbí mẹ́ta àbí méjì kẹ́ lè tọ́jú wọn dáadáa bẹ́ẹ̀ bá ṣe tọ́jú àwọn ọmọ yín sí lẹ ó ṣe jèrè wọn sí lọ́jọ́ ọ̀la òun la ṣe ń rọ ọkọ àtaya ẹ rí dájú pé ẹníṣẹ́ tó mówó wọlé fún yín tó bá rẹ ọkọ kíyàwó dìde fún tó bá sì rẹ ìyàwó kọkọ náà dìde ẹ fi mọ ṣọkan ẹ gbárùkù ti àwọn ọmọ tẹ ẹ bí bẹ bá ṣe tọjú àwọn ọmọ yín sílẹ ẹ ṣe jèrè wọn sí gbogbo ẹnu mo fi sọ ẹ má gbàgbé ìdílé pẹlú ọlá lójú lè tò yín jẹ.

mo ti ń sọ lọ pé ta bá lówó lọ́wọ́ ilé wa ò lè dàrú torí àìlówó lọ́wọ́ ló ń fa wàhálà ńgbà míì nínú ìgbéyàwó lóde òní ó yàtọ̀ sí ayé ìgbà àwọn bàbá wa tó jẹ́ pé kí làwọn ìyá ń ṣe bí kan ti dirun pàtẹ́wọ́ kan di kọjú sọ́kọ ìpàkọ́ ẹlẹ́dẹ̀ gbogbo àwọn irun bẹ́ẹ̀ tó jẹ́ pé owó pọ́kú ni ṣùgbọ́n láyé òde òní owó ńláńlá la fi ń ṣerun pàápàá jùlọ ta bá fẹ́ ra àwọn irun ìgbàlódé àwa náà mọ̀ pé owó ńlá ni ẹyin tó jẹ́ pé tọkọ yín bá ń fún yín ní owó díẹ̀ pé jọ kò sówó lọ́wọ́ mi ẹyẹ bínú ẹyẹ kanra ẹ fìfẹ́ gbà á ẹ ṣe bẹ́ẹ̀ ẹyin tó jẹ́ pé ẹ kì í ṣe kẹ má lọ sí òde àríyá bẹ́ẹ̀ náà lẹ máa raṣọ àtẹ̀yí tó kàn yín àtẹ̀yí tí ò kàn yín ẹ ra gbogbo ẹ owó tó yẹ kẹ fi tọ́jú ọmọ owó tó yẹ kẹ fi ran ìyàwó àbí ọkọ yín lọ́wọ́ káyé ẹ̀yìn méjèèjì lè dá òde àríyá ṣáá ni ó wà ń bẹ́ẹ̀ ṣáá ni lásìkò tá a wà yìí tẹ́ rí pé owó ò fi bẹ́ẹ̀ sí ẹ dákun àárọ̀ yín ni bó jẹ́ òde àríyá mẹ́wàá lóòótọ́ gba

ọkùnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run tó sì ṣetán láti ṣan táwọn bí èmi bá ni kò ṣe nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí àgbẹ̀ paraku ni mí mo ti bímọ méjì ṣùgbọ́n èmi àtìyàwó mi ti pín àbí ọdún márùn-ún sẹ́yìn ẹni tó bá máa fẹ́ mi kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run ó lè jẹ́ oníṣòwò ó sì lè jẹ́ ẹni tí màá dá lókòwò ó níṣẹ́ kò níṣẹ́ tó bá ṣáà ti ṣe tán láti fi mọ̀ ṣọ̀kan pẹ̀lú mi yóò máa bá mi ta àwọn ohun èlò oko tí mo bá kó wá nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí wọn ìmí ni kẹ́ ẹ máa pè lẹ́yìn ètò sí 08035631282. sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kò jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run mú níṣẹ́ tó dáa lọ́wọ́ olóṣèlú paraku tún ni mí mo ti bímọ méjì èmi àtìyàwó mi ti pínyà bí ọdún márùn-ún sẹ́yìn nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arákùnrin yìí èmi ní kẹ́ ẹ máa pè lẹ́yìn ètò sí 08035631282. sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí irú ọkùnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run mo ti bímọ méjì oníṣòwò paraku ni mí nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí wọn kó pè mí lẹ́yìn ètò sí 08035631282. sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kó jẹ́ onímọ̀ tó bẹ̀rù ọlọ́run tó sì níṣẹ́ tó dáa lọ́wọ́ mo ṣetán láti ṣe ohun tẹ́ ẹ bá ní kí n ṣe nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí wọn èmi ní kẹ́ ẹ pè lórí lẹ́yìn ètò yìí sí 08035631282. sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí irú obìnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run mo ti bímọ méjì o mo pàdánù aya mi sínú ìjàm̀bá ọkọ̀ bí ọdún márùn-ún sẹ́yìn mo ṣetán láti fẹ́lòmíì nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí wọn kó pè mí lẹ́yìn ètò sí 08035631282. sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò aya rere lórí ètò yìí mo ti bímọ méjì mo sì níṣẹ́ tó dáa lọ́wọ́ ẹni tó bá máa fẹ́ mi kò jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run tó sì ṣetán láti ṣe ohun tí wọ́n bá ní kò ṣe nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú ẹ dákun ẹ̀yin tẹ́ ń pè mí yìí mo ní lẹ́yìn ètò tẹ bá fẹ́ kí n fún yín lọ́mọ mi ọkùnrin àbọ́mọ mi obìnrin ẹ gbọ́rọ̀ sí mi lẹ́nu ẹ máa gbọ́rọ̀ sí mi lẹ́nu lẹ́yìn ètò yìí ni kẹ́ ẹ máa pè mí sí sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí irú ọkùnrin bẹ́ẹ̀ kó jẹ́ onímọ̀ tó sì bẹ̀rù ọlọ́run mo níṣẹ́ tó dáa lọ́wọ́ mo sì ti bímọ méjì mo pàdánù ọkọ mi bí ọdún mẹ́rin sẹ́yìn nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú ẹni tó bá nífẹ̀ẹ́ sí arábìnrin yìí èmi ní kẹ́ ẹ máa pè lẹ́yìn ètò sí 08035631282. sí olóòtú ètò ìdílé pẹ̀lú ọ̀la lójú èmi ní ẹni tí ọlọ́run mọ̀ mo nílò ọkọ rere lórí ètò yìí irú ọkùnrin bẹ́ẹ̀ kò jẹ́ni tó bẹ̀rù ọlọ́run tó sì ṣetán láti ṣe ohun táwọn òbí mi bá ní kò ṣe nọ́mbà mi rèé àdírẹ́sì mi rèé ẹ ṣe olóòtú ẹ jẹ́ kí n máa fàdàgbà ètò yìí rọ̀ síbì kan mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi ń gbé tò yìí ẹ dákun ẹ máa kó ìpolówó ọjà yín wá o ìpolówó ọjà òun ni àgúnmu òwò. ǹjẹ́ lórúkọ lọ́gàálọ́gà iléeṣẹ́ yìí ni mo kí ọlọ́wọ́ bọ́tìnì mi yusuf àti ìyá wa níkànnì alálùbáríkà yìí mo jí sọlá ọládélé comfort bọ́sẹ̀dé àríyọ̀ ni mò ń jẹ́ ẹ máa pè mí lẹ́yìn ètò yìí sí 08035631282 ó tún di lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.

mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀kín òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tù.

0: Alonwa. Ẹ ṣe wọ́n ti dàgbà
1: jù ní. Bóyá Nàìjíríà a kò lè bá tatam tó tó sọ̀rọ̀. Àbí kí ni tatam tó tó lè dá o? Àwọn òǹdọ̀ ẹ̀. Aláì ti wá yìí ni ọ́ ṣáìsì yín ni.
0: Ọmọ ìyá òun.
1: 080-55-51-1110. Bó sì jẹ́ 080-30-379-38. Ṣé wọ́n ràn yín sóbìnrin rí? Ta lẹni náà tó ràn yín sóbìnrin? A lè sọ pé ṣé wọ́n ràn yín sọkùnrin? Obìnrin ni wọ́n máa ràn yàn sí. Kí ló máa ń ṣàwọn ọkùnrin náà? Wọ́n ràn yàn.
0: Ẹ̀ẹ́dọ́jọ́ tẹ̀yìn pé.

0: Igi àti ti amọ̀ pẹ̀lú.
1: Tí igi àti ti amọ̀ náà wà nbẹ̀.
0: Àti òmíràn sí ọlá àti òmíràn sí àìlọ́lá.
1: Àwọn kan wá jẹ́ sí ọlá, àwọn kan jẹ́ sí àìní ọlá. Ó má ṣe o, a ní kilo jẹ́ nínú ẹ̀. Mo ní kilo jẹ́ gan nínú onírúurú. Mo wá ṣe ọ létí ni o. Mo wá pe àkíyèsí rẹ sí ni o. Dádí àlàgbà, mọ́mí dikness. Mo wá pe àkíyèsí yín sí ni o bàbá pásítọ̀. Ipe kílẹ̀ jẹ́ nínú onírúurú tó ń bẹ nínú ìjọ gbọ́ kilo jẹ́ o. Nínú ìyìn rere Matthew ta kàlẹ́ kan, orí kejì lé ní ogún yẹn. Ó ní ibi àsè náà sì kún fún àwọn tí ó wá jẹun rere àti búburú ló kún bẹ́ẹ̀. Ní chapter 13, níbi tá a tún kà yẹn from verse 47 to 50, Bíbélì wí pé àwọn tí a sọ sódò nígbà tí ó ti kó onírúurú, ó kó rere, ó kó búburú pẹ̀lú rẹ̀. Méjèèjì la fà sókè papọ̀, ṣùgbọ́n a wá yà wọ́n nípa. Bẹ́ẹ̀ náà ni nínú ìjọ lónìí, onírúurú ló wà ń bẹ́ o, rere ibẹ̀ ò kàn tó nǹkan ni. Búburú ibẹ̀ wá pọ̀ lọ jàrá. Ṣùgbọ́n ìbéèrè tí mo wá ń béèrè lọ́wọ́ rẹ lónìí, ó ní wípé èwo ló jẹ́ nínú wọn kí n lè ṣe ọ létí. Èwo ló jẹ́ nínú rere àti búburú? Ṣé ìjò ojomi jòkè ló jẹ́ ni àbí ẹja? Ṣé àjákú àgbọ̀n tí a sọ sódò tí àwọn gbé, àwọn agbẹja gbé, ṣò ní án nínú ilé ńlá? Oríṣiríṣi ohun èlò ló wà ńbẹ, àwọn kan sí ọlá, àwọn kan sí àìní ọlá. Ṣé ohun èlò tiẹ̀ ṣe sí ọlá ni àbí sí àìlí ọlá? Gbọ́ mi, tó bá jẹ́ sí ọlá, ó ti mọ̀dọ̀ ẹni tó wà. Tó bá jẹ́ sí àìní ọlá ni, ó dẹ̀ ti mọ ìhà ẹni tí ó wà o. Everyone in the world today wants to gain the world and heaven together. But the way they go about to achieving it matter the manner in which they want to achieve it. It calls for concern. The scripture says, know ye not that they which run in a race run all, but one receiveth the prize. So run that ye may obtain. And everyone that striveth for the mastery is temperate in all things. Now they do it to obtain a corruptible crown. But we, an incorruptible. I therefore so run, not as one that beateth the air. That's in the book of 1 Corinthians chapter 9. Verse 24 to 26. A ni mo bere lọwọ re kilo je gan kilo je loni opolopo ti a npe ni kristeni ni won so pe won gba Jesu Kristi sugbon won o gba ko se ise kankan ninu aye won. And so therefore today many of so-called Christians are not striving lawfully, but they have compromised the standard. And because of that, God is not pleased with them. They displease God. 2 Timothy chapter 2. 2 Timothy chapter 2, 4 to 5. 2 Timothy chapter 2, 4 to 5. Yes.
0: Kò sí ẹni tí ń jagun tí ń fi ohun ayé
1: yìí dí ara rẹ̀ lọ́wọ́.
0: Ó lè mú inú ẹni tí ó yàn án ní ọmọ ogun dùn.
1: Kò sí mú inú ẹni tó yàn bí ọmọ ogun dùn.
0: Bí ẹnikẹ́ni bá sì ń jà.
1: Bí ẹnikẹ́ni bá sì ń jà.
0: A kì í dé ní adé.
1: A dẹ̀ kì í dé ládé o.
0: Ṣé pé ó bá jà ní àìṣe
1: ìwé. You are not striving lawfully. Ọ̀pọ̀lọpọ̀ Kìrìsẹ́nì ló ní wọn ò jà láì ṣerú. Ibi tó dé yẹn báwo lo ṣe débẹ̀? It won't

0: Glow 99.1 FM.
1: We're not your regular radio. We are the grandmasters of quality and sophistication. Go tell a friend, entertainment has taken a new shape. Tune in. Stay tuned on Glow 99.1 FM. Your station.
2: You are listening to Glow 99.1 FM. Refreshing.
0: 99.1 FM. Ijapo Akure.
3: Bẹ́ẹ̀ni ní ṣe òdodo àwọn ènìyàn mímọ́.
4: Ṣé ẹ ti gbọ́ báyẹn? Aṣọ ọgbọ̀ mímọ́ yẹn, òun ní ṣe òdodo àwọn ènìyàn mímọ́, òdodo yín dà báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú ṣọ́ọ̀ṣì báyìí. Lọ́wọ́lọ́wọ́ lákòókò yìí, òdodo náà dà báyìí, aṣọ òdodo yẹn dà. Ẹ ti sọ́nù, alábàjọ tá a ó fi bá ọ̀pọ̀lọpọ̀ ní ìhòhò. Ṣá ò ní bá ọ ní ìhòhò, Jeremiah chapter 13, verse 23. Jeremiah chapter 13, verse 23. Ó sọ̀rọ̀ nípa ara Ethiopia. Ó sọ̀rọ̀ nípa àwọ̀ Ethiopia. Àti ilà tí ń bẹ lára ẹkùn. Yes.
3: Ara Ethiopia lè yí àwọ̀ rẹ̀ padà.
4: Ṣé ara Ethiopia lè yí àwọ̀ rẹ̀ padà?
3: Ṣé ẹkùn lè yí ìlà ara rẹ̀ padà?
4: Ṣé ẹkùn lè yí ìlà ara rẹ̀ jómi jòkè tó wà nínú ṣọ́ọ̀ṣì ṣó lè yí padà báyìí? Ṣé wàá lè yí padà? Ẹ̀yin tí a ti kọ́ ní búburú láti inú ìyá yín. Ẹ̀yin a lè ṣe rere bí? Ṣé a lè ṣe rere bí? Wo mi. Ohun tí ènìyàn lè ṣe láyé tó àbámọ̀ tó tóbi jù láyé, orí burúkú tó ga jù láyé, òun náà ni pé kó kú, kó má dé ìjọba ọ̀run. Òun náà ni pé kí o má rí Jésù Kristì kó tó rí ikú, àbámọ̀ yẹn ó ti ga jù láyé. Ẹkún tó bá padà wá ń sọ ẹkún dìndìnrín ni o. Ọlọ́run má jẹ́ ìsọkún dìndìnrín. Ṣé ẹ̀wọ́ fẹ́ sọkún dìndìnrín? Tẹ̀rí rẹ̀ bá. Ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù.
3: Àmì.
4: Bàbá ní orúkọ Jésù.
3: Àmì.
4: Olúwa ohun tó fẹ́ ká sọ fún wọn. Fún àwọn ènìyàn rẹ̀ nírọ̀lẹ́ yìí. A tún ti sọ o. Mo gbàdúrà lórúkọ Jésù ju bí a ti sọ. Ẹ̀mí mímọ́ túmọ̀ rẹ̀ nínú
3: wọn. Àmì.
4: Gbogbo àwọn tó ń pè é ní irọ́. Ẹ̀mí mímọ́ jọ lọ fi ara rẹ̀ hàn wọn.
3: Àmì.
4: Ẹ̀mí mímọ́ lọ fi ara rẹ̀ hàn wọn. Lọ tún ayé wọn ṣe. Gbogbo wa lápapọ̀ a fẹ́ sọnù mọ́ ọ lọ́wọ́. Nítorí ikú, nítorí ìyà tó jẹ, nítorí ìgbàlà ọkàn wa, a fẹ́ sọnù. Orí ọ̀fẹ́ tí a ò fẹ́ ní sọnù, ẹ̀mí mímọ́ yọ̀ǹda fún wa. Ògo ni fọlọ́run lókè
3: ọ̀run.
4: Àwọn tó ń ṣe àtúnṣe lọ́wọ́lọ́wọ́, Olúwa ẹ ràn wọ́n lọ́wọ́. Bá ọkàn wọn là. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fọlọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa.
3: Àmì, àmì, àmì lórúkọ Jésù.
5: A tún ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tòní láti ẹnu ajínrere Oladipo Bankole Bàbá orí òkè Agunlà tó wà ní kilometer 2 Agamo Road Ita Ògbólú ní Àkúrẹ́ North ní ìpínlẹ̀ Ondo. Bó bá ní ìbéèrè kan tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ bàbá tàbí fún ìtọ́ni láti darapọ̀ mọ́ orí òkè wọn àti ilé ìjọsìn wọn, nọ́mbà tí ẹ lè fi pè wọ́n nìyí 0805-423-4466 jẹ́ èmi náà ni ẹ fẹ́ pé nọ́mbà tí mi nìyí 0707-211-6091. Ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ni a tún mọ̀ pàdé lórí ètò wákàtí ìtúsílẹ̀ dìgbà náà kọ́ káfíìrì pàdé o. Ó dàbọ̀.

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kọni glow 99.1 FM ìjàpọ̀ estate àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye. Sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lètò yìí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ńbẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọ kájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

Ohun ojúrílẹ̀ tó amúlùdún agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí, kí wọ́n tó di ìlúmọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ a jọ máa

mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pin òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.

0: ojú ọjà.
1: Bẹ́ẹ̀ni ojú ọjà ni ó tútù sọ̀kalẹ̀ ní ti ọdún yìí.
0: Àkọ̀túnlé
1: lẹ́yìn. Bẹ́ẹ̀ni àkọ̀túnni.
0: Ó tún yàtọ̀.
1: Ó ti wọlé dé.
0: Ó dẹ̀ wọlé.
1: Ó wọlé kan
0: lẹ̀. Ó dẹ̀ kín.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbákun.
1: Jùpà. Bẹ́ẹ̀ni. Ojú ọjà náà la wà ètò lójú ọjà nìkan ni Glow 99.1 FM tí ó kalẹ̀ sí àdúgbò Ìjàpọ̀ nílùú Àkúrẹ́. Ẹ̀yin fúnra yín lè máa ṣàlàyé gbogbo ohun tó lọ lórí ètò yìí o. Ẹ má jẹ́ kí n gbàgbé orúkọ mi. Orúkọ mi kò yí padà.
0: Irọ́ o, Ọlọ́run, Ọlọ́run, Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni mi ò lè gbàgbé.
0: Ọlọ́run, mo ti wo, mo wo níwò wípé o ti kó ọkọ rẹ sínú báàgì.
1: Ojú ọjà yẹn, ọmọ ọjà yẹn ká mi lára ni. Olúbẹ̀ jẹ́ kí sáré gbàgbé orúkọ mi. Orúkọ mi kò yí padà. Mo Tráyọ̀ Atọ́lọ́gùn tí ògbìyàn mọ̀ sí Ajépupa. Bẹ́ẹ̀ni ìyálájẹ́ yín ni tó bá ti dọ́dọ̀ yẹn máa rìkọ́dì yín. Ẹnì kejì mi dárúkọ rẹ fáwọn ará ilé
0: náà.
1: Dárúkọ olórúkọ.
0: Bàbá kẹ̀kẹ́ Ajé.
1: Bàbá kẹ̀kẹ́ Ajé.
0: Kẹ̀kẹ́ Lájé.
1: Bẹ́ẹ̀ ni.
0: Àlàdé Adéníyì.
1: Bẹ́ẹ̀ni.
0: Òun náà ni.
1: Òun ni kò yí padà.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin fúnra yín lè máa ṣàlàyé gbogbo ohun tó lọ lórí ètò yìí. Tá a bá ti dé ọ̀dọ̀ yín, ẹ máa ṣàlàyé ohun tí ẹ ní nínú ìbùsọ̀ yín. Ẹ máa ṣàlàyé ohun tí ẹ ní fún àwọn ará ìlú. Ẹ máa dárúkọ fóònù nọ́mbà yín. Ẹ máa dárúkọ àdúgbò ibi tí ẹ wà. Ẹ máa sọ gbogbo ohun tí ẹ nílò nínú iléeṣẹ́ yín, gbogbo ohun tó wà níléeṣẹ́ yín. Ẹ̀yin ìyálọ́jà Babalájé. Torí tí yín la ṣe gbé ètò yìí kalẹ̀.
0: Ọmọ kíní kan ń ṣẹlẹ̀.
1: Kí ló ń ṣẹlẹ̀?
0: Àwọn kan máa ń límìtì ara wọn sí ojú kan. Límìtì ara kan sí ojú kan náà ni wípé wọ́n wo níwọ̀ wípé tìbí wọ́n ṣáà mọ̀ mí.
1: Pèbí ò mọ̀ mí ṣèbí mo ti lórúkọ.
0: Bọ́
1: ọjà tí a bá polówó làwọn èèyàn mọ̀ bí tí wọ́n wà.
0: Ìpolówó ọjà làgúnmí òwò. Tí wọ́n bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ lórí ìkànnì tá a wà yìí.
1: Bẹ́ẹ̀ni Glow FM.
0: Glow ni.
1: Bẹ́ẹ̀ni Glow ni.
0: 89.1 FM.
1: Bẹ́ẹ̀ni kò yí padà.
0: Ìkànnì tó jẹ́ pé tí ọlọ́kọba mi tó ń gbà á fún lọ́wọ́lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni àwa náà ni.
0: Ìkànnì tó jẹ́ pé ibi tó bá ti lè polówó ọjà rẹ tí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó ti rí orí ọ̀fẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Lójú Ọlọ́run.
1: Bẹ́ẹ̀ni.
0: Glow.
1: 99.1
0: ojú ọjà.
2: Orúkọ tèmi ni alàgbà Sunday Adéwọlé tí mo jẹ́ aláṣẹ àti olùdá iléeṣẹ́ sí Love Global Ventures tí à ń ta leather bus tí ní direct opposite níwájú Olúkayọ̀dé ní ilé kejì tẹ́ bá ti dé ìjọmọ junction tẹ́ bá ń lọ mọ́s ní Àkúrẹ́ ilé kejì tẹ́ bá ti dé ìjọmọ junction tẹ́ bá ń lọ mọ́s direct opposite tó fèsì lélẹ̀ gàgàrà ilé Olúkayọ̀dé tó ń ta fóònù yẹn ẹ̀ tí máa rí sábòdò wa ńlá bẹ̀ sí Love Global Ventures tá à ń ta báàgì lóríṣiríṣi látorí àwọn ọmọ kéékèèké fún karata bag lunch bag school bag lóríṣiríṣi kò sí nǹkan tó yẹ pé ó jẹ báàgì táwọn ọmọ nílò látorí kéèjì tí dé ọmọ yunifásitì gbogbo ẹ ló wà pákàsáàdì lẹ ń fẹ ni leather bag lẹ ń fẹ ni ife pro lẹ ń fẹ ni kò sírú báàgì ń ẹbárọdọ sí lọ pàápàá fún àwọn èèyàn wa tó jẹ pé sí pé tó ń fẹ ṣègbéyàwó tó yẹ pẹ́ sí pé ẹ̀ ń wá leather bus original one ẹ máa bọ́dọ̀ sílọ̀ fún àwọn haúsá fún àwọn ibo fún ìgbéra fún ẹ̀dó fún ibo fún tápà tó yẹ pẹ́ sí pé àwọn máa ń lo by 4 by 5 by 6 by 7 fún ìgbéyàwó gbogbo ẹ̀ ló wà pápá fún àwọn kọ́pà wa a ní waste bus a ní àwọn leather bus tẹ́ lè gbé lọ sá gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa pápá fún àwọn tó fẹ́ ṣàrà tó tà ẹ máa bọ́dọ̀ sílọ̀ iye tó ń tà lẹ́kọ tó ń tà ní ìbàdàn òun là fún yín pápá fún àwọn èèyàn wa tó yẹ pé ìṣe ayọ̀ wọn ti tẹ̀ wọ́n lọ́wọ́ tó yẹ pẹ́ mọ́ ti gba fisa tẹ́fẹ́ lọ sókè òkun àwọn báàgì tí ò ní dójú tìrín ó wà lọ́dọ̀ wa 23 kg ni 27 kg ni 30 kg ni 6.7 kg ni alọ́gẹ̀jì ni gbogbo ẹ̀ pátá la máa ṣètò fún yín tí ó yẹ pẹ́ sí pé ẹ̀rẹ̀mọ̀ ní pẹ́ẹ́sì pé rere lọ́lọ́run pápá fáwọn obìnrin wa tó wọ́n fẹ́ lo òde ọjọ́ kan àbọ̀dọ́ ọjọ́ méjì àwọn kit bag ó wà lórí ṣiṣẹ́ aláṣọ ni plastic ni ó wà fún àwọn madam bag gbogbo ẹ̀ la ní fún àwọn èèyàn wa tó yẹ pé ẹ fẹ́ ṣàrà tuta ẹ máa bọ̀dọ̀ dọ̀ sí lọ kò ní dípẹ́ tẹ máa rí ní tukutó tẹ máa ní gbogbo ẹ ló wà lọdọ sílọ gbogbo kọdí tí bàtẹ ń fẹ ní sílọ fà fún yín mo nọmba tèmi ni 08038044658 lẹẹkan sí 08038044658 ẹ ṣe.
3: Ẹni lála adágbádá ńlá fún ẹ̀wẹ̀ ìṣẹ́gbé ajá òjò ìṣẹ́gbé ọ̀dá ìtàkùn tó bá fẹ́ ṣe bí ànàmọ́ máa ta ni kò ní dùn láéláé. Tàbá ń sọ̀rọ̀ nípa àwọn tó ń ta báàgì tó gré tó kọ́lítì ńlẹ̀ yìí dáadáa. Báàgì tó dúró re bíi traveling bag, school bag, báàgì ìgbéyàwó, báàgì fáwọn tó fẹ́ rìnrìn àjò lọ sókè òkun, laptop bag, bag bíi waste box, gross bag, sauce polo, box ńláńlá, plastic box fáwọn màmá màmá àtàwọn ọmọge, Star Express àti báàgì lóríṣiríṣi tí ò ní dójú tì yàn gbogbo ẹ̀ lọ́pọ̀kú. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Èrò witiwiti. Listen Love Global Venture, number 75, Obadishida Road. Doju Kojo Lukayo de Plaza, Ijong Junction, Nuwa Kalesi, Fujulowo Bagia, Ala Lupe, Ironyayo, Fawon Tofera Bagi, Lara Tota, Yete Ma Ba Lekumbado, Lema Ba Lodo Selo, Ojo Katakata Wati Nipa Lurile, Onu Wati Nipa Lalani, Ogata Tiwa, Teluko, Fawon Bagia, Ala Lupe, To Quality Dada, Ekwela Shea, Atiolu Dari Leshe, Sell Love Global Venture. So the number is 080-3804-4658, 080-3804-4658. Sell Love Global Venture. I wanna catch you away.
1: Eti gbo gbo awon iya loja awon iya laje wa bo je salaye furara won se love ti gbo ri wole be no darapo mo wa lori eto yi
0: ati awon wo
1: se love darapo mo wa yo mesi darapo mo wa lori eto yi e ma gbo won lori sirisi o
0: moka
1: fertilizer darapo mo wa
0: moka
1: won ne se jodo wa iya laje baba loja e ma bo lodo wa o tori ti yin la wa se wa e ma wa se polowo oja wa
0: ki loruko eto yi
1: jobi abagan tu darapo mo wa oju oja loruko eto yi
0: o pada pe oju oja
1: be ni e meji le ma gbo ise yin lojumo e ma gbo dede ago meji la bo e de tu ma gbo ni ago meje asale le ma gbo ise yin e meji lati ojo Monday titi dijo Friday le ma gbo le ma gbo
0: aje pupa je ku mo yi won
1: mo gbo
0: ka si ma ma awon kan wo ni wo wi pe ekan
1: nara o ekan kon ni no ma gbo ise won
0: emeji sugbon lowo yi
1: emeji ni lojumo no ma gbo ise won lati ojo Monday si Friday won ni ni ojo Monday won gbo ni ago meji la abo
0: ago meji la abo osan
1: beni ni asale ago meje ni asale no ma gba ise won number te de pe wa si ni 070-3022-81 emu number yin sile emu sile o e tete ma ko sile
0: ati awon number mi
1: ba laje fi number re sita
0: 080-60-96-64-38 number to wole baba
1: dodo baba laje ni e je sare wonu jade nu oja jade nu oja jade be
0: jade be
1: dagbe yo mesi kia
0: oju oja
4: oruko mi ni Adesewa Bisola ti mo je manager ni ileise Yomes Paints and Chemical Depot ti a wa ni Old Garage Afunbi Owo Street off Arakale and Adesuga Road before Matador opposite neighborhood market Akure afi Askoyi ki eyin onibara wa wi pe a ku pale mo odun o a ba wa layo ati alaafia a si dupe lowo yin fun ibasepo yin pelu wa Olorun atubo ma wa pelu yin. Asun fi Askoyi so fun yin wipe awon oja wa nile lorisirisi lopolopo yanturo. Awon chemical bi emulsion acrylic, satin acrylic, titanium dioxide, calcium carbonate, brown oxide, blue oxide, awon hydrating paste lorisirisi. Leyin na asun ni eleyi ti a fin se ile bi silane and sealant ni ti ile yi ati oke okun gege bi e ti mo wa a kin ba won ta band to eyo chemical ti won fin ko oda original kombele lo ja ti wa eyin alara tuta ati ti lodidi lodidi oja n wa le ni repete fun yin en di won lo ja wa ba je ko won rara e wa gbo o ebu pataki wa fun gbogbo awon ti won ba wa raja leyin o bi e ba se raja sile bo se ma po tu olorun yo ma bukun yin fun alaye lekun rere Eko wa si ori number yi 080-67-29-20-08 Lekon si 080-67-29-20-08 081-39-31 Sabi 081-39-31-9097 081-39-31-9097 Eshun a o ma retin yi o
5: ile ise kan be nile yi ti kin ta gbe ntu eyo chemical ti an fin ku oda paint chemical to je pe ojulowo ponbele ni wonda nde mo Yomes Chemical International ni o ogonge ni woni bi kata won chemical ti an fin pese oda iba je ti emotion tabi ti gloss gbogbo re lo piti mu sodo won imported se ni kin se ti le yi won wa ni afun bi owo street old garage ni to si matador opposite neighborhood market off arakale road akure ondo state eyin alara tuta teyin lodindi lodindi e ma bo ni Yomes Chemical Paint owo oja wa kin kan ni legun eyin oda na oda ti a ba fi chemical won po kin pin yin ke be ni kin si ndi olomi soroso tenu quantity bo liko ninu awon tin ta chemical paint ni le yi Yomes Paint Chemical International ni olorun gba fun nigba gbogbo e wa ke wa ba wa dogo po ke mo pe rere ni oluwa we will satisfy you in all ways eyin te fera old says at retail says di wo loja wa bade koda be ba se nkan si wa to be na ni reward yin yo gagara to number wa re 08067292008 tabi 08139319097 Yomes Paint Chemical ni arare lemi ateyin yo fi lo le aye wa gbo o
1: e ka bo pada lori eto yo oju oja
0: oju oja
1: beni Yomes salaye gbogbo nto ni fun yin nile e lo pe won number e o fere re lo ma gbe ko o ki se pe elomi lo ma gbe ko e lori eto oju oja beni o ti darapo mo wa
0: sebi nu oja lele
1: ireni inu oja mo wa
0: kekele
1: si waju
0: kekele je
1: oja ikami lara ni koni glow 99.1 fm la tutu wa la kale si e wa se polowo oja yin e meji lojumo le ma gbo ise yin ni ago meji la abo le tun ma gbo ni ago meje ni asale lajo Monday to Friday pe te le pe mi si ni 070 30 22 32 81 baba laje fi number elede won ti pe
0: fi mi le bo te
1: ko number elede
0: 00 60 96 64 38 nkan ti mo so na ni wi pe
1: ni fe so
0: in ti mo so ni wi pe awon kan wa won ti darapo mo wa
1: beni won lori eto yi beni
0: won le fi wa le
1: gbogbo
0: won lantoro olohun bo
1: gbogbo won adeyinka
0: oja
6: Driving school,
7: accident free.
6: Oruko temi ni engineer Adeyinka Adeniyi alakoso ati oludari Adeyinka driving school ni ilu Akure ile iwe wa wa ni number 170A Oyemekun Road Akure number tele fi pe mi si ni 08034407154 an ko yan mo se wa ko ni ona to to ati ona to yo awon driver mi wa ni gboro to je pe won mo ko wa to je pe won mo awon mi oju ona e wa si Adeyinka driving school ke wa gba idanileko mo se wa oko ni ona toto ati ona to ye then awon iyawo le to ye ki oko un ni moto meji meta sile tan le gbe kankan be kan lo haya driver ni gboro e wa se Adeyinka driving school e wa fun idanileko toto ati ona to ye e ma le fagidigbe moto ninu ile moto kin se kan ton fagbi agidigbe kin se pe tori pe mo ti ni agbara pe le fi gbe oko wiwa ko ri be rara so e wa se Adeyinka driving school ke wa fun idanileko ke le ma gbe oko ni ona toto ati ona to ye an sumo odun sumo wa alafia la ma fi se odun yin o a ma ri ti wa se lagbara olohun olohun wa pelu wa o e se gan lekan si phone number mi ni 08034407154 emi gangan nu ma gbe ero ibanisoro yen lekan si 08034407154 Ashodun ayo. Driving school,
7: accident free.
6: Driving school,
7: accident free.
1: The large o no nbo. Gbogbo won lo nbo wa o.
0: Iya Abuja lo nbo. Oju
1: oja.
8: Iya Abuja n pe yin o. Se n gbo. Gbogbo alaboju se n gbo ma. Iya Abuja be palace lo n pe yen ma bo. Eyin ya biye be se n gbe sun mo daddy wa na lo n duro ah ogoni folo loke orun oba to je ki nkan ayo ko duro sin yin lara oba to je ki governor duro sin yin lara president minister awon doctor ma ti duro sin yin lara ejo to ba ti duro bore ka lo iya Abuja baby's palace e ma bo ni ti iya Abuja baby's palace aruye le ma ru e ni ridamu o oju ode ni ti yin eyi la fi so fun pe iya Abuja n se promo ni number 30 Odoko East Street behind Democracy Park te ba ti de ilu Akure, Central Mosque, Lalegbe Titi, Central Box legbe titi eyin eni Democracy Park wa egba road to wa legbe lo isale ele lo si Salvation and Primary School e ti ri sound board nu lagbangba ni waju le dance here ni be won gbe ya Abuja Bay Palace be Mechanic Workshop wa na opposite odo wa ko si ko mo te fe ka be lati bi awon wooden wardrobe plastic wardrobe imported baby bath local baby bath folded baby bath be awon baby cot lorisirisi gbogbo e la ni awanga ti oni dawo lojiji alawanga different. What they sheep? Ever young baby more out at his sheep? Baba Tinu Busi Boju, oh, Tiba, I share your at his sheep, dear, dear. No, Toya, I want telephone to you to Wale, dear, dear. And what is it, Yabuja? Our baby walker, baby tricycle, our baby. And there was it ya Abuja e wa ti shop olori re to mo olori re le fe bi e ma bo ni ti ya Abuja our set of friends baby defa bag we have it in different size te ba ko mo ida bi oyibo o wa o ni ti ya Abuja our cream ni o lai bora o wa to we ma turn to the white our British cream ilu London na ti se ta tin ko wole e wa ra awon ton fin for sure mo ni edinwo e ma gbogbo sweetus nice nta ton ma gba lo sweetus patapata lo wa ni edinwo gbogbo e ti diwo no to awon ko dira ni 2 years 3 years ton loja won oja ti wale e ma mo ti ya Abuja yin baba wa ejo a wa lori ikunle egbe su awon ya wa daada ejo gbo mo te ba ti bi na lo ma sore loju emi yin o omo olomo ni wole de yin o agba olohun phone number ya Abuja ko ma yi pada 30 money 070 39 07 02 61 elekeji 080 64 05 58 59 una ni WhatsApp o megege na ni WhatsApp ele WhatsApp ele je ni WhatsApp ko te ba de fe wa si oja e pe e se WhatsApp awa deliver oja fun inile wherever where you are give the nice price abi ye o asodo ayo
1: ni gbogbo won ti ni won bo won gboro ka ma ya odo won ni kokan ogeni fertilizer tutu gbori wole
0: oju
1: oja.
9: Good farmers, I'm here to present to you this fantastic fertilizer. We call it organic fertilizer. Oh, it's a fantastic product. Any farmer that is not using this fertilizer, you are really missing. How does it work? Like I said, it is organic fertilizer and it is a foliar method of application. That means you are applying to the leaf alone. When your leaf is okay, definitely what you plant is okay. And that is why all farmers should use this fertilizer, because it boosts your production, increase it by 40%, and it gives you good results. And this fertilizer, do you know that you can use it for any plant? Just name it, be it cassava, maize, anything. And they are using it for tomatoes, vegetables, fruit, and it will give you good results. How do you use it? This is our 1 liter, which you can mix with 1,000 liters of water. 1,000 liters. It is 1 ml to 1 liter. That means you are going to mix it with 1,000 liters of water. And this is our small one, which is 100 ml, which you can mix with 100 liters of water, because it is 1 ml to 1 liter, and this is 100 ml. So that means 100 liters of water. It has so many things, because it's adding 17 amino acids on what your crop needs to grow. Anybody that is using this fertilizer, you will see that you are going to get a good result from this fertilizer. Try it. Do it. Love it.
10: Organic fertilizer ajile ti ko ni chemical ninu ti ki sakoba fun ilera eniyan won ti ko wole sorile de Nigeria latorile de China ajile to duro ore to nsise fun gbogbo ere oko iba se koko agbado isu ewebe atiso adun be ni pe ona lati tun rita je se ko kuro ninu ise woshi ti wa fun gbogbo eniyan bayi o ba fe gbe alagbata organic fertilizer latorile de China be tin taja e ma towo ifabonu pelu awon anfani olokan ojokan iroyin o ta fojuba eyin na e kan si won ke se ri oro fun gbogbo eyin te ba fe ra organic fertilizer te fe ko ni ketiket tabi e fe je alara tunta e ma lo tara si otegbeye junction opposite government church oki aru akure o tu wa ni

0: 0437828 tabi 0702592569.
1: Glow 99.1 FM náà ni a kalẹ̀ sí ibẹ̀ la wà oníjàpọ̀ ojú ọjà ètò ojú ọjà ń lọ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ fẹ̀yìn ìyá alájẹ́ bàbá lọ́jà ogun tẹ́ ń tà lè ṣẹ́ yín ṣẹ́ ń ta oríṣiríṣi
2: àwọn nǹkan èrè oko yín
1: ṣẹ́ ń ta àwọn ọjà tẹ́ bá ní fúnra yín ṣe fọ́níṣọ̀ ló ń ṣe ni wọ́n ṣe polówó ọjà ṣe oúnjẹ ló ń tà ni wọ́n ṣe polówó ọjà yẹ káwọn èèyàn mọ ibi tó wà bẹ́ẹ̀ ni jẹ́ kó mọ ibi tó wà jẹ́ kó mọ àdúgbò ibi tó wà jẹ́ kó mọ̀ pé iléeṣẹ́ rẹ̀ yìí ń tẹ̀síwájú jẹ́ kó mọ̀ pé oyin wà.
2: Kò ga ju ara lọ.
1: Bíntín ni.
2: Owó tí ò ga ju ara lọ.
1: Bẹ́ẹ̀ni
2: owó bíntín èló ni.
1: Owó ìdákọ̀mọ ni.
2: Kíni kíni
1: ọ̀hún. Owó ìdákọ̀mọ ni.
2: Àwọn kan máa ń wò.
1: Nọ́mbà tẹ́lẹ̀ kò wá sí ní tẹ́bẹ́ bẹ́ẹ̀ ká yà sọ́dọ̀ yín. Ẹ pe nọ́mbà wa, a lè wá rìkọ́ọ̀dù yín. Ẹ lè sẹ́ndì àtẹ̀jíṣẹ́ yín sí wa lórí ẹ̀rọ ìléwọ́ wa fúnra ra wa. A máa dá yín lóhùn. Gbogbo ọgbà la wà available fún yín.
2: Pe nọ́mbà, pe nọ́mbà.
1: 30 22 32 81 ìyá alájẹ ló máa gbé o ajé pupa ni mo tún láyà tán lògùn o ló máa gbé bàbá lọ́jà ó yà fi orúkọ nọ́mbà rẹ léde.
2: 0806096 64 38 nọmba tó wọlé sọdọ tèmi
1: kẹtẹ tó lágbé ó máa gbé yín rìn ó máa gbé yín wọnú ọjà ó máa gbé yín tẹ̀síwájú lẹ́nu iṣẹ́ yín kí kásáré dé iléeṣẹ́ yọpin aba. Bẹ́ẹ̀ ni àwọn náà gborí wọlé sórí ètò yìí.
2: Ojú
1: ọjà.
3: Yopi Aba Steam Cell Technology Extra. Àlàáfíà dé kàsàgbà.
4: Àlàáfíà ta ayọ̀.
3: Bẹ́ẹ̀ni, Everest Global Limited ló ṣe bẹbẹ yàtọ̀ sí bẹ́ẹ̀ nípa gbígbé oògùn Yopi Aba Steam Cell Technology Extra jáde. Oògùn tá a pèsè pẹ̀lú ewé àti egbò èyí tá a fi ọgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ àti ẹ̀rọ tẹkinọ́lọ́jì fọ̀mọ́ kanga. Yopi Aba Steam Cell Technology Extra ti yára ṣiṣẹ́ bí ìmọ̀nà wa fún ìsọdọ̀tun horo ẹ̀jẹ̀ sẹ́ẹ̀lì ìgbélárugẹ ọ̀mọ̀nú ara immune system booster fífọ àwọn ẹ̀yà inú ara bíi kíndìnrín ẹ̀dọ̀ ọkàn èyí tí ó mú mímí sókè sódò lílọ bíbọ̀ ó rọrùn. Bákan náà ó ń fọ ìdọ̀tí arobìnrin tí mú kí nǹkan oṣù máa ṣe ségesège èyí tó lè dènà àti róyún ní kọ́kọ́ ló jí pépé kójú orí náà kedere arùnmọ́léegun ara ríro ẹ̀jẹ̀ dúdú ẹ̀jẹ̀ rúru kí gbogbo rẹ̀ ó wá bí gbà káwá dàbí ọmọdé padà àkàrà òǹpà ló kájú ẹ̀kọ́ gìrì. Yopi Aba Steam Cell ló kájú èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó lè máa dojúkọ àgọ́ ara àyè wà fún ẹnikẹ́ni láti di alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà fún ẹ̀kọ́.
1: Ẹ pè wá sórí nọ́mbà wọ̀nyí 0702592569 0702592569 ẹ tún lè pè wá sórí nọmbà kejì 09030437828 09030437828 ọfíìsì wa wà ní ìlú Àkúrẹ́ ní Ọ̀tẹ́gbẹ̀yẹ junction opposite government church along Ìdọ̀rẹ́ road Òkè-Àrò Àkúrẹ́. Ẹ tún lè rí Yopi Abara ní Matador Pharmacy ní Old Garage Àkúrẹ́. Ẹ tún lè rírà ní Olówó Gbadé Complex Baba Love Ọ̀fẹ́rẹ́ńjẹ̀ ní ìlú Ìdọ̀rẹ́.
3: Yopi Aba Steam Cell Technology Extra àlàáfíà dé kàsàgbà.
2: Bá a ti ń lọ bá a ti ń bọ̀ náà.
1: Bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ náà ni à ń pè yín wípé ẹ má dáwada.
1: Ẹ má dáwada o. Ẹyin náà ni àdébánu kan ṣe.
2: Àwọn
1: ẹ ti gbá gbogbo
2: ẹ ti gbá gbogbo àwọn tó dẹ́gbẹ́
1: tí wọ́n. Ẹyin lẹ́ẹ̀kọ́ ojú tì wá. Ẹyin lẹ́ẹ̀ mú iléeṣẹ́ wa tẹ̀síwájú. Tó bá dọ̀dọ̀ yín pé wọ́n fẹ́ rìkọ́ọ̀dù yín ẹ jẹ́ kó rìkọ́ọ̀dù yín. Owó tó ga ju ara ẹni lára lọ ni owó bíntín. Òun ni ètò yìí wà fún gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ̀yin oníṣòwò ìyá alájẹ́ bàbá lọ́jà. Tẹ wá sórí ètò yìí ojú ọjà ni tẹ lè pè wá sí ní 070 30 22 32 81
2: tàbí 0060 96 64 38 kẹ̀kẹ́ lájẹ́.
1: Bẹ́ẹ̀ni kẹ̀kẹ́ lájẹ́ ni.
2: Kẹ̀kẹ́ lájẹ́ ni lọ́wọ́
1: yìí. Bẹ́ẹ̀ni a jọ wà ní ọjà náà. Ojú ọjà.
5: Èrò ọjà olówó.
6: Tún fà bá
5: wole to ni fa fa la njifa ikani glo 99.1 fm tu kore da ale eyin ni le ise oloko wo onise owo elegbe jegbe atolodo ni pata kile nta nibo le wa te tin ta ile odun tu ti wole e je ka ba yin forere oja yin lori eto oju oja nikani glo 99.1 fm ijapo estate akure to jale jakori le dodo wa so nipa oja to nta ibi te wa te tin ta lori eto oju oja lowo da ko mu gbogbo ago 12 abo osan si ago kan 12:30 pm to 1 pm ni gbogbo ojo aje monday sojo eti friday ati laago meje ale si aago meje abo de e lu anfani yi lati so nipa oja te nta atawon te ni fawon ni bara yin ni le odun ka je wo gba ni ketiketi te ba fe ka wa ba yin ni bi te wa lati gbo yin sile e pe sori awon number won yi 0703 022-3281 tabi 0703-212-0921 e tun le pe sori 0704-375-4793 won janfani eto ju oja kajo bugba re je
2: a no loni a tu pada wa ni ojo mejo lori eto
1: a pada lojo mejo lagbara olorun yin ni a wa o gbe yin onise owo onisowo e wa se polowo oja yin ni ile ise glow fm owo idakomu ni je emeji lojumo le ma gbo ise yin e gbo ni dede ago meji laabo e tu gbo ni ago meji asale eto yi wa fun gbogbo onise owo onisowo gbogbo onise aladani onijejo e wa se polowo oja yin
2: awon ile ijo se kan
1: beni
2: gbogbo won ti en woni wo wipe se a le wa sori eto yin
1: ni won le wa sori eto yin ki gbogbo won se polowo oja wa mo po ja lo nta nibi to ba wa pe number yi 070-30-22-32-81 motunayo atan logun ti o gbe yan mo si aje pupa o dojo mejo
2: alare tin je are ni iloko ti mo nje papa oni keke worldwide keke laje lowo yi the only overgraduate in the universe
6: Dafidi wipe daya titun sinu mi oluwa idi ni eti ijo CAC man of life ti atumo si omo oluwa to wa ni yegede iguba alongado road akure fi gbe etukan kale nikan ni glow 99.1 fm lojojo wednesday la go meji abo si mejo ale ibi ti prophetess ti ba mi saye jp ti yo ti ma fi oro olorun bo gbogbo eniyan ti itusile idande ohun igbala ofe o ma tori afefe wonu aye onipojipo to ba gbo agbeto na ije iwu wa bi ti o ti boju oluwa pade lai kuro ninu yewu re ma dagula ki radio re si glow 99.1 FM lojojo ru lago meji abo ale nitori pe itusile ohun idande atele oro olorun panbele fun awon tun pogbe fun igbala na oni gbeyin ma gbagbe o every wednesday 7:30 to 8 pm ohun le to okan tutun ni glow 99.1 FM pelu prophetess ti ba mi saye jp ti won je oludasile ijo CAC manan of life fun ebi aduwa ati igbani niyanju woli 0810-311-9066 jesu loluwa ko yi pada igba irawo ko le mole to supa ade ori opin ojo teye keye glow 99.1 fm akure agbaletu

0: sọ́ọ̀lù sì dìde ní ilẹ̀ nígbà tí ojú rẹ̀ sì là kò rí ohun kan ṣùgbọ́n wọ́n fà á ní ọwọ́ wọ́n sì mú wá sí Damascu ó sì gbé ijọ́ mẹ́ta ní àìríran kò sì jẹ́ bẹ́ẹ̀ ni kò sì mu ọmọ ẹ̀yìn kan sì wà ní Damascu tí à ń pè ní Ananiah Olúwa sì wí fún un ní ojú ìran pé Ananiah ó sì wí pé wò ó èmi nìyí Olúwa Olúwa sì wí fún un pé dìde kí o sì lọ sí ìta tí à ń pè ní ọ̀gànràn kí o sì bèrè ẹni tí à ń pè ní Sọ́ọ̀lù ará Tarsu ní ilé Júdà ṣáàwó ó ń gbàdúrà òun sì ti rí ọkùnrin kan ní ojú ìran tí à ń pè ní Ananiah ó wọlé ó sì fi ọwọ́ lé e kí ó lè ríran
1: amen
2: praise the Lord
1: hallelujah
3: lóòótọ́ gbogbo alamọ irú àṣìṣe tí Sọ́ọ̀lù ti ṣe fún àwọn tó ṣe kíni o àwọn tó ń ṣe jàgídíjàgbọn bó ṣe ń hùwà jàgídíjàgbọn sí bẹ́ẹ̀ ló ń hùwà jàgídíjàgbọn lóòtítọ́ ló ń hùwà jàgídíjàgbọn tó ń da gbogbo àwọn onígbàgbọ́ rú ṣùgbọ́n nígbà tí ọwọ́ ọlọ́run tẹ̀ ẹ́ tí ò lè gbara ẹ̀ tó ṣubú lulẹ̀ tí ò ríran fún ọjọ́ mẹ́ta kò jẹ kò mú kò mọ ibi tó wà mọ́ ẹni tó lágbára lórí ẹ̀mí ènìyàn ó fi ọwọ́ lé pé ìwọ ó ti pẹ́ tí o ti ń ṣe ò tóbi jù mí lọ ò lágbára jù mí lọ èmi ni alágbára tí mo ni ayé àti ọ̀run ó yà mo ti gbé ẹmú mo ti gbá ẹmú ò lè gbára ẹ lọ́wọ́ mi mọ́ ìgbà yẹn ló ti wá mọ̀ pé ẹnìkan wà tó ṣe kíni o tó jù ń lọ fún ìtẹ̀síwájú ọ̀rọ̀ yìí but ó wá ti calm down ó wá ń gbàdúrà mo ń sọ̀rọ̀ nípa ẹ̀dùn ọkàn ẹ èrò ọkàn ẹ ó ń gbàdúrà nígbà tí ènìyàn bá ti ń gbàdúrà tó ti wá wò pé wájú ò ṣe é lọ mọ́ ẹ̀yìn ò ṣe é padà sí mọ́ ìgbà yẹn ni ọlọ́run máa ń dá sí ayé ènìyàn tó bá ti káàkiri padà síwájú ọlọ́run ọlọ́run ò kì í fẹ́ kí ènìyàn máa dààmú ká mọ̀ ẹnì kan ṣoṣo ló wà tó yẹ kó gbé gbogbo àníyàn ẹ síwájú ẹ fún ìdásí tó dẹ̀ máa rí àtúnṣe àti ọ̀nà àbáyọ
0: amen
3: ṣùgbọ́n nígbà tí Sọ́ọ̀lù tó ń gbàdúrà ọlọ́run wá gbé nìkan dìde Ananiah ó ní dìde ó ti fi hàn lójú orun pé lọ gbé ọwọ́ lé lọ gbàdúrà fún ṣùgbọ́n Ananiah sọ fún un pé ó ní òun àti gbòòrò ẹ nìyí oníjàngbọ̀n máa nì jàgídíjàgbọ̀n máa nì kò máa jẹ́ káwọn onígbàgbọ́ sinmi rárá kò jẹ́ káwọn onígbàgbọ́ sinmi rárá ẹ̀ka 15 yẹn kí ló ṣẹlẹ̀ ńbẹ̀.
0: ṣùgbọ́n olúwa wí fún pé máa lọ nítorí ohun èlò ààyò ni òun jẹ́ fún mi láti gbé orúkọ mi lọ sí iwájú àwọn kẹfìrí àti àwọn ọba àti àwọn ọmọ Israẹli.
3: ọlọ́run sọ fún mi pé èrò ọkàn ẹ ó yàtọ̀ sí ti tèmi lóòtítọ́ ló jẹ́ jàgídíjàgbọ́n ṣùgbọ́n èmi fúnra ara mi ohun èlò ayò mi ní ọwọ́ mi ló wà ó dẹ̀ ti ń gbàdúrà sí mi lọ dá sí mo rún ẹṣẹ́ lọ gbọ́wọ́lé bí bó ṣe yẹ kí ayé gbogbo wa rí náà nìyẹn ẹnìkọ̀ọ̀kan ni ọlọ́run ti rán oníṣẹ́ sí fún ìdásí ayé wa ṣùgbọ́n torí pé a ti yàn láti máa dààmú oníṣẹ́ tó rán áńgẹ́lì tó rán a wá fi wá sílẹ̀ a bẹ̀rẹ̀ sí máa dààmú kiri àfi tó bá ti wá padà níwájú ọlọ́run pé o ò dààmú mọ́ ọlọ́run ìwọ nìkan ṣoṣo ni wá gbé ọ̀rọ̀ ẹ síwájú ọlọ́run gbé síwájú ẹ máa sọ̀rọ̀ máa díjú ẹ lájú ẹ máa sọ̀rọ̀ níwájú ẹ ìwọ àti ọlọ́run bá a sọ kò dẹ̀ rí ìdásí ọlọ́run ohun tí ọlọ́run máa ń dùn sí nìyẹn torí pé nígbà míì àwọn tó fẹ́ lọ gbé ọ̀rọ̀ bá kò sí àtúnṣe tán lè ṣe fún ẹ kò sí ohun tán lè ṣe fún ẹ lórúkọ Jésù á dára fún wa mo ní á dára fún wa ìdásí nínú àdúrà ẹ̀dùn ọkàn ó máa ń fi ọkàn ènìyàn ó máa mú ọjọ́ ọkàn ènìyàn bá papọ̀ nínú àdúrà ìdásí àfarahàn tọkàn ẹ bá papọ̀ nínú àdúrà ìdásí àṣẹ kí ni o
0: àfarahàn
3: kì í ṣe pé kó o máa gbàdúrà kó o máa kérò oríṣiríṣi kó bẹ̀rẹ̀ sí máa wá síwájú ènìyàn ọkàn ọlọ́run tó o bá gbé sí ọkàn ara ẹ ìdásí àfarahàn lójú ẹsẹ̀ lórúkọ Jésù dára fún wa tabawo 1 Samuel yẹn 1:14-17.
0: Eli sì wí fún un pé ìwọ ò ti mú ọtí wáìnì pẹ̀tọ́ mú ọtí wáìnì rẹ kúrò ní ọ̀dọ̀ rẹ. Ana sì dáhùn wípé be ko oluwa mi emi ni obirin onirobinu je okan emi ko mu oti wine tabi oti nile sugbon okan mi ni emi tu jade ni waju oluwa
3: amen teni ba tu okan e jade ni waju olorun o lokan mi ni mo tu jade ni waju olorun ohun o mo ti o mi o mo ti ko de bu baba pe o se le pe mi lolo ti ninu jo edun okan mi ni mo nbo olorun so o le edun okan eyen o adura re ti gba leni orun ti dasi e
0: amen
3: o de ri be fun
1: amen
3: an soro nipa edun okan o edun okan re to n sokiri awon to di edun okan e mu gan wa tun lo gbe oro aye e wa tun lo fi ka won mo wa lo gbe oro aye e wa lo fi ka won to da edun okan e duro awon ti o fe ki edun okan e ko wa si muse ti o fe ki ilere ayo e ko wa si muse ti o fe ko lojo ayo wa tun lo ka won mo olorun o fe ru e ma fi ara re edun okan re joko iwa ti olorun so edun okan e fun olorun ko ri idasi olorun oni mo so fun wa loruko jesu an dara fun wa
1: amen
3: edun okan ana o je itewogba edun okan wa je itewogba
0: amen jesu
3: ama wonu we genesis yen genesis 30 yen a o ri bi ti rakeli to ti fi ilara seun gbogbo ilara instead ko fun ye edun okan si waju olorun o n to n fe kini rakeli fe o fe bimo o fe fun mo loyan o fe gbomo kun eh sugbon ko le ri ohun to n fe gba tori bi pe nigba ti olorun ba so pe nkan bayi lo fe fun yan ti eniyan ba bere si se lala tutu ko n sagba igberaga ko bere si n ba le je to bere si n ba omo baba e so omo rogun ko le tete ni nkan to nfe ele to e ko kanju ma ye o nsorogun kiri nigba mi to eyan ba face aye e to face life yan aye ni a ma fale rakeli o face life we se lo nse paparazzi kiri emi mo wa lo je emi la yu oko emi la yu oko wa ri pe agba tin de o egbon mi ma n bimo pe o tun se lara o tun fi eru ti e o tun fi oko fun foko e ki lokan awon okunrin okunrin o ni wole to omo odo mi ko tun bi mo boye mi na le je iya lara e igba to yo omo odo e bi mo o tun wa wo pe e omo yo mo papa ti wonu ile mi o ma ti ti wonu ile eru mi ko ma ti so mo ninu yara mi igba yen lori e wa sese wa npe ti eni o ba pada ni waju olorun o to buru ni o loruko jesu satani oni da wa lebi
0: amen
3: a ni jebi
0: amen jesu
3: ota oni segun lori wa
0: amen
3: mo lo ta oni segun lori
0: amen jesu
3: olorun ala ona bayo fun iro kan re
0: amen jesu
3: mo lo olorun ala ona bayo fun iro kan
0: amen jesu
3: loruko jesu a oni saseti
0: amen
3: awon to gbo lenu mi o ya ke lenu pa
0: amen jesu
3: idasi olorun ko farahan na
0: amen jesu
3: ile wa ko farahan
0: amen
3: ninu ise wa ko farahan
0: amen
3: ninu igbeyawo ko farahan
0: amen
3: ninu ilakoja re anu farahan
0: amen
3: o ti ri be
0: amen
3: jesu oluwa wa
0: amen ami phone number mi ni
3: 081-03-11-96-6 God bless you all.
0: Amen.
2: 66 igba irawo ko le mole to supa ade ori opin ojo teye keye Glow 99.1 FM Akure Agbaletu Igba irawo ko le mole to supa ade ori opin ojo teye keye Glow 99.1 FM Akure Agbaletu

kẹ́kẹ́ gbàdúà ní orúkọ Jésù Ọlọ́run tó pọ̀ nípa àti agbára ẹgbọ́pẹ́ wa. A dúpẹ́ fún orí ọ̀fẹ́ ńlá tẹ́tú fún wa lórí ètò olómiyè ní alẹ́ yìí. A dúpẹ́ fún gbogbo ọkàn tí wọ́n ti ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò olómiyè yìí. A dúpẹ́ fún àwọn tó jẹ́ pé wọn ò lè ṣaláì má gbọ́ wa lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí. A dúpẹ́ fún ayé wọn torí pé lẹ́ẹ̀kan sí ẹ ó tún bá wọn pàdé, ẹ ó ba ayé wọn pàdé. A gbẹ̀yìngà fún àwọn tó jẹ́ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ nítorí pé lẹ́yìn ọ̀rọ̀ yìí àti àdúà yìí ayé wọn ò ní wà bákan náà mọ́. Olúwa gbọ́pẹ́ wa bí a ti tẹ̀síwájú máa bá wa lọ nínú ọ̀rọ̀ yìí àtàdúà tò ní káwọn èèyàn yìí ní ẹ̀rí kí wọ́n ní testimony kí wọ́n sì yin Olúwa bẹ́ẹ̀ ni kò rí ó sì ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run orúkọ mi ni Wòlíì àti Ajírere John Káyọ̀dé tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Sọ́bíàrá nílùú Àkúrẹ́. Ìjọba wà ní Olúfòun ní omi Àgàgú Junction. Omi Àgàgú Junction lólùfòun ẹ ti rí church wa ní ọwọ́ ọ̀tún ẹ̀yin ẹbẹ̀rẹ̀ church pastor Sọ́bíàrá àkòrí tó lúwá fún mi ní alẹ́ yìí láti fi bá yín sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Òun náà ni mo pè ní ibi tí a fi mí pamọ́ sí tí ire fi ń kọjá mi lọ́dọọdún Olúwa gbé mi jáde. Níbi tí a fi mí pamọ́ sí tí ire fi ń kọjá mi lọ́dọọdún Olúwa gbé mi jáde. Ẹgbọ́n ẹ̀yin ọmọ Ọlọ́run ǹjẹ́ mọ̀ wípé ọdọọdún ni àwọn kan máa ń ní èrò rere lọ́kàn wọn. Ọdọọdún ni wọ́n máa ń ní èrò rere. Ọdọọdún ni wọ́n dẹ̀ máa ń plánù fún nǹkan tó da. Ǹjẹ́ mọ̀ pé tọ́dún yẹn yóò fi parí èrò rere àti plánù táwọn kan ní títí tọ́dún fi parí wọn ní ríṣe. Kí nìdí? Nítorí pé a gbé wọn pamọ́. Ẹgbẹ́ ẹ̀yin ọmọ Ọlọ́run ọ̀pọ̀ ló gbọ́ mi báyìí nígbà tí ó wọ January ọdún yìí ni wọ́n ti plánù pé ohun báyìí ni mo fẹ́ ṣe ohun báyìí ni mo fẹ́ ṣe táwọn kan ti gbàwẹ̀ tán ti gbàdúà tán ti ṣoríṣiríṣi pé káwọn ṣàlè ṣe nǹkan yẹn lọ́dún yìí. Ǹjẹ́ mọ̀ pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn ènìyàn yìí wọn ò tí ì rí nǹkan yẹn ṣe. Kí ló fà á? Nítorí pé ayé gbé wọn pamọ́. Ẹgbọ́n Olúwa gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe àmì níbẹ̀ yẹn lórúkọ Jésù ibi táyé gbé ọ pamọ́ sí Olúwa gbé ọ jáde ńbẹ̀. Gbọ́ o ayé a máa gbé ènìyàn pamọ́ ọ̀tá ilé bàbá ènìyàn a máa gbé ènìyàn pamọ́ nítorí pé wọ́n ti rí ògo rẹ wọ́n ti rí ohun tó dára níwájú rẹ wọ́n á dẹ̀ gbé ọ pamọ́. Ǹjẹ́ mọ̀ pé ọ̀tá ilé ìyá rẹ wọ́n á máa gbé ènìyàn pamọ́. Àwọn ọ̀tá ibi tó ti ń tajà ibi tó ti ń ṣiṣẹ́ àwọn kan wà ládùúgbò tí wọ́n rí ohun tí wò ó rí tí wọ́n mọ ohun tí wò ó mọ̀ wọ́n á máa gbé ènìyàn pamọ́. Nígbà tí wọ́n bá rí pé eré ń bọ̀ níwájú ènìyàn wọ́n á sì gbé ènìyàn pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ mi tó jẹ́ pé orin rí wà níwájú wọn ṣùgbọ́n bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ǹjẹ́ mọ̀ wípé wọn ò tí ì rí ohun rere yẹn ṣe. Kí ló fà á? Ayé gbé wọn pamọ́ ni. Wò mí Olúwa sọ pé àwọn kan wà tó ń fẹ́ gbé jáde níbi tí ayé gbé wọn pamọ́ sí. Ọlọ́run ló ń sọ̀rọ̀ níbí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run Olúwa lòun yóò gbé ọ jáde níbi tí ayé gbé ọ pamọ́ sí. Ǹjẹ́ mọ̀ pé ayé ti gbé iṣẹ́ àwọn kan pamọ́ ìdí nìyẹn tí iṣẹ́ yẹn fi wà lójú kan. Wò mí iṣẹ́ tó ń ṣe o lè ṣe nǹkan rere níbẹ̀ ìwọ tó ń fagídí jẹun nínú iṣẹ́ báwo ló ṣe máa lè dá nǹkan rere ṣe. Ìwọ mọ̀ wípé iṣẹ́ tí èèyàn bá ti ń ṣe tí ò mú àkójọ wá. Wò mí mo lè sọ fún ọ wípé iṣẹ́ yẹn kò sí bó ṣe máa ṣe tó o lè ṣe nǹkan rere níbẹ̀. Gbọ́ mi mo sọ fún ọ pé ayé ló gbé iṣẹ́ rẹ pamọ́ àwọn tó yẹ kó wá sínú iṣẹ́ rẹ wọn ò lè wá síbẹ̀ àwọn tó yẹ kó wá rajà lọ́wọ́ ẹ wọn lè wá rajà lọ́wọ́ ẹ àwọn tó yẹ kó wá gbé iṣẹ́ fún ẹ wọn lè wá gbé iṣẹ́ fún ẹ wọn ń gba wájú ẹ lọ wọn dẹ̀ lọ gbé iṣẹ́ fáwọn míì. Kí ló fà á? Nítorí pé ayé ti gbé iṣẹ́ yẹn pamọ́. Olúwa ló rán mi sí ọ gbogbo ẹ̀yin ọkàn tó ń gbọ́ mi ǹjẹ́ wípé ayé a máa gbé sàtífíkẹ́ẹ̀tì ènìyàn míì pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ mi ayé ti gbé sàtífíkẹ́ẹ̀tì wọn pamọ́ wọ́n kàn jáde iléèwé wọ́n ṣàwùjọba wọn ò dẹ̀ ríṣẹ́ láti ìgbà tó ti ń wáṣẹ́. Ayé gbé sàtífíkẹ́ẹ̀tì wọn pamọ́ wípé láyé wọn ò ní fi sàtífíkẹ́ẹ̀tì yẹn wọn ò ní fi ṣe iṣẹ́ wọn ò ní fi dá nǹkan rere ṣe. Ẹgbẹ́ o ọ̀pọ̀lọpọ̀ ló kàwé tí wọ́n ṣàwùjọba tí wọ́n ṣe oríṣiríṣi síbẹ̀ iṣẹ́ tí ò tó nǹkan ni wọ́n padà lọ ń ṣe. Ayé ló gbé sàtífíkẹ́ẹ̀tì wọn pamọ́. Gbọ́ bí iyì rẹ bá ṣí Ọlọ́run sì lè ṣe nǹkan kan nínú ayé rẹ kọ́dù tó parí. Mo lè sọ fún ọ pé oòrùn tó wà lókè yìí ó mà sì ta sọ gbẹ ìdí tẹ́lòmí ò fi rí ìyanu pé ẹlòmí ò kí ń ka ọ̀rọ̀ Ọlọ́run sí. Nígbà tí Ọlọ́run bá ń sọ̀rọ̀ àwọn míì a máa yín mú bóyá nítorí pé wọ́n ti la nǹkan kan kọjá tó ti le wọ́n ti pass through many things kò wá jẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́. Jẹ́ kí n sọ fún ọ ìgbàgbọ́ nìkan ló lè fi gba ìyanu ìgbàgbọ́ nìkan ló lè fi ṣe rere. Àwọn kan ti la ìkórìtà ti ẹyẹ kọjá wọ́n ti wà nínú ayọ̀ lénìí nítorí pé wọn ò sọ ìgbàgbọ́ wọn nù. Mo lè sọ fún ìwọ tó ń gbọ́ mi pé ayé gbé
ojo eye eniyan pamo nje mo pe ojo eye to ye ko ni aye gbe pamo igbeyawo to ye ko se yen aye gbe pamo o de wo e o ti plan pe odun lo ye ko mari odun lo ye ko se igbeyawo odun lo ye ko saseye kan odun lo ye ko se nkan kan o de den pari lo o ti ri kan yen se aye lo gbe ojo eye re pamo won gbe igbeyawo re pamo won gbe oko to ye ko fe pamo won gbe iyawo to ye ko fe pamo sori pe oko to n ba pade ko se ni to le fe iyawo to n ba pade ki se obirin to le fue aye lo gbe ti e gangan won gbe pamo ni ihare aye lo gbe pamo oluwa te so pe mo fe gbe jade nje mo pe aye ma gbe fisa elomi pamo opolopo lo gbo mi o ti gbiyanju o fe travel out lati joy o ti nawo o ti nara sibe sibe o ri fisa gba ki lo fa aye lo gbe pamo ise aye ni mo so fun e nibi ti okukun lagbara de won ma gbe aseyori eniyan pamo won ma gbe eniyan pamo ire ade ma koje eniyan lododun e gbo number mi to mo fi pe mi leleyi mo fe gbadura fa awon eyan kan ti aye gbe pamo ni aleyi ki nde tu asiri ogun tan ja ki nde fun won lona abayo number mi leleyi is 08039152449 bo dada o ma ko sile o le pe mi bayi lati akoko yi titi di ago mejila ki n to pa phone mi lale oni ma pe number mi is 08039152449 08039152449 emi ni ma gbe ma gbadura fun ma tu asiri ma de fun olona abayo nje mo pe aya ma gbe ile omo eniyan pamo elomi ade ma wa omo titi aye ti gbe ile omo e pamo ile omo to ye ko mo dosi aye lo gbe pamo idi niyan elomi akede de ri wipe ohun ni oyun die ade to baje mo lara aye lo gbe ile omo re pamo wipe laye o ni finu soyun ni ile oko yen o si ni feyin gbomo kan okunrin mi dagba ko ti bimo elomi gan ko ti niyawo debi ti o bimo lu gbo mi dada aye lo gbe oka mo won gbe igbeyawo e pamo won gbe ile omo re pamo olorun wa ni biloni lati gbe jade nibi ta aye gbe pamo si gbo mi dada ije mo pe aye mo gbe alafia eniyan pamo opolopo lo ngbo mi nibi to je pe o ti pe to tin wa alafia alafia re ti sonu aye lo gbe pamo wi pe wa mo nawo nawo lori asansa o ni bo ninu aisan gbogbo wo to nri to ye ko bi se nkan rere ori aisan lo nlanle aye lo gbe alafia e pamo wi pe oni ri alafia lo gba laye re olorun de setan lati tu osile bi iye re ba si ibi ki to ba wa to mo pe aye ti gba alafia e pamo pe number mi lale yi oluwa ma tu osile nipa se agbara ma jemu ati ifaboyan eyi ti a fi pe mi gege bi nasiri gege bi ayanfe gege bi woli re e je ki tesoju nje mo pe aye

0: ìyàwó lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí òkín òjò tẹyẹ kẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ polówó ọjà kájọ bugbájẹ lórí ìkànnì Glow 99.1 FM ìjàpọ̀ Àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀jẹ̀ àjọṣe.

0: ẹyin ẹsẹ n lọ bi ṣe ìròyìn ìran aṣalẹ yìí EMC Church Uga ẹjẹ n lọwọ ni o wa pẹlú olúfẹ yín àbí àwọn ọmọ yín bí o bá ní fẹ pé kó wá sí ni kí yín ẹ kárí ní aṣalẹ yìí o ó kí n kábọ̀ sórí àkótó ìtọ́ ọgbà ìfẹ́
1: ọgbà ìfẹ́ ni gbogbo ayé mi tẹ́tí sí.
0: Connie Clow 99.1 FM. Takare si number 1 F1 Lai Street, Japo Estate, Nilo Akure. Ewa ti an gbe se radio to wife. Ewa gbo. Takwe kale ni o. Ife to lati tona wa gbo ohun to ni se pelu ife. Tagbe kale ni pe ikan lo dede laarin awon lori fe.

orúkọ tèmi orúkọ di ajayi churchill kí ni àwọn tèmi ń pè mí pẹpẹ oní ìbọnú jẹ ọlá àkọkọ lórí ètò ilé ìnáwó àpè ní àṣírí kọkọ lápárá tí àṣírí kọkọ nígbà káwọn èèyàn kan síbẹ̀ kan dọdún kan ara wọn tó fún ọmọ àpè wọlé ní sọ bí ohun bí méjì mẹta kí lóhun tí ẹ ti ṣe rí tí wọn ò pè fẹsọ jáde káwọn ara yìí kó gbọ kí lóhun náà tó ń gbé yín lọkàn tí ẹ lè fi sọ ẹnikẹni ẹ sì fẹ kí àwọn nàìjíríà kan gbà yín yànjú kíta wípé láṣírí kọkàn ní ọmọ ẹ ń fẹ kí àwọn èèyàn kan dọdún kan ara wọn bó bá ṣe wò kó lè tó bó bá ṣe wò kó rí

0: yẹn sọ ara ìṣòwò tó bá mi sọ.
1: Tó bá jẹ́ pé o ní fẹ́.
0: Obìnrin ni. Oníkàwọn èèyàn jẹ́ oníkàwọn àjọjì o.
1: A sọ̀rọ̀.
0: Mo nígbàgbọ́ pé àwọn èèyàn tí ó wọ̀n ní ṣọ́ọ̀jì yín wà.
1: Ṣé o ní ìbọnú jẹ́? Wà bá wá dákẹ́.
0: Láwọn olóyè méjì táwọn ń dé tí. Mo ní ìkan wà lára wọn.
1: Orin níbi.
0: Kò sóhun táwọn fẹ́ tí ò fún àwọn.
1: Ìfẹ́ ló ń sọ̀rọ̀.
0: Lóòótọ́ àwọn ọmọ òpó nífẹ̀ẹ́ àwọn dáadáa.
1: Tó bá ìfẹ́.
0: Ṣùgbọ́n nǹkan táwọn ṣàkíyèsí ni. Pa ti ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin lọ́kọ-láya. Àbí láàrin àwọn olólùfẹ́ méjì.
1: Ó
0: ní kì í gbé àwọn débẹ̀ dáadáa.
1: Ìjọ tí ó ké ni o.
0: Kò fi bẹ́ẹ̀ tiẹ̀ lẹ́mìí rí ṣíṣe tibítibí.
1: Bí o bá ní.
0: Mi tagidi tagidi gan ló fi máa ń ṣe bíi 2-3 minutes 4 minutes lẹ́ẹ̀mejì. Ó sì jẹ́ pé lẹ́yìn yẹn.
1: Nítorí
0: ọ̀sẹ̀ bíi mẹ́ta
1: ẹni
0: kọ̀kan lọ́dún ẹ̀gàn kan máti ẹ̀bẹ̀rẹ̀ pé ojú lè sun bẹ̀ gan. Orí àwọn òjò sí ní agbègbè kan ìdí gan ló fi dàbí ẹni pé òun ò ṣe bẹ́ẹ̀ ní. Ló fi jẹ́ pé bí àwọn lọ́n fẹ́ máa dẹ́tì ẹni kejì. Àwọn mọ̀ pé kí bí ó ṣe bẹ́ẹ̀ ní ìfẹ́ òun tààrà lọ́rẹ́ pẹ́tẹ́. Fóun lówó gan lọ tààrà bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n báwọn máa parọ́ ẹni yẹn. Àwọn nífẹ̀ẹ́ dáadáa o. Wọ́n nìkan tó ń fún àwọn náà rẹpẹtẹ. Ó sì máa ń gbé àwọn tó máa ń gbé àwọn débẹ̀ dáadáa.
1: Olùkàyọ̀dé Ajayi MC Churchill.
0: Fat.
1: Ẹni o.
0: Ìfẹ́ tó ní sí àwọn nǹkan.
1: Bí o bá.
0: Jẹ́ kó kùdẹ̀kùdẹ́ bá ìfẹ́ yìí táwọn ní sí ìbọ̀dá kejì. Níbi tóun tiẹ̀ tó wà kò tó ń ṣe bẹ́ẹ̀ jìnà tààrà sí ọ̀dàn. Ìlú tó ń
1: wọlé
0: ìlú kan náà jọba ṣùgbọ́n ó kọ̀ jìnà sí rẹ̀.
1: Láì
0: pé torí ọkọ̀ àbí ọ̀kan tó máa wọ̀. Torí ìlú tó tóbi. Ẹni kejì infact ẹ lọ sí ìpínlẹ̀ bíi mẹ́rin tó ẹ máa kọjá ìpínlẹ̀ kan. Wọ́n rígbà tán wọn lọ bẹ̀rẹ̀ wọn lọ́jọ́ bíi mẹ́rin kan. Tó sì jẹ́ pé tagitagi ló fi máa ṣe báwọn ṣe ẹ̀kan. Ẹ̀kan náà gòkè kó máa ṣe tó máa pẹ́ o. Ó ní ṣùgbọ́n kó máa parọ́ ó ń kẹ́ òun lójú méjèèjì. Pè wọ́n láàárọ̀ pè wọ́n láàárọ̀ pè wọ́n lálẹ́ kò sí nǹkan tóun sì ń bẹ́ fẹ́ náà.
1: Bá ti
0: wọ́n ń ṣe gbogbo ẹ̀tọ́. Ó ní báwọn kan wọ́n ń pòrò pé. Báwọn méjì tó sì wà ń wò pé ẹ fẹ́ wa fẹ́ mi. Ó ní ṣùgbọ́n kan wọ́n ń pòrò pé kí ni kò ń ṣe.

0: ọgbà ìfẹ́rẹ̀ ń gbọ́ wò lórí ìkànnì glo ẹ jẹun èèyàn tó wà ń pé kí ló tún tẹ̀wájú ní àṣálẹ̀ ẹ̀lọ́ ẹ̀ka lẹ́ọ̀ ẹ wá ti ń pè wá ẹ máa lo àrídìó kìíní ẹ máa ń dún wọn létí wọn á ń tàyàn létí ẹ jẹ́ ń ṣàlàyé ohun tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan sí i pàgọ́ ìléwọ́ tí kò bá mi sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ ohun tó bá mi sọ ni wípé àwọn fẹ́yàn méjì ẹnìkan wà tẹ́ pé ìpínlẹ̀ míì ló wà àwọn sì mọ̀ pé ní ìfẹ́ àwọn dáadáa sọ ohun tí àwọn ń béèrè tí ò fẹ́ àti bí ẹ̀mí tó bá ṣe gbọ́ ẹ̀tàn ó máa ṣe 90% báwọn bá sì lọ́kì àwọn àlùjọ mi ló kàn ó lè jẹ́ ẹ̀kan lókàn máa ṣe tá a da tọwọ́ ẹ̀ náà ṣúkẹ́ṣúkẹ́ ẹ gbọ́ kí n gbé òun débẹ̀ dáadáa mo sì tún wá lérò míì ẹnìyẹn ò ṣe bẹ́ẹ̀ ní nǹkan tààrà bẹ́yìn pé òun mọ̀ pé àwọn kìí pé ìfẹ́ tó ní ìgbóhùn tó 100% tó tẹ́lẹ̀ ní àkọ́kọ́ òun ṣùgbọ́n bí tọ́kọ̀ wáyà sí báyìí pé ẹni máa ń gbé òun débẹ̀ dáadáa ó sì ní kó nǹkan máa pààrọ̀ kó máa jà ẹni nǹkan pẹ̀lú pé tó ń gbé òun débẹ̀ dáadáa òun fẹ́ máa nífẹ̀ẹ́ gan ju tẹ́lẹ̀ àkọ́kọ́ yẹn lọ. ó wà ní pé àwọn yìí sì wá ń béèrè wípé kò ń fẹ́ wọn báyìí. Ìwọ́n àwọn ìṣètò ìgbéyàwó olóòótọ́ òun náà sì ti di wọ́n pé kí ni kí òun kó ṣe ohun tí à ń gbéyẹ̀wò ní àṣálẹ̀ ní àgọ́ ìléwọ́ tó wọlé agbára fáwọn tó gba fún papọ̀ 08055511110 tàbí 07066771822 wájú ọmọ yín ni wájú ọ̀rẹ́ yín ni kó jẹ́ àbúrò kó jẹ́ ìbátan yín kí ló ń tiẹ̀ máa sọ fún pé kó ṣe aago ìléwọ́ tó lé agbára fún náà ni ẹjẹ́ tó wà wọ́n tó wà bí ẹ̀lọ́ ẹ̀kalẹ́ o ẹ̀lọ́
1: ẹ̀kalẹ́
0: ẹ̀kalẹ́ sa orúkọ yín wọlé tí ń pè wá
1: ẹ̀ṣọ́ ẹ̀lọ́
0: mo ń gbọ́ yín kétékété sa
1: ẹ̀lọ́.

0: àwọn bá lọ kí torí ìgbín ṣe bí agbègbè kan làwọn jọ àwọn lè lò tó 5 days gan bí 6 days ó lè jẹ́ ẹ̀kan ló kàn máa ṣe ṣúkẹ́ṣúkẹ́ ó ti da tọ́wọ́ ẹ̀ wọ́n láwọn sì mọ̀ pé lóòótọ́ nífẹ̀ẹ́ àwọn dáadáa wọ́n nígbà tí kò táwọn ń bèrè tí ó fún àwọn bá bèrè kan gan ó kéré tán kò tiẹ̀ ní rárá nínú nǹkan táwọn bèrè a ṣe bíi 90% nínú ẹ̀ àwọn sì tó wá lẹ́nìkan náà ẹ pé bọ̀dá yìí káwọn má parọ́ káwọn má jẹ́ ó ń gbé àwọn débẹ̀ dáadáa ṣùgbọ́n kò sí àní nǹkan rẹpẹtẹ àwọn sì mọ̀ pé ìfẹ́ tó ń gan ní hàngàn tó ti bọ̀dá àbùdá àkọ́kọ́ fúnra wọn mọ̀ àwọn méjèèjì tí wọ́n ń sọ báyìí pé kó jẹ́ káwọn fẹ́ káyá wọ́n sọ̀rọ̀ pé wọ́n ní kíní káwọn ní káwọn fẹ́ náà méjèèjì ohun tí wọ́n bá sọ láàrin ọ̀sẹ̀ wọ́n ní ká bí ọmọ nàìjíríà bẹ̀yìn lọ́wọ́ ó pẹ́ gbà wọ́n yànjú tó bá jẹ́ àbúrò yìí ni tó bá jẹ́ àǹtí tó jẹ́ ẹ̀gbọ́n yìí ni tó bá jẹ́ ọmọ yìí tó jẹ́ ọ̀rẹ́ yìí ìbátan yìí ni lórí ìmọ̀ràn ò lè máa fún ní àṣálẹ́ ìkọ́ni glo 99.1 FM lórí ètò ọgbà ìfẹ́ àkàlẹ̀ sí number 1 ní Fanlaye street ìjàpọ̀ estate nílùú àkúrẹ́ àwọn tó ń gbọ́ wá fún ìgbà àkọ́kọ́ aago ìléwọ́ tó wọlé agbára ní 08055511110 ìyẹn fún àwọn tó ń gbọ́ wá fún ìgbà àkọ́kọ́ ẹ jẹ́ ń pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí ìyẹn fún àwọn tó jẹ́ pẹ́ tí wọ́n ń gbọ́ wá fún ìgbà àkọ́kọ́ 08055511110 tàbí 07066771822 kí ló ń tẹ̀m̀fẹ́ ìyẹn kí àǹtí yẹn ṣe.
1: Ìfẹ́ tó
2: ní. Ìfẹ́ àkọ́kọ́ yẹn ni kò.
0: Ẹ lọ́wọ́ ẹ̀ka lẹ́wọ̀.

0: fẹ́ yọ.
1: Hello.
2: Hello, ẹ kàlẹ́ o.
1: Ẹ kàlẹ́ sọ.
2: Mama Alájà ni sọ lọ́dọ̀ Àkúrẹ́. Ṣé ní irú òye tèmi tí yẹn bá fàájà sọ ẹran, ó fẹ́ràn sọ ẹran mi o. Ṣé rí obìnrin yìí tó ti ní wá gbèrè inú tẹ́lẹ̀ tó fẹ́ sí? Kí ni pé kí ọmọ adéjọ ọkùnrin méjì nínú ẹ̀sìn méjèèjì kò bá mu? Ṣẹ́gbọ́n Yorùbá mi, ọmọ tẹ́ ẹ ń sọ yìí, ìwà gbèrè ti wà nínú ẹ̀jẹ̀ rẹ̀. Kò sẹ́nì kankan mọ́ àwọn méjèèjì tọ̀tẹ̀ lọ́rùn. Owó ìwà, owó owó, ìwà dẹ̀ lákọ̀ọ́kọ́ wò ká tó lọ́kọ̀, ìwà lákọ̀ọ́kọ́ wò ká tó láyà. Òun sọ pé débi débẹ̀ bí yẹ́nà ń gbé débẹ̀ kan tó wọlé ọkọ. Àrídájú ò lẹ́ rí i pé léyìí ò ní ṣàbèrè. Èyí pé àwọn ọmọ ọ̀dọ́ ọ̀sìn kí wọ́n fojú níbẹ̀ dáadáa tí wọ́n fẹ́ fẹ́ yàwó lóbìnrin ni, lọ́kùnrin ni, ẹ ọkùnrin lówó, ẹ ti kí.

0: báyìí á dalẹ́ o ọkọ̀ yín á balẹ̀.
1: láwọn láwọn ọlẹ táwọn fẹ tà lóríṣiríṣi pé ṣùgbọn wọn ò rí ìyàn tó.
0: Bóyá tó bọ́
1: sọfíọ̀
0: ó bọ́ pọ̀ kí wọ́n rí dúzi
1: ẹ̀. Báwọn sọfíọ̀ náà ń rìnrìnrìn náà lé lórí tó wọ́n bá ti wù kó rí ẹ gbìyànjú kẹ jẹ́ kó wò jáde síta.
0: Bàbá ẹ gbìyànjú o bàbá Kọmọláfẹ́ Òjó ẹ bá wa gbìyànjú ẹ jẹ́ kó wò yóò jáde kí ó kọ yín kó mọ̀ lábàwọ́n nítorí ibi tí a gbé yín sí ipò tí a fi yín sí ẹ ní jábọ́ ojú òní tìyín ẹyin ọmọ bàbá Kọmọláfẹ́ Òjó ẹ bèrè lọ́wọ́ bàbá bí ọ̀rọ̀ owó ìṣe jẹ́ kí ẹ san owó náà ó kéré kìí ṣe ohun tó yẹ kó tàbùkù bàbá ẹ dákun bàbá ọlọ́run akọ yín mọ̀ ṣe ẹ ní bàjẹ́ ọgbẹ́ni ọ̀ṣàrẹ Godwin ẹ̀yin náà ẹ bá wa ní sùúrù díẹ̀ fún bàbá.
1: Pásítọ̀ kan sì tẹ́kìsì mi ní
0: Erin
1: Fọlá ń gbé kájọ ká sá máa bínú pé àwọn ọmọ gbogbo nǹkan ṣe bó ṣe wá rìn bí eléyìí pé ká má bínú ká má bínú tí ọ̀sàrí bá lọ gbọ́lọ́pàá wá ẹ mọ̀ wípé owó níjẹ kì í jàgbàdo kì í ṣe pé mo sọ pé àwọn ọlọ́pàá ń gbowó o ṣùgbọ́n ẹ ṣàṣàwó tẹ́ fi kọ̀wé lẹ̀ ẹ ṣàwó báírò ẹ ṣàwó òwe ẹ dẹ̀ ṣàwó ọpọlọ ẹni tó fẹ́ bá yín kọ́ bẹ̀rẹ̀ fẹ́ kọ́ fúnra yín náà tí ẹ bá ti pé lọ́ọ̀yà lọ́ba yín kọ́ yóò ní kọ́nú kọ́ ọ̀kan nínú kí ọmọ tó wá rẹ̀ bọ́ sọ̀lọ̀ oríṣiríṣi ọ̀nà báyìí ló wà ńlẹ̀ ìdí ni ẹ ti mẹ sọ pé wẹ pé lẹ́ẹ̀ni ẹni ọlọ́pàá bá tiẹ̀ wàá mú ojú òun ẹ fẹ́ fi máa wo wọn ládùúgbò
0: tí ẹ máa wò ní
1: mọ́ èyí tó bá dẹ̀ gbá lọ kò lè kó gbá bọ̀ àádébẹ̀ tán wọ́n ní ká máa padà lọlé ká lọ yanjú ẹ lé orúkọ ti kọ́ lọ ságọ̀ ọlọ́pàá kọ́ mọ̀ ààrẹ sí lágbájá máa rẹ̀ sí lágbájá so báàrin yẹn ṣe jẹ́ ni ẹ̀kẹ́ jẹ́ ká rò dáadáa èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì tí a kò bá rò ó máa ń kì í ó dẹ̀ máa ń jóná.
0: Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin tí ọ̀rọ̀ kan ẹ bá wa ṣe àtúnṣe nítorí èníkọ́ nítorí ọ̀la ni òun náà ló sì di pé gbogbo àwọn ọmọ ló ń fẹ́ ṣe òṣèlú òṣèlú báyìí ọmọ tí ó kọ bàbá ẹ bá sì ti bàjẹ́ ṣó lè ṣòṣèlú ẹ dákun ẹ kíyèsára o ohun tí ò tó nǹkan ẹ mọ̀jẹ̀ ó bà wá ló kọjẹ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tún ti bá wa ṣe tòní alọ́ àbọ̀ àbọ̀mọjẹ́ ọlọ́run ó ṣeun a sì dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ glo 99.1 fm tó wà ní ìjàpọ̀ nílùú àkúrẹ́ adúpẹ́ pé ẹ ṣeun o ẹ̀yin náà tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ jókòó síbẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín a sì tún sọ fún yín tó bá ní nǹkan tó dàbí pé ó mú kọ́kọ́ yín pòrúurò ó ń dà yín lọ́kàn rú ń fún yín ní ìṣòro ọkàn èèyàn kan wà níbì kan ó ṣe nǹkan kan sí yín ẹ mọ ohun tí a lè ṣe ẹ wá sórí ètò agbọ̀rọ̀dùn níléeṣẹ́ glo yìí ẹ wá sínú ìjàpọ̀ nílùú àkúrẹ́ ojúlé kínní ẹ̀fọn alaye street ìjàpọ̀ ni ńbẹ ni glo fm wà ńgbà ẹ bá débẹ̀ ẹ ṣàlàyé fáwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́run tó fi àwọn ọ̀jọ̀gbọ́n síbí a yanjú gbogbo tó bá jẹ́ kùdìẹ̀kudiẹ náà ọkọ̀ yín náà tún balẹ̀ àlàáfíà la fi ń ṣayé àlàáfíà wa ò ní di fi àfihàn. Mo dúpẹ́ lọ́wọ́ amojú ẹ̀rọ wa wípé ó ṣeun ṣeun àjọṣe wa ò ní bàjẹ́. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n mi ẹ mọ dágbére fáwọn èèyàn wa ẹ bá sọ fún wọn kó dọjọ́ mẹ́jọ bàbá àbànà.
2: Ẹ ṣe olóòtú ará ilé mo tún kí yín lẹ́ẹ̀kan sí pé bá ṣe wọ ọ̀sẹ̀ yìí tá dẹ̀ ti wọ oṣù yìí tá wọ ọdún yìí àní fẹ́ kún parí ẹ̀
0: mi
2: ó dọjọ́ mẹ́jọ.
0: Tó àní fẹ́ kún parí ẹ̀ lágbọ́rọ̀ ọlọ́run pásítọ̀ Kúnlé Adébáyọ̀ ó dọjọ́ mẹ́jọ nu.
1: Ẹ ṣeun olóòtú ẹ̀yin ara ilé rántí pé ibi tá a bá fi tá a bá ti gùn la ti sọ bí ọ̀rọ̀ ọ̀pẹ ṣùgbọ́n rántí pé o bẹ̀rẹ̀ January dáadáa àdúrà tèmi pé kó o parí ẹ̀ dáradára má ṣe wàdùwàdù má sáré lé tí ọ̀yẹ kó o lé kan máa tẹ̀sẹ̀ ara rẹ̀ bọ̀ sọ̀lọ̀ ọ̀run á gbé ọ o ọ̀run á tún ọ̀rọ̀ rẹ̀ ṣe ó dìgbà.
0: Tó ọ̀run á gbé gbogbo wa o á tún wa ṣe á tún ọ̀rọ̀ wa ṣe títí ọjọ́ mẹ́jọ táwọn láǹfààní láti tún gbọ́ra wa Babatunde Ọ̀kẹ́ ló ń dágbére pé níre níre láyọ̀ láàlàáfíà ara láàtún pàdé ó dìgbà.

0: not your regular radio. We are the grandmasters of quality and sophistication. Go tell a friend, entertainment has taken a new shape. Tune in. Stay tuned on Glow 99.1 FM. Your station, your voice.
1: Olúwa Ọlọ́run agbẹ́yin ga torí pẹ̀yìn ni Ọlọ́run Olúwa gba ọpẹ́ wa. Fún orí ọ̀fẹ́ tí ẹ fi gba àwọn ènìyàn yín ní ọjọ́ òní Olúwa gba ẹ̀yin wa. Tí ẹ ti mú wọn jáde lọ fún iṣẹ́ òòjọ́ wọn láti òwúrọ̀ tí ẹ sì mú wọn padà wá sí ilé ní àṣálẹ́ Olúwa gba ọpẹ́ wa. Ọpẹ́ àti ìyìn la mú wá Olúwa ṣe ní ìtẹ́wọ́gbà. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olùbádòwòpọ̀ iléeṣẹ́ Glow FM 99.1 Olúwa kó gbàdúrà fún yín. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ náà Olúwa kó gbàdúrà fún yín. Bí ẹ ti ń lọ láti dùbúlẹ̀ ní àṣálẹ́ yìí Olúwa kó darapọ̀ mọ́ yín. Lójú oorun yín lóru yìí Olúwa kó jẹ́ ìmọ́lẹ̀ fún yín. Gbogbo yín lápapọ̀ kẹ́sùn láyọ̀ kẹjí láyọ̀. Nígbà tó bá di ní òwúrọ̀ ọ̀la ayé àti sọ wípé Olúwa ó ṣe àti fi ọpẹ́ fún Ọlọ́run yín, ayé bẹ́ẹ̀ kò ṣí sílẹ̀ fún yín. Kẹ́wà ní àlàáfíà. Bẹ́ẹ̀ ni yóò rí, kò ní yí padà. Jésù Kristi Olúwa wa, àmì ní orúkọ Jésù.
2: A'ūdhu billāhi minash shayṭānir rajīm. Bismillāhir raḥmānir raḥīm. Alhamdulillāhi rabbil ʿālamīn. بِإِسْمِكَ اللَّهُمَّ حَمُودٌ وَحَيَّ ọpẹni fun ọlọrun ọba ti o tun fun wa ni anfani to ni kile o tun suba wa laye ni rorun ti ọlọrun na ni agbara ti eni eyin ti esi ni ogo o lo fun wa lanfani lati le di akoko yi adupe fun ọlọrun ọba na ọlọrun ko da ko ma sa igba ọpẹ wa afẹ ma wole lati lo sun bayi kaluku ti wa ni bi ti o ti sun Ọlọ́run dáàbò rẹ bò wá. Ọlọ́run mọ́sá ìfisọ́ rẹ ṣọwá. Ọlọ́la ìlàkà ìlọ́lọ́. Àbíọ́ nínú àánú rẹ má jẹ́ àtojú oorun dojú ikú fisọ́ rẹ ṣọwá. Nígbà tí a bá tún jí láàárọ̀ ọ̀la ká tún lè máa dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run mọ́sá jẹ́ kí a dúà gbogbo wa gbà. Allahumma arjina minna shaghati sayatini wa nasawati salatini wa inati baghina wa ma'anati taghina wa ma'adati adina wa udwan mu'adina wa gallabi galibina wa la hawla wa la quwwata illa billahi al-'aliyyil 'azim ajiru alawfi sharashaw